0: 32 FM 94.9 I'm fairly bad boo boag by ye.
1: Bẹ́ẹ̀ni láti ṣe bí ọba kìí ṣọ̀rọ̀ ẹnu lásán ìgbésẹ̀ nínú ẹ̀mí ni ìrìn díẹ̀ rèé tí olúwa ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀ àpọ́sù dr sm mustapha jp bàbá ṣe bí ọba pẹ̀lú pastor mrs eunice mustapha màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè israel àti jordan pẹ̀lú ìpàdé àdúrà gbàrà mi fún mi special mega crusade ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 ìrìn àjò ẹ̀mí yìí máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè israel àti jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ̀ tètè lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ seed of christ bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí your office you fit fly tó bá súnmọ́ ẹ mọ̀ pé you fit fly lọ gàgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280 ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè israel àti jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́ má gbẹ̀yìn o

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tó wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi. fìrí ìjì kọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: káṣà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà.
3: ìwọ ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fíríjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
4: ọfíìsì wa wà ní mokola road ní bestnight bus stop àti àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
5: CDK sọ́dí.

0: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Máàmì, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
4: Ó lè mọ́ lójú lóòótọ́.
5: Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
6: Bẹ́ẹ̀ ni o.

0: kò sí oúnjẹ tí kò wù kúkún inú ìjòyè pàtàkì ni àmàlàláwùjọ òkèlè aláṣírí onínáwó ìmùlẹ̀yà oníbùkà kò bá gbóná kó ṣe tútù kí ọbẹ̀ ṣáà ti lọ́wọ́rọ́ ọ̀fun mi
1: FM 94.9 fẹ yẹ lo tun ti tẹ pepe eto ayaju amala amala fẹ elekeji iru e lo tun ko lojo kokan de logbo osu kejodun 2026 29th august 2026 ati seri a ma tun se yi a si tun ma sopolopo ru e loke epe to nti gbadun alujo awada eri kekeke to nti fifi amala dudu tabi fofo to fele bi eti pelobe ewedu gbegiri ila eforiro eran pomo to kata mora si koroboto suri amala lafijo ma sejo e egberun meta naira lẹ́fura ticket jẹ gbadọ to gbadun pẹ̀láwọn olóúnjẹ ìgbàlódé láwùjọ tó yáyì táyé ń gbà tí wọn bíbí ire food canteen lókè àdó ìyá àdìjà alámàlà ní yànnà àdí ọyọ ìyá ọyọ alámàlà lọjà àgbàrímú pátáwọn olóúnjẹ ìgbàlódé mi kò tọ́ síbẹ̀ àwọn òdíje wọ̀nyí bí i ta ló lè jẹ̀ṣọ àmàlàbà kìtàn láàrin ìṣẹ́jú àyá tàbí ta lọkùnrin náà tó lè ro àmàlà tó fẹ́lẹ́ tó kóná bí etí atẹ́ni tó lè yára tètè jàmàlà tó gbóná láàrin ìṣẹ́jú àyá ọ̀fẹ́ ní fọ́ọ̀mù ẹ̀ wá sí 32FM Laughter House Premier Hill Mọ́kànlá Ìbàdàn bó bá wa dọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 kàtú yaya tó yáyà pàdé ní Recreation Club ní dojú kwa dámàṣigbà nílùú Ìbàdàn ọ̀la tó ti sọ díwò kẹ buka buta tó ń tẹran tó jíire pẹ̀ lálùjọ tó bá gbà mú amala first 2026 láti ra tíkẹ́ẹ̀tì ẹ máa bọ̀ ní Laughter House sabi kẹ́ẹ̀pẹ̀ nọ́mbà yìí 0806-218-5194 pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ tó ń pọ̀ ti rẹ́gà àti magi èmi àti magi alájọṣepọ̀ tó dánmọ́rọ́ ìpàdé ìpàgọ́ àdúrà alágbára tó lùwọ́ lọ́rùn àpèrire tó ti ń la ayé àwọn ènìyàn rẹ̀ kọjá pẹ̀lú àkòrí oore ọ̀fẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀sán grace for a new beginning fún tọdún 2026 ọgbọ̀njọ oṣù kẹjọ sọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2026 láwùjọ máa kórajọ papọ̀ láti képo olúwa aago méje òwúrọ̀ sí mẹ́sàn-án àti mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ làdúrà àgbà ìyanu tó bá dọjọ́ kẹrin oṣù kẹsàn-án september 4 làdúrà àgbà yípo tó ń torí ìyìn yóò máa bẹ̀rẹ̀ láti aago mẹ́fà òwúrọ̀ sí méje àṣálẹ́ bó bá ti dá aago kan ọ̀sán kége ìyẹn lọ́jọ́ kẹfà oṣù kẹsàn-án tí ìṣọjọ́ ìsinmi ni gbogbo ọkàn alààyè yóò máa jùmọ̀ gborí ọ̀fẹ́ àjẹjẹtán orílẹ̀ ìpàgọ́ àdúrà àpèrire ó wà ní Akoto Estate lójú ọ̀nà Ẹlẹ́bu Olúyọ̀lé Extension Ìbàdàn pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alààyè Reverend Samson Atimama Reverend Mrs. Juliana Akínrìndé lólùgbàlejò àgbà àtàwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè míì bíi Reverend Godwin Ìdọ̀gọ́ Reverend Abiodun Obe Bishop Samuel Alawode Reverend Joseph Ọ̀tẹ̀gbadé Atolúrin Ẹ̀mí Èyítayọ̀ Òjò wá pàdé Olúwa Ọlọ́run àpèrire kára Yorùbá gbogbo ọ̀pẹ. Fojúsùn rẹ ni kò ra lẹ́tì kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substant Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Out International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò wọ́n rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bari ibẹ̀ ní ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ààyè sán díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substant Property òrùlé fòtẹ́rùtàn.
2: Ìrọ̀rùn dé. Ǹjẹ́ wọ́n ń wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na way to unlock your phone dey bother you? Don't stop to make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tuntun fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lóní rọrùn bíi power banks, chargers and charging cables, earbuds tàbí headphone. Wait o, àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty, original and affordable. Our address nkan, number 31C, 9 Post shopping complex ni dojuko Cocoa House. Ke to wole le ti kan wa lapa otun yin. Te ba tun wa wole ton, e o tun kan wa kugu. Lapa otun yin be na ni be ba se wole. Tolon tolo wa re o. 0706-436-8169. 0706-436-8169. Real phone repair and unlock services. Ojutu si gbogbo ipenija phone.

0: alubata nrẹsẹ jabata onilu dudun fidunu pòwe akọdunu bẹẹ aluṣẹkẹrẹ onagẹrẹ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dunu báráyé.
1: 32 FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Are you ready?
3: Rakun méjìrù kalẹ̀ ewúrẹ́ túra ṣe àtàrí àjànàkú tayọ ọmọdé lè dàyàkà lọ́rọ̀ bá di ti ká gbóhùn sáfẹ́fẹ́ ká mọ́ tanra.

ọṣẹ́ o. Ó ń dùn yùn gbàlé tí. 32 FM ló ń pè bí 94.9. Ẹ̀yin ẹ̀, à ń fẹ̀rí gba gbogbo àgbáyé. Our fear is gone.

0: Lagos.
1: Lórúkọ Fati Eléèbó.
0: Iṣẹ́ mi.
1: Aisha Adedokun.
0: Ẹja ìlú Péjú.
1: Ọkẹ́ Edo wí ìdò work ID Novu.
0: Má lo sòdì àrí wípé.
1: Àti ló kọ ọ̀gá wa sa Lucky tí ń bẹ nídìí ẹ̀rọ alátagbà láàárọ̀ yìí. Àti sa Kọ̀lí.
0: Àmọ̀ ń sàgbà.
1: Engineer Akola.
0: Jíjẹ àti
1: mú. Engineer Gidi Gidi.
0: Mo lọ wà nínú.
1: Àti gbogbo àwọn ikọ̀ tí ń jọ ń tò ó pọ̀ tí gbogbo ẹ fi ń tò lápá abẹ̀ yẹn. Mò ń kì yín ẹ kú ojúmọ́ o. Ẹ káàárọ̀.
0: Ẹ lo òwúrọ̀ lágogo mẹ́jọ.
1: Ẹ káàbọ̀ sórí ètò ṣẹ́yá.
0: Mo ti jí lágo márùn-ún jáde.
1: Fẹ́rí 2 FM náà ń pé bí o.
0: Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wá.
1: Láftà o.
0: Ìta pé aláwọ̀ láti bo ọ̀pọ̀lọ́lá o.
1: Òkè téńtén Premier Mọ́kọ́lá nílẹ̀ Ìbàdàn. Ẹ kú ojúmọ́ tí Amíyú Adébáyọ̀ ń lo ọkọ mi o.
0: Ìyàlá wa.
1: Ó ta sílẹ̀ yín olólùfẹ́ mi ń pè mí.
0: Ọba Sikiri wa ìdù ọ̀pọ̀lọ́lá o. Ọba sì rántí àwa sówó.
1: Dákùnrán tí wa sówó o.
0: Ilé ọba sì rántí àwa sọmọ o. Aláfíà lọ́dẹ̀dẹ̀ mi àgbájọ.
1: Rántí wa sọmọ o. Aláfíà ìkú tí ṣe bálẹ̀ fọ́rọ̀ o.

méjèèjì lẹni tó bá fẹ́ là á gbé lọ́wọ́ ó ní ṣe jí ọjọ́ ajé méjèèjì lẹni tó fẹ́ jẹ́ èèyàn nú ayé á gbé lọ́wọ́ bọ́ bá ti gbé méjèèjì sùjù sílẹ̀ o ò ní nǹkan kan ò ń ṣe.

0: Francis, mo gbọ pe o tun ti open store mi se oja lesi loye. Iru ogbon wo lo nda si? Emi o ruwo taja.
1: Ile ifowopamọ alasiri Wumi Microfinance Bank ni alasiri mi. Pẹlu awọn eto iyawo won bi Beta Money. Osu kan si osu mejila ni o fi da owo ti o ba ya pada. Pẹlu ida meta bo 3.5% lo so so. Ikan tun wa fa won loko wu nlanla ati loko wu kekeke. SME loan ye. Osu mejila lo fi da pada. Salary advance loan fun gbogbo osise ijoba ati osise aladani. Osu mejila gbako ni won fi da pada. Pẹlu ida meta abi ida meta bo 3% si 3.5% anfani ati ma se ile ori owo re tun wa bo baro gbogbo ipapo. Yen interest waiver tabi overdraft osu kan tabi osu meta ni o fi da owo ti o ba ya pada. Pẹlu ida meta atabo 3.5% owo to ba ya laarin wakati 48 hours owo to fe ya yo ti jade. Fun alaye lekunre 0707313 5538 WhatsApp 0908796684 website www.groomingmfb.com olu le se won wa ni 160 ojo U High Road Oloro bus stop ojo Ibadan adeun ati ilara ntele wa.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
2: Ẹ ní tòótọ́.
4: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
2: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kanṣo níbi tí CDK ẹ̀ wà.
6: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dàdúdọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
8: CDK, sanwó díẹ̀díẹ̀,

0: gbẹ́dìdì gbẹ́dìdì ẹlẹ́ ẹ̀kú ojú mẹ́ka àárọ̀.
1: Ọpẹ́yẹmí ló ń sọ.
0: Mr. Ọpẹ́yẹmí ń di ìka ń gbọ̀ yín sà.
1: Òtítọ́ ọnú àti ìfẹ́ ni.
0: Òtítọ́ ọnú àti ìfẹ́.
1: Àti ìfẹ́ ibi tí ò bá ti sí ìfẹ́ irọ́ irọ́ náà ni ó gbẹ̀yìn ọ̀pọ̀ wọn.
0: Òtítọ́ ọnú.
1: Òtítọ́ ọnú ibi ká fi ọ́ so lórí iléeṣẹ́. Owó iléeṣẹ́ ló ti mú gbàbí àpalọ̀ lọ. Tó ti yé bá wọn.
0: Ó ń yé mi.
1: Kò sí bí kò sáà sì yọrí kankan ní orí iléeṣẹ́ bẹ́ẹ̀. Ẹni tó bá sì nífẹ̀ẹ́ kọ́ ọmọ awo ń títì báyìí kọ́ ọmọ sì gbogbo ọjọ́ ayé rẹ̀ awo tó ò nífẹ̀ẹ́ ọmọ làkejì. Ó ń tara rẹ̀ jẹ ni. Ẹ kú oríire o. Tọ́rẹ́ mi mi ní sọ pé pẹ́ ti soríire lónìí o.
0: Àmì ẹ ṣeun. Ẹ̀yin náà ò soríire. Ẹ ṣeun. Àtọ́pẹ́ ẹ̀mí. À ń bá a bọ̀.
2: Ojúju yóò ga lájájú o.
0: A ní kò ju méjì lọ.
2: Aba.
0: Méjèèjì yẹn lẹ́ẹ̀ka dìrọ̀ mọ́.
3: Pẹ́kapẹ́ka jẹ́ ilé fẹ́ kára sílé o. Ìjọ ṣínà.
0: Báàdìrì.
3: Ẹnu ṣínà. Ìjọ ṣínà. Ẹnu ṣínà.
0: Méjèèjì yẹn lẹ́ẹ̀ka dìmú ẹ̀ lọ́ ẹ kú ojú mẹ́ẹ̀ka àárọ̀ o.
1: Bí ẹ̀ bá pèsè àkókò èèyàn sí. Ni ó sọ tọjọ́ ló ṣe rí.
0: Bẹ́yàn bá ṣe ṣe àkókò sí ni ó sọ bọ́jọ́ ló ṣe rí.
1: Ìwà tí yẹn bá ti lè sọ àkókò nù. Nígbà tá a ti mọ̀ pé aago mẹ́sàn-án àbọ̀. Tá a mọ̀ pé Mr. Tami yóò wọ́n ti wà ní orí ètò Mùsẹ́yá. Àánà ti wà ń bẹ̀. Wọ́n pa àkókò wọn mọ́. Àkókò yẹn ni ó wà júwe ọjọ́ ọ̀la. Tí ó bá ṣe rí. Ìgbọ́n tí bá ń fi àkókò rẹ̀ ṣòfò. Wọ́n gán ti mọ̀ pé ọjọ́ ọ̀la ń mi o.
0: Ọjọ́ ọ̀la ń mi.
1: Ẹ̀kọ́ ètò.
0: Ẹ ṣeun. Ẹ̀lú ẹ kú ojú mẹ́ káàárọ̀. Ẹ káàárọ̀
4: ẹ kú ojú mọ́.
0: Yes sir, daddy.
4: Ẹ kú ètò ẹ kú ọpọlọ.
0: Ẹ ṣeun sir.
4: Orúkọ mi ni Musibau Adeyemi.
0: Mr. Musibau Adeyemi.
4: Ajẹ́ White.
0: Ajẹ́ White.
4: Bẹ́ẹ̀ ni látàrí mọ́.
0: Ok.
4: Ìbẹ̀rù Ọlọ́run àti ìwà rere.
0: Ìbẹ̀rù Ọlọ́run àti ìwà rere látàrí mọ́. Arí mọ́. Wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run, ìbẹ̀rù Ọlọ́run àti ìwà rere. Àti ìwà rere. À ń débẹ̀ ẹ bọ̀ díẹ̀ díẹ̀. À ń débẹ̀ ẹ bọ̀ díẹ̀ díẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run àti ìwà rere. Mr. Ajẹ́ White. Mr. Musibau, Ajẹ́yẹmí, Ajẹ́ White.

0: bọ̀ náà ti yẹn sọ pé kádàrú ó ṣe àdúrà gbà ìyànjú ẹ̀dọ́ òkúkú ní gbélẹ̀ àmọ́ ṣá o tọlọ́run ni ó padà ṣẹ́ o ẹ̀lú ẹ̀ kú ojúmọ́ lápá àbí ẹ̀ káàárọ̀ hello
1: hello ẹ káàárọ̀ sà
0: ẹ kú ojúmọ́ máa o
1: ẹ mà kú ètò
0: ẹ ṣe mà
1: ẹ rí léwọ̀ lágbára ọlọ́run
0: àmì ọlọ́run mà
1: nǹkan nífẹ̀ẹ́
0: mi
1: ọ̀fẹ́ lè ẹrú mi látọ̀ yìí
0: ẹ ṣe màmá
1: tẹ́ ẹ rí ojúṣe tá a gbé jùlẹ̀ ìfẹ́ àtàìlóòótọ́ láàrin ara wa
0: àìlóòótọ́
1: ìtẹ̀báwò èèyàn ó lóòótọ́ pẹ̀lú ọmọ nìkejì méjèèjì la ti gbé sọ́lẹ̀ kò sí ìfẹ́ àti lóòótọ́ ọ̀pẹ́ lè ẹrú mi látọ̀ yìí ẹ rí mi sọ.
0: Àmì ẹ ṣeun màmá ẹ ṣeun látọ̀ yìí ẹ ṣeun lọ. Mo appreciate you.

0: Ibẹ̀. Kò bí 12 days lónìí àbí tó tó bẹ̀ gan mọ́. Lọ́kì 12 days lókù lónìí. Ẹ dákun.
1: Wọ́n ní tó bá lè rí ju ẹ méjèèjì pátápátá.
0: Tíkẹ́ẹ̀tì wa mọ̀ ìpọ.
1: Ojú tẹ́. Ìyẹn pé ètò pé ló máa ṣe.
0: Ẹ̀lú ẹ kú ojúmọ̀ ẹ káàárọ̀ ó ti re.
1: Lúdí ju rẹ̀ la ìfọ̀rọ̀.
0: Tíkẹ́ẹ̀tì wa mọ̀ ìyapa.
1: Tí màdómú dání, wọ́n bá tu sẹ́kùn lérí.
0: Tíkẹ́ẹ̀tì ọkà ọmọ ìyapa.
1: Ìkan yìí sí mi lójú ọgbà ẹ̀gbá.
0: Àwọn Yusuf rè wọ́n ti rí owó burúkú okùn.
1: Àyìn wọ́n rí ẹkùn jẹ́kù rẹ̀ kù rẹ̀.
0: Ọlágbá Akédès agreement wa nìyẹn o. Ẹ tọ́jú mi lẹ́sọ o. Ẹ kú ojúmọ́ o.
2: Ẹ̀ẹ́dí ti la yẹn náà mi.
0: Ó kè mà.
2: Ó ní iṣẹ́ ìsọ̀rọ̀ lè lórí.
0: Ẹ.
2: Ìbẹ̀rù Ọlọ́run.

0: Ekaro, Ako Jumo, Ako Jumomo, Dodobe, Shedada, Labayin, Laroye. Etukabo, sorry to yin, towa, eto shilu. Ekanya deri, posuno, ekani feye, 32 FM, 94.9. Takale, Selafta House, Uriyo Kitinte, Premier, Mokola, Ibadan. Peter, Olashupo, Captain Peter, Nduruko temi. Ekaro, Ako Jumo. Ela nfani ati mo wo wa kete kete lojo po ti Facebook ati YouTube 32FM949 feyin 32FM949 feyin e kabo sori eto selo la roye loni lori eto selo alejo bi ni eni ti se alamojuto yen Ogagba fun ajo ileto dibo lewa INEC ni ipinle Ondo Dr. Mutiu Olaleke Agboke Ekaro sa
1: Olu ti Ekaro akoto mo ka mo Nigeria ju pile Oyo
0: Bo ni gbogbo ipinle Ondo la ro yi Bo la jo INEC
1: Adupe
0: Dr. Mutiu Agboke we wa yin sori eto selu la ro yi o bo si asiko o bo si asiko to da to to to ye tori a sese pari eto dibo ton ni ipinle osun ni ogolopa awon eyan lo si ri eto dibo to waye ohun gege bi idirawo fun ajo INEC ba se ngbara dibo odun 2027 gege bi eni to ti sise ni ipinle osun ri to si to je pe eyin na ni rek ni ipinle Tondo kini assessment yin lori iwoye awon aralu fun abajade eto dibo China kekede
1: sorry nkan ti o sele ni ipinle Osun òhun ni ó fi díẹ̀ múlẹ̀ wípé ní Nàìjíríà ẹ má jẹ́ ká ti ìjà kan ẹ má bínú mùsùlùmí lè ní o Al-Quran sọ fún mi wípé látàkínà tún ní rahmatilla ẹ má jà kan ẹ má pọkàn jẹ ẹ má rò pé orí ọlọ́run ò ní kàn yín ẹ má rò bó ti tán ẹ má rò pé kò lè dààmú mo sì dá ọ̀pọ̀lọpọ̀ tí wọn ọ̀kẹ́ kà á pé pẹ́rẹ kẹrọ nípa nínú ètò ìdìbò ó yẹ kán ṣe dáadáa kí wọn bẹ̀rẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ yìí ló fi hàn pé yóò da jù báyìí lọ èdè dídá lọ o so ìdàgbà tó lọ́pọ̀lọpọ̀ gbàlà wá ń sọ fún yín pé kò sí kinní kan tó máa sọ tó máa dùtán ní ẹni tí yóò wọlé ìdìbò nàìjíríà àfi ipò tára ìlú bá dì kì í ṣọwọ́ kì í ṣe jàgídíjàgọ ẹ̀dẹ̀ ni pé ó hàn so ẹni pé kí ni kan túmọ̀ ẹ̀ fún 2027 ó túmọ̀ sí pé a ti ṣetán a ti rẹ́dì láti ṣe gbogbo nǹkan tí yóò ṣẹlẹ̀ ó dẹ̀ ti wà ní ìbámu pẹ̀lú ètò.
0: Ìjà àjọ INEC náà sì ti gbaradì báyìí wí.
1: Ìgbaradì náà nìyẹn. Àti mo tán àti ṣe tán.
0: Ṣùgbọ́n tẹ bá wo ètò ìdìbò tọ̀sùn yìí, àwọn registered voters gangan 2,339,544 ni wọn. Accredited voters tó wá bọ́ ta jẹ́ 1,010,684. Gbogbo òbò tí wọ́n padà wá dì 973,162 ni. Ǹjẹ́ àlàfo tí ń bẹ láàrin àwọn tó register àti àwọn tí ń accredit ó pọ̀ about 1,229,000+ ó ní àwọn tí ò padà bọ́ ta wá dìbò. Kí ni INEC ń ṣe lórí irú ẹ̀ láti jẹ́ káwọn èèyàn mọ̀ bọ́ tàbí kí lẹ rò pé ó lè fà á?
1: INEC nìkan kọ́ ni yóò ṣe nǹkan gbogbo ẹni tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò ni yóò ṣe nǹkan INEC nìkan kọ́ ẹgbẹ́ òṣèlú ó gbọ́dọ̀ ṣe nǹkan gbogbo àwọn civil society gbọ́dọ̀ ṣe nǹkan rédíò gbogbo wọn náà ń ṣe nǹkan ìdálẹ̀ tó oníkálukú wa náà ni a gbọ́dọ̀ ṣe nǹkan gbogbo àwọn tó bá ti kàn páàmù tó kù wá gbogbo ọlọ gbọ́dọ̀ jọ ṣe nǹkan a dẹ̀ gbọ́dọ̀ jọ ṣe papọ̀ ká lè bá jọ ṣe àṣeyọrí.
0: Dr. Mutiwa Gboke àwọn aráàlú ọ̀pọ̀lọpọ̀ wọn ni ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ látẹ̀yìnwá pé àwọn ò ní gbàgbọ́ nu INEC ó járe ìbò tá a dìkọ́ ni wọ́n ń kà àlàfo tí ń bẹ láàrin INEC àti àwọn ọmọ nàìjíríà pẹ̀lú ìwòye wọn sọ̀rọ̀ INEC pé n táwọn bá dì òun kọ́ lẹ̀ máa kà gbọ́ bó ló ṣe máa ń jẹ́ kí lẹ̀ ń ṣe.
1: Fọ́nrán ló bá ń sọ ọmọ nǹkan yìí ẹ̀ríkẹ́ gbóníròyìn ọgbọ́dọ̀ máa wádìí ẹ̀ dáadáa tí nǹkan kan sì lọ́sùn tí nǹkan náà kà. Yẹ́s ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ àwọn nǹkan yìí torí wípé àwọn ọ̀bẹ̀rù nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn wọ́n jákò tí ìbò wọ́n yìnbọn fáwọn èèyàn ojú wọn ò rí lọ. Ìbéèrè tí mo fẹ́ bèrè ni pé nǹkan tó ṣẹlẹ̀ lọ́sùn ṣé nǹkan táwa ló di ṣe INEC ká. Tó o fẹ́ kẹ́yìn náà ìyá ti rí nìyẹn ẹ má máa di àjọ INEC lè rè mọ́ pé ṣé òun náà kà. Ẹ̀yin bí mo jẹ sọ fún ara wípé pẹ̀lú gbogbo ọgbọ́n pé ní olóṣèlú dá ṣe nǹkan táwa ló di ṣùgbọ́n ara lè kà. So nǹkan táwa lè dì mú nìyẹn ni pé ní gbogbo ìgbà nǹkan táwa ló bá di òun àjọ INEC ló kà.
0: Ẹ ti ṣe ọ̀gá àgbà elétò ìdìbò nípínlẹ̀ Ọ̀yọ́ láti bẹ̀ ẹ lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn rẹ̀ ẹ̀rẹ̀ ìpínlẹ̀ Ondo léyìí tó túbọ̀ sí pé ẹ ti jẹ́ rẹ́ẹ̀kì fún ìpínlẹ̀ bíi mẹ́ta nílẹ̀ Yorùbá tá a wà yìí kí làwọn rere tẹ rí tó yẹ rò pé ó yẹ ká mọ̀ nípa bá a ṣe mójútó ètò ìdìbò nípínlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà pàápàá àpẹẹrẹ ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta.
1: A ń ṣe nígbà tó jẹ́ pé a ń ṣe ará ìlú Nàìjíríà yìí. Lápẹẹrẹ, ariwo INEC ń pa ni pé ẹ gbọ́dọ̀ tàbí. Ọ̀pọ̀lọpọ̀ ṣe ń ta wọ́n ra. Gbogbo ẹgbẹ́ òṣèlú kẹ́lẹ́wò dáadáa, èwo ni òun tàbí ni òun ràbò. So àwọn eléyìí nǹkan tó kù díẹ̀ pàtó ni wọ́n. But a máa sọ àní dákẹ́.
0: Sísọ kí ni INEC gan ṣe lórí ìdìbò kó o ṣe bẹ̀rẹ̀ ràbò ìdìbò yìí pàápàá nírú ọjọ́ ìdìbò pẹ̀lú ìbáṣepọ̀ ẹ̀yin ọ̀gá àgbà elétò ìdìbò pẹ̀lú àwọn aráàlú àti àwọn olùdíje fúnra lára wọn.
1: Àwọn olóṣèlú ní kẹ́ bí léèrè pé kí ni ìhà wọn sí pé kọ́ má máa ràbò kọ́ má máa ṣẹlẹ̀. Àwọn agbófinró tó yẹ fọ́mẹ́ni tó ń tàbò tó ń ràbò ẹ̀bí wọn léèrè. Àjọ INEC máa gbìyànjú ṣùgbọ́n a gbìyànjú tiwa but aráàlú tó ń gbowó lọ́wọ́ wọn olóṣèlú tó ń kówó jáde akágbófinró fúnra rẹ̀ tóun náà rẹni tó ń kówó tí ò sọ nǹkan kan INEC ló fẹ́ ààrẹ sí i ṣé ló rẹ́ẹ̀kì mo fẹ́ ààrẹ sí i ó rẹ̀ so gbogbo wọn la jọ níṣẹ́ṣe ò kì í ṣe INEC nìkan kò bẹ̀ dá fún ètò ìdìbò wa àti ìdíbẹ̀ àti kájúbọ̀ tẹ̀ pẹ̀lẹ́
0: Bàbá wa ní kí a lọ wo Bivas. Gbígbé Bivas wa ni láti jẹ́ kí ìgbàgbọ́ wà lórí ètò ìdìbò wa kó tún mọ́yán lórí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn awuyẹ tí mo ń ṣe yọ lẹ́yìn ètò ìdìbò òun náà ló sì tún wà ń ta ṣáájú ká tó mọ lo Bivas pẹ̀lú tá a bá wo àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn lẹ́yìn ètò ìdìbò Edo àti ètò ìdìbò tó wáyé Lẹ́kìtì. Ǹjẹ́ ìmọ̀ ẹ̀rọ yìí fúnra rẹ̀ ṣó nìṣòro ni àbí àti ṣàmúlò rẹ̀ ni ó jẹ́ ìṣòro.
1: Bivas ń ṣèṣòro kò sí machine tẹ bá lò láti ṣètò ìdìbò anywhere tí challenge sì ni wá. So àwa tá a bá mọ̀ pé a fẹ́ lo Bivas àwa náà ni ká ṣe ká gbárùkù sí ká dẹ̀ jẹ́ kó ṣiṣẹ́ kọ́ ni èèyàn tó fẹ́ dì mú kó má ṣe lò bá a ṣe máa jẹ àǹfààní ẹ̀ nìyẹn.
0: Ọmọwé Mutiwa Gboke àwọn èèyàn wòye pé lẹ́yìn tí ẹ ṣètò ìdìbò tán ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ fi re ìpínlẹ̀ Ọ̀ṣun ṣáájú ká tó dìbò lọ́sùn wọn tó ti gbé yín ó di ìpínlẹ̀ Ondo láwọn ibi tó jẹ́ pé eto dibo ni waye nbe lawon asiko kan so lawon di pataki ta ni ki se nse leyi abeyin ni e nberu ati lo tawon
1: mo mo mo ti mo gata ito asiko ton be ni o se to ba nbe o la se to mi mo ti mo dori ni o
0: pe igba te kuro ni ipinle oyo ta ti dibo tan te mojuto awon ipinle yoku ti n gbe yin lo awon asiko ti won ni ti dibo won tun ti gbe yin lo si ibo mi
1: by
0: election to waye ni Ondo South elu ibo kan any sandbox ni fun eto dibo odun 2027 any sandbox ni fun eto dibo odun 2027
1: sign post money sign post
0: ni fun eto dibo 2027 kini awon eko te yin le ro pe o ye ka ra lu ko tabi ta inek ti ko to je pe atunse ma de ba tabi te ti sakole re fun eto dibo ohun
1: gbogbo kudie ta ri nbe awon la ma tun se 2027
0: kila won te ri sa
1: gbogbo kila yin ri a je be won le kudie kudie ayi mo we ofo lo pa mo o jade a ti bo sen sori mo kan jade ibi ta ba ti ri pe nigba ti o sise o mi fi awon lati o nigba baba then kitu ni gbogbo awon infection ta won ni ti o da a mo tun bo so fun won pe
0: Ẹja sáré rojú ọjà ká padà dé à ń bọ̀ ẹ̀kọ́ kalẹ̀ sí.

Nígbà tí a ṣe gbìyànjú láti ríbi kàn sí Dr. Mutiu Agboke, INEC REC fún ìpínlẹ̀ Ondo, ìpè ń re nígbà tí a rojú ọjà, a ṣe ń gbìyànjú àti padà ríbi kàn sí wọn, pàápàá láti mọ ìgbáradì INEC àti àwọn nǹkan mìíràn tí àwọn èèyàn ń sọ nípa àjọ elétò ìdìbò ilé wa. Kí ló yẹ ká mọ̀? Ibo ni nǹkan dé dúró? Ibo ni à ń rè lórí ọ̀rọ̀ ètò ìdìbò? Pàápàá àwọn ìrírí wọn láwọn ẹ̀ka ìpínlẹ̀ gbogbo, eléyìí tí wọ́n ti mójútó, kí ni ọ̀nà àbáyọ? Ibo ni nǹkan ṣe dé dúró? Màá ṣí ojú òpó náà ní apá bíi fún àwọn aráàlú láti pè kí làwọn náà ń rò, kí ni à ń rí, kí ni ìbéèrè tàbí ìwòye wọn lórí ètò ìdìbò lórílẹ̀-èdè wa Nàìjíríà.

0: 08097949. Hello.
1: Ẹ káàárọ̀
0: sir.
1: Ọpọ ayọ ni mi láti bí nǹkan o.
0: À ń gbọ́ yín.
1: Gbogbo àwọn ọlọ́pàá Nàìjíríà ni ó dáa fún. Ṣé ara àwọn INEC ti sọ pé kò sí tó ká àwọn pẹ̀lú ẹni tí láti sùn lábẹ́? Àwọn gangan náà di orílẹ̀-èdè yìí.
0: Lọ́nà wo?
1: Ọ̀nà rèé. Wọ́n mẹ́ tó wọlé. Wọ́n máa gbé fẹ́ tí ò wọlé. Ṣé Mugun wọn paráàlú ni?
0: Kí lẹ̀yìn rí tẹ́ fi rò pé wọ́n lè gbé fẹ́ni tí kò wọlé?
1: Wọ́n mọ̀ sọ táwọn fáwọn ọmọ o. Aráàlú ti gbọ́ kọjá táwọn. Lọ́lọ́pàá wá bẹ̀rẹ̀ láti wá mọ sẹ́ni tó lábòjì táàbò. Èdè wọn ní kó wá pòtẹ́tà àwọn tí bá ń jáde máa ń jáde. Ló da fáwọn ọlọ́pàá ọ̀gá mọ̀ fọ ọlọ́pàá Nàìjíríà.
0: Mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín sà. Ṣé INEC ni ó tún wá mú ẹni tí ó ń dìbò tó ń ra ìbò àbí àwọn olóṣèlú yín?
1: Kan wá tán náà jáde kan wá sàdá ibi tí ń jẹ. Ṣé Mugun wọn ń pè wá ni? Wọ́n rì tíìmù 2027 kan ṣe rádaràda.
0: Ẹ jẹ́ ká mú àwọn ìbéèrè wa ní ìlànà tó tọ́ àti àrídájú pé ká kàn mọ́ sọ àwọn àwáwí tàbí àwọn nǹkan. Ṣùgbọ́n ṣé àjọ ọ̀nà owó lẹ́rù pé gbogbo oníjàgídíjàgan yìí fi lè wálẹ̀? Àwọn tó jẹ́ ara àlò tó jẹ́ olóṣèlú, ǹjẹ́ bí àwọn olóṣèlú yìí ò bá ṣe jàgídíjàgan, ṣé elétò ààbò gan yóò ríṣẹ́ ṣe láti ṣẹ̀ṣẹ̀ mọ mú oníjàgídíjàgan bí? Hello.
2: Hello.
0: Yes sir.
2: Hello, Kapi 2, Ọkùnṣe Ọpọlọ, Ìbàdàn. Awo lọ́wọ́, ìdòwò ògbó ẹ̀kẹta ọmọ ni.
0: Yes sir.
2: Mo ń pè yín láti Adétókun Ológun Ẹ̀wúlẹ̀ Ìbàdàn.
0: À ń gbọ́ yín sà.
2: Kọ́lọ́n ṣàánú wa, aṣáàdúpẹ́, congratulation to Ọ̀sun State. Ṣé ẹ̀rí ìgbà tí mo bọ̀ sọ ní 2027, àwa tí a jẹ́ olùdìbò, tá a wá dìbò gangan ni ká mọ wọ́ọ̀ṣì ìbò tí a bá ń dì fún wa àti ibi tá à ń dì sí. Ṣé ẹ̀rí àwọn tó jẹ́ bí àwọn alágbára gangan náà gan tiwọn náà pọ̀ jù tó jẹ́ àwọn tí pé àwọn tán wà ní asòfin gangan bíi sẹ́ńtítọ̀ rẹ̀ aṣáàgbọ́ tó rẹ ọ̀sùn ẹ̀rùn tó bá ti ẹ máa wo nǹkan tó bá ń di o ẹ máa ṣe nǹkan tó bá ń wo ní ibi tó ti ń dìbò ibẹ̀ ni àwọn ọmọ ẹkú ti ń kí lára rẹ̀ táwọn tí ó dìbò gan náà gan sẹ́wọ̀n ni wọ́n bà wọ́n wọ́n fẹ́ ṣe nǹkan burú gan sẹ́wọ̀n ni wọ́n bà wọ́n ẹ máa wo dáadáa o làwọn gan máa ń sọ ara sẹ́ńtítọ̀ oṣù sẹ́ńtítọ̀ wọn gan máa sà níbi táwọn èèyàn ti lẹ dìbò ṣe máa fẹ́ máa pààyà táwọn èèyàn tí ó dìbò ni tó yẹ tẹ́ tẹ́ sẹ́wọ̀n àwọn tá a fẹ́ dìbò ọgbẹ́ni ká fojú sí ẹ̀rọ ká wọ́ọ̀sì ká fẹ́ dìbò olóòótọ́ ọ̀gbìn kò ní bàjẹ́ pòtò.
0: Ẹ ṣeun.
3: Sọ lọ́rọ̀ lẹ́yìn ó ti sùn ọ̀bẹ. Mbọ́lá wa lọ ọmọ Nàìjà bíbò dán ṣe táyà.
0: Ẹ jẹ́ àrùjọ ọjà padà dé bí àbádé a ó tún tẹ̀ wájú ẹ̀kú kalẹ́ o.

0: 32 FM wà òkè.
1: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè mọ́ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
0: Bẹ́ẹ̀ni.

0: Acabo pada sori eto shilu ikani 32 FM 94.9 asin gbianju lati rebi kan si Dr. Mutiu Agboke dabi pe ise ilu oti opo nwaju won ni aro yi ṣugbọn mo lero pe laipe laijina won si tun ba wa soro lori gbogbo awon awuyewuye to mo n wa lori ore ajo INEC ibasepo ti n be laarin INEC atara lo lati di awon aiso aiso oro ele ti o mo n je jade to si ti awon aiso yi to ti n fe mo dabi oto lodo opolopo awon araalu onawo lajo INEC n gba lati pana ru aiso be 0705,000 949 Lodo awata wajara lo Luri une pakaleke Wala Isheku pane tin waye ninu eto dibo Ona wo la denku ligba deba Turikwe Odwara lo Odwa wolo shilo Odo awon oludije oni gbogbo onirugudu yi lo wa ta ba si ti reyin re latodo won ojo pe nkan pada bo sepo hello
1: hello
0: e jina si radio yin abi epa
1: hello
0: e ba ti pe wa wole eyin radio yin le ti o le gbeji tabi ke jina si 08097,000 949 Abi 0705,000 949 Hello. Hello, Carlos. Sir.
2: Quito.
0: Yes, sir.
2: Rapture, you know, sir.
0: Yes, sir.
2: Yeah. Well, you know, people just give me what they buy better, but most of the ground, like you did, the doctor, bookie, so. I want to know, I'm on a deal, I want to know more. Bi àwọn ọ̀rọ̀ wọn ẹ ṣe ń lọ bọ́ tí kọ́ ìbéèrè kan tí mi fẹ́ béèrè lọ́wọ́ wọn ni pé tí wọ́n bá ní àǹfààní láti di olùdarí fún àjọ INEC pátápátá tí wọ́n jẹ́ nọmba wọn kí ni nǹkan tí wọ́n rò páwọn lè ṣe tó máa yàtọ̀ àti wípé ojúṣùn tí aráàlú nípa nípa INEC ṣé ojúṣùn tó dáa ni àbá àfojúsùn tí ò dáa kí wọ́n fẹ́ sọ nípa ẹ̀ ẹ bá wa béèrè lọ́wọ́ wọn.
0: Pe bo ba je awon ni wa wa ni gbanu re loke ti o igbegade kini yo yato ti won o se
3: Amba Tunde o
0: 0705,000 949 abi 0809 7,000 949
3: e se ire o dara.
0: Hello. Ekaro sir. Yes sir.
4: Mo ta gbe re kokon ni. Mo ti bo so se lo ni. Ti awon nkan ti agbogbo won ati awon nkan ti won mo bi a ninu ibo to lo yi o. O pa ni mo ri. Awon nkan ba ni mo ri to ja tu se. Ti won le se. Ẹ̀ka àjẹ́dọ̀gbìnrin lóòótọ́ àtòjọ́dọ́ pàṣẹ pé wọ́n dé bí gíga tí wọ́n máa lè máa rí múlò nínú ọ̀rọ̀ ìgbogbo wa ẹ̀kọ́ ètò olóyè àti ìpínlẹ̀
0: ẹ̀ṣẹ̀ pọ̀ sà.

Torí registered voters àwọn olùdìbò lọ́sùn 2,339,544 òní àjọ INEC yìí accredited voters wá jẹ́ 1,010,684 láwọn tí wọ́n wá gan pé ó dá tí wọ́n ṣàyẹ̀wò fún pé yóò dìbò nídìí èyí 1,220,000+ òní àlàfo tó wà nílẹ̀ tó jẹ́ pé àwọn òwúlẹ̀ padà yọjú wọ́n kàn register wọ́n gba káàdì nígbàtí ìbò gan total valid vote 973,162 kínílé aráàlú náà sẹ́yìn torí ibi tí register voter ti jẹ́ 239,544 tó wá jẹ́ ìbò tó gbé olùdíje ìyẹn gómìnà tí ìlú dìbò yàn báyìí wọlé ó jẹ́ 511,167 52.57% ni fún iye àwọn accredited voters tó dìbò ìyẹn ní ọjọ́ sátidé ṣùgbọ́n tá a bá wò ó pẹ̀lú registered voters ó jẹ́ bí ìdá kan nù mẹ́rin ibo làwọn ìdá mẹ́ta yòókù ń bo ni

0: Hello.
1: Hello, I'm Captain Peter Ekaro.
0: Ekaro, ma.
1: Eko eto eko nla taro.
0: Yes, ma.
1: Mishin yiko ni re nye ma te swadi. Ami. Ati ke fe mo ni jona.
0: Ami.
1: Eh, mami abi bule ko ni la chi labo.
0: Yes, ma.
1: Eh, eshari eko to kwa mbe. Nla riko ni bi eto. Akoko na ala luma bitan lo. De ele keji. Awan ti wama un. Ta ele awan lo shelu. Wọ́n gbé ṣojú bíi pé kinní wọ́n àwọn mọ́ra wọn tí wọn kì í jẹ jàgídíjà ẹ wòrú àwọn tó ti kú nìsín wọn ṣẹ̀mí ò ṣe dá padà mọ́ oyún tóbi yẹ kéèyàn ṣe sùúrù ká ṣe sùúrù kankan má máa ṣe kankankankan ẹni tí ò wọlé ti wọlé nìsín ara àwọn tí ò sì wọlé náà wọ́n máa rí ṣe nǹkan míì nígbà míì àmọ́ ẹ̀kọ́ tó pọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ fún wa ìlàrí kan tó pọ̀ ńbẹ ká mọ tá à ń ṣe ìdáyé yín òkùnkùn ní jù kẹyọkan tí ó tẹ̀lé káwa múra kankankankan yà sọmọ pípẹ ẹ iṣẹ fm wo ni jóná ẹ fò.
0: Ẹ ṣeun.

0: हेलो हेलो हेलो एबा वागबोन सुके हो। यस सर,
1: हेलो
0: एकालो सर।
1: एकोटू
0: यस सर,
1: एरी एकोटी अकोंबे इन ताकोको ने आवुलु सिलु कारोंगो काचुओको ने उसिलु गो बा बाबो गो गुलेसे एरी पे पे वो मोमोली देनी आवुलु बा सुचा दे दिगुगा वोया वोया भी आचो सिलु सुचा दे गगा वोया लुआ तुली जेनी तियंबे सुबह आवो तो मुला किले ये किले wọ́n dẹ̀ tún rántí pé síkọ́ọ̀tì ọ̀fọ̀ ń bẹ̀ yẹn tó bá ti di jẹ́rẹ́lá fòtì 2007 kó o lè pọ̀ tó bá yẹn ká bára wa sọ̀rọ̀ ká lè rántí àwọn ẹ̀yà tó ti kú yẹn a lè rí wọn padà mọ́ ó lè yẹ́bà kan náà wọ́n fún ọ fún ọwọ́ lọ́jọ́ wájú olóṣèlú ní ká bẹ̀ dáadáa àwọn ni ká bẹ̀ ká tọ́ lọ́n bẹ̀ wọ́n tí wọ́n mú ìdìbò ọgbọgbọ pàtẹ́sẹ̀ ó sọ ojúbẹ yẹn lọ àwọn ni o àwọn ni ká bẹ̀rẹ̀ káfọlọ́n bẹ̀ wá o ọlájú ẹ̀mí lèmi lè ọdà wọ.
0: ẹ ṣeun káfáàrà adéwálé rapchori wọn ni ìbẹ̀rù táráàlú ní fún àwọn tó wà nípò agbára tí wọn ń lo agbára wọn láti fi oppress àwọn aráàlú ní báwo lẹ ṣe fẹ́ kírú àwọn wá bọ́ta káwọn lọ dìbò ní àyíká táwọn mọ̀ pé ààbò rẹ̀ ò péye pẹ̀lú gbogbo jàgídíjàgan tó ti wáyé pé agbófinró tó tún yẹ kó jẹ́ ojú aráàlú tí wọ́n tún wá jẹ́ bí irinṣẹ́ àwọn alágbára. Hello sir.
2: Adébísù.
0: Yes sir.
2: Ṣé kí ọmọ ìjọba aráàlú ta máa ń là?
0: À ń gbọ́ yín sir.
2: Ṣé àwọn atán àwọn olóṣèlú yẹn sáwà náà sì ni àbí ẹ̀kan torí pé ara wọn because ṣé ní lójú kọ́tù tèmi ojú kọ́tù lójú yìí ní kọ́tù yìí nǹkan tó mi máa rí máa ń jọ mí lójú rọ́ ìjọ ọ̀la tó fẹ́ improve nínú election. Tabaríka ṣe lọ láì náà ẹ wo rúù táwọn tó kójọ sínú yàrá kan tó ná bá wọn kì ni ṣé àwọn yẹn sí stéètì yẹn náà wà ni àbọ̀kú wọn láti stéètì kan lọ sí stéètì kan gbogbo tá à ń ṣe ya kan tan ara wa àti ìmọ̀ta fẹ́ ń kọ́ńtì yìí báyìí ṣe báyìí mọ̀ ló lọ nìyẹn tàbá ti mọ̀ta fẹ́ ẹ kú ètò.
0: ẹ ṣeun. hello. ìyẹn rè wọ́n ní ẹ̀kọ́ tá a kọ́ ìyẹn rachori níbi ètò ìbò ọ̀sùn náà ni pé ohun tí ó ṣẹlẹ̀ náà ni ó ṣẹlẹ̀ gbogbo lálá tó rókè ilẹ̀ ló kúkú ń bọ̀ ọlọ́run nìkan òun náà ló jẹ́ pé ó lè rẹ́yìn gbogbo anything tó jẹ́ inconclusive ohun tí ò tó ń bọ̀ wá ṣẹ́kù ẹni tí ó débẹ̀ òun náà ni ó débẹ̀. bá a bá tún wo ètò ìdìbò iṣẹ́ kò yẹ kí a fún àjọ elétò ìdìbò inec ní kudos pé wọ́n kú iṣẹ́ wọ́n kú àfọmọnìyàn náà ṣe bí torí aráàlú náà ni ó ń sọ pé àwọn ò nígbàgbọ́ inú wọn ìjẹ́ ìgbàgbọ́ ti wá wà báyìí. hello.
3: àwa ọmọ áfíríkà.
0: 09062249. hello.
4: kàkà rọta kú iṣẹ́ o.
0: yes ma.
4: ògbọ́n ìgbé látọjọ́.
0: yes ma.
4: fẹ́ẹ̀rí nọmba wá nǹkan tí ò jẹ́ kéèrò yẹn kéèrò ti pọ̀ tán wà mọ́ bá dìbò wípé wọ́n ti káyà àwọn jẹ wọ́n ti jẹ́rù bà wọ́n jù ẹ wo rú bàbá fádáhùn sí tó ń sọ pé gbogbo àkọ́dù tó bá ti rẹ̀ máa pa wọ́n ẹ̀rù abẹ́ ẹni tí ò bá láyà náà but mo dúpẹ́ wípé àwọn tó jáde yẹn gan wọ́n nìbò ya ẹ̀dẹ̀ wo bọ́n ṣe jáde bẹ́ẹ̀ ẹ̀kọ́ tí mo tún wá rí kọ́ ni wípé gbogbo àwọn olóṣèlú kan kíyè sára ṣé ẹ rí fóun tá lórí access wọ̀nyí èèyàn lè ṣe nǹkan pamọ́ ní ẹ̀ mọ́ o gbogbo àwọn tọ́mútọ́mútọ́ ní àtàníẹ̀jẹ̀ àti gbogbo wọn wọ́n sọ wípé ẹ má gbégbò wa ẹ kà lójú wa ṣe gbogbo ẹ̀ orún ẹ̀kùn wọn náà tó oníkálukú kò kíyè sára
0: lẹ́yìn
4: tí mo tún rí kọ́ ni wípé ibi òkúpò bá ta wa ẹ já tójú àwọn aráàlú ẹ má jẹ́ máa tọ́jú ẹgbẹ́ wa nìkan olóẹ̀kùn bàbá adélékè o ó tọ́jú aráàlú ẹ wo àwọn arúgbó tó ń pè é fún pensioners àwọn òṣìṣẹ́ ẹ já tọ́jú àwọn aráàlú ẹ má jẹ́ máa tọ́jú ẹgbẹ́ wa nìkan là ń kówó fún ọlọ́run á ṣàánú fún wa ẹ kú iṣẹ́.
0: ẹ ṣeun.
3: ààrẹ ìlú kò ṣeré.
0: hello.
5: hello sir.
0: ẹ káàárọ̀ sir.
5: ẹ kú iṣẹ́ o.
0: yes sir.
5: ẹ láṣeyọrí o.
0: àmì ẹ ṣeun.
5: ní iṣẹ́ yóò ní bàjẹ́ o.
0: ẹ ṣe orúkọ yín àti ẹ ti ń pè.
5: alhaji wẹrẹ ló ń pè láti san yóò.
0: à ń gbọ́ yín sir.
5: gbogbo ohun ti o sele ni osun eko ni nko awa ara ilu tori pe ibi tokan ba ti bale lati ri ilu se kikaluku ojo ko je awa ta n dibo gbogbo en ti o ba je omo lile ojo ko je awa to si joga nu oloselu na de baba gboke se soro o ni ma ja kan mu na bi ke olohun towo re oto leni o le te lola ke si baba oku baba ba pa bo bo so samu mo de fe ka so fun awa ta n pe ori ofe la ni o olohun e ba le se je o gbogbo en ti nu ba n bi to ba fe soro ko mo wule soro de bi pe o soro baba den wo te n pe en pe ko olohun oro tele kan so le kan le bo le monu bi yan o baba semi na ki kaluku o da kan ko le da ni bu wa n ba ka ki olowo si je ajere ilu imu ni fi arubo re o olowo bo je ka se pe o osun o tu ba yo tu se gbogbo oyuku na ko ni si wahala
0: amen eshon
5: lagbaro olohun lagbaro olohun a si jere ilu
0: amen
5: o ki yan ku se o
0: ese gbogbo hello
6: Hello, Ekaro.
0: Ekaro, sir.
6: I'm going to call you a pattern.
0: I'm going, sir.
6: Sorry, I'm going to say, general election but he did come on bear my agitator to the new I want my friend to run the line because she had lost it over the party two would let my year or joke on city general election yet he's doing a key little election state of shooting mandari oh man for you oh what are the noise if you take care of so general election you come out with me see come out post your joke on so go to bed in 1999 now I staggered more
0: o da ki a le ma seri pada wale ni were e mu gbagbe pe amala first ti koni wa 32 FM 94.9 gbogbo wa o ti jo pejopo joko labe ati baba kan na jo dunu fe yin ta wa tun je amala nibe recreation club ni o ti waye na dojuko adama singba yen papa sire adama singba to wa ni sabo mokola yen ni ilu badan ojo kokandinlogbon on the 29 osu yi yen august ona ni a se o ti nsumo ticket ti wa fun tita bo ba ti tan e mo pe yen egberun kan 1000 eyan pere ona ni ticket ti a ta jade bo ba ti pe a je pe o tun dodun ti nbo nu papa julo awon ti won mi se lodun to lo todun yi tun yato gbogbo kan si 3000 naira o ni ticket ori kan 3000 naira 3000 yi levi wole jamola ajo adunu ayo papo saturday on the 29 osu kejo odun yi la go meji la la bere recreation club ori feed in line ibe gangan lalo fun ticket yin e le pe mi sorry 080-225-88193 tabi message in your WhatsApp message sorry 07046 3 meta 576 WhatsApp ni te ba ku le lo WhatsApp oni pia te but to ba je call ni 080-225-88193 ticket ti wan le bayi fun enikeni ti ona ba fe lati darapo mo wa lojo na fun amala first ko je bi ti a ri mo fun ti osan toni nikani 32 FM 94.9 ipade wa o tun di lola lori eto gbagede oro nibi ti ati noro un gan tan yan yan gbogbo n toju ri ati bi ti nkan de duro lori eto dibo to waye losun ati ohun ti a nwo pelu odun ti eto dibo gbogbo todun 2027 nigbati Dr. Ademiluyi ati ambassador Yemi Farumbi ti won wa lori eto Titi Ola ta tun pade Peter Ola Shupo Captain Peter on loruko temi eya se o

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ ńdoṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté prẹmíà mọkànlá ìlú ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ àtórísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: Ààrẹ Tinubu ṣe sàdáńkátà Ibrahim Babangida bó ti pọ ọmọ ọdún 95. Àwọn ọ̀rọ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé bí Gómìnà Adeleke ti jáwé olúborí níbi ètò ìdìbò nípínlẹ̀ Ọ̀ṣun àti ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ní ilẹ̀ òkèrè ó kéré tán ènìyàn tí wọ́n ti lé ní 12,000 ni wọ́n ti da láìnílé lórí nígbà tí ènìyàn 44 jọlọ́run nípè níbi ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì tó wáyé ní ilẹ̀ Indonesia. Labalà eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù ti ilẹ̀ Cameroon lóbìnrin ni wọ́n ti fi ẹ̀yìn ikọ̀ Malawi gbolẹ̀ bí wọ́n ti jáwé olúborí gba ife ẹ̀yẹ ti WAFCON fún ìgbà àkọ́kọ́. Labalà amúlùúdùn Rema ń ló ti jẹ́ kó di mímọ̀ wípé tí àwọn tí wọ́n ń kọrin Afrobeat tí wọ́n bá ń kọrin láti mọ tí àwọn olólùfẹ́ wọn nìkan lọ́rùn ó ṣeé ṣe kí ìṣọwọ́kọrin náà mọ́ tẹ̀síwájú. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n ti kí ẹni tó ti fìgbà kan rí jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí lásìkò ọmọ ológun ajagun gbébọn ti Ibrahim Babangida kú oríire ọjọ́ ìbí rẹ̀ bí ó ti pọ́ ọmọ ọdún 95. Ààrẹ Tinubu ń lójúwe Babangida tí ọ̀pọ̀ túmọ̀ sí IBB gẹ́gẹ́ bí àgbà nílẹ̀ yìí èyí tó jẹ́ wípé ó sì ti kó àwọn ipa tó lọ́rìn nínú mímú ìdàgbàsókè dé bá orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ tẹ̀lé ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba tó wáyé lọ́dún 1985 nínú àtẹ̀jáde kan tí alūkkóró fún ààrẹ Báyọ̀ Ọ̀nánúgà tó bọ́wọ́lù náà ni ààrẹ tí ó ti ṣàlàyé sí ọwọ́ iwájú wípé àwọn ìgbésẹ̀ tí IBB ọ̀hún ti gbé lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí àti ìtẹ̀síwájú rẹ̀ náà ni kò ṣe parẹ́ àti wípé àwọn àṣeélẹ̀ tí Babangida ti ṣe ní orílẹ̀-èdè yìí ni wọn yóò túbọ̀ mọ ní àkọọ́lẹ̀ rẹ̀ ní ìtàn orílẹ̀-èdè Nàìjíríà. Tẹ̀lé ètò ìdìbò sípò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀rọ̀ ló ti tẹ̀lé bí Gómìnà Adémọlá Adeleke bí ó ti wípé gbọngbọn ń lòun yóò dúró lẹ́yìn ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinubu láti díje dupò ọdún 2027 gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà níbi àwọn kan ti gbà wípé kò yẹ kí Adeleke kó fọ̀rọ̀ náà léde àmọ́ tẹ̀lé bí ó ti jáwé olúborí tí ó sì ń fi ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ gani rẹ̀ èyí tó fi ránṣẹ́ tẹ̀lé ètò ìdìbò tó wáyé lọ́jọ́ 15 nínú ọjọ́ Sátidé èyí tó kọjá yìí ìyẹn náà ni Gómìnà Adeleke níbi ó ti fọ̀rọ̀ léde wípé òun dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun bí wọ́n ti jáde láti wá fi ojúṣe wọn hàn bẹ́ẹ̀ náà ló sọ̀rọ̀ wípé òun wà lẹ́yìn ààrẹ Tinubu àmọ́ tí àwọn olùdìbò kan gbà wípé okò tí àbásọmọ́pẹ́ náà ló yẹ kó sọ padà ní bí àwọn kan ti gbà wípé bí àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú ti All Progressives Congress ọ̀hún ni wọ́n jà fitafita láti lé Gómìnà Adeleke ọ̀hún kúrò lórí oyè bẹ́ẹ̀ náà ni àwọn kan gbà wípé ṣe ló yẹ kí àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun tó fi mọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tún ṣe àfàyọ àwọn ẹ̀kọ́ tó yẹ láti kọ́ níbi ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà ẹni tí ó wá jẹ́ alūkkóró fún ẹ̀ka eléyìí tó ń bójútó ọ̀rọ̀ bí ètò ìdìbò ti ń lọ ti Yaga Africa Ifeanyi Ipume ìlòun náà ti sọ̀rọ̀ wípé ó yẹ kí àwọn olóṣèlú kọ́gbọ́n níbi ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún àti wípé kí àjọ elétò ìdìbò INEC náà kí wọ́n tún túbọ̀ gbé àwọn ìgbésẹ̀ eléyìí tó yẹ náà ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ẹja gbọ́rọ̀ síwájú sí lórí ọ̀rọ̀ ọ̀hún.
1: Pẹ́ lọ́wọ́ Ọlọ́run àti gbogbo àwọn ìpínlẹ̀ Ọ̀ṣun fún àṣeyọrí àti ìṣẹ́gun tí a rí nínú ìbò gómìnà tó kọjá yìí. Ìdìbò yìí ó dára ó sì mọ̀ yẹn lórí. Àdúgbò àwọn èèyàn pé wọ́n tú yáyà jáde ní ọjọ́ yìí ju bí a ti lérò lọ. Gbogbo àwọn olùdìbò wọ́n sì ṣe bó ti tọ́ bó ṣe ní ibi ìdìbò wọn bó ṣe jẹ́ pé a ní àwọn gbùngbùn kan láwọn ibì kọ̀ọ̀kan ṣùgbọ́n kò tó nǹkan tá a rẹ torí rẹ sọ pé ìbò kò lọ́ bó ti tọ́ àti bó ti yẹ torí pé kò sí ìbò kan tá a rẹ sọ pé 100% o pé ó tọ́ èèyàn ló ń ṣe a mọ̀ rí àwọn àkùdé kọ̀ọ̀kan àti pé a rí pé Ọlọ́lá jùlọ Adémọlá Adeleke gómìnà wa wọ́n ti sọ pé àwọn ó ṣàtẹ̀yìn fún ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ní ìbò 2027 nítorí náà àwọn tí eléyìí mọ́dùmọ́nú kan wo ìdí tí gómìnà fi ṣe eléyìí nítorí ìlọsọ́jọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìgbọ́n bá ti fẹ́ jọ ìlọsọ́jọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ọjọ́ ká jọ fọwọ́sowọ́pọ̀.
0: ohun alaga ẹgbẹ oṣelu ti accord nipinle osun victor akande na legbo bi o tin gboriyin fun awon omo ipinle osun bi won ti jade ni ketiketi lati wa fi eto won nibi eto edibo to waye na a o ti kuro lori oro eto edibo ti o waye ni ipinle osun nibi gomina ti ipinle anambra chukwu masoludo bo na ti ki gomina Ademola Adeleke ku orire bi won ti pada yan sipo gege bi gomina ni ipinle ti osun awon ninu oro re loni ina ni soludo ti wipe bi Adeleke ti pada jawe olubori fun odun merin miran lo nfi bi awon omo ipinle osun bi won ti ni igbagbo ninu gomina won ti won fin han ati wipe eyi ina lo fi di re mule wipe to isejoba warawa orilede Nigeria ina lo si duro Nenu iroyin miran eni tin se abenugan fun ile asofin ipinle Edo blessing agbe baku elo ti kowe fi ko sile nibi o ti je wipe awon asofin kan tin gbianju lati safayo re kuro nipo ninu oro kan to fojulede lati enu eni tin se olubadamoran re loro iroyin ifi adodo ebojele ina ni igbese awon ti o ti fiyan amo to je wipe eredi gan ni pato to fi gbe igbese na ni ko ti han loju taye ewe oro tin se bi oro bayi ni ile asofin ipinle ti Edo na nibi won yo ti mo gbianju lati tunyan eni ti yo je abenugan ile tutun ni bayi na awon omo orilede Nigeria ni won ti bere sin soro lori bi awon kan si ti mo se igbanse loju taye ni ilu Ibadan tin se olulu ipinle Oyo nibi awon eyan tin soro lasiko ti won ba awon akoroyin ile ise radio 32 fm soro ni won wi pe awon kan ni won ti so awon oju popona papa julo awon ti won fi la popona si meji ti won ti so dibi ti won kodoti si ti awon kan si mo nsegbonse sibe nibi won tin ke si ijoba ipinle Oyo lati gbe awon ofin to le dandan bi eyin afogun ta ko awon ti won sin gberufe igbese be ati wipe ki ijoba o pese awon ile igbanse eyi ti yo wa larowoto lati tokoju on ti awon eyan se lati mo se igbanse soju taye ohun e ja gboro lenu awon olugbe na
2: kari ti emi ri so si oro awon to se ga kakiri e gbogbo nu guru nu bare ni pe opopolopo le to wa be ni o nile ile igbanse si ti o ni te pe idaji ni won ti not se kon to be se to ma ju no ma lo ju danu so don ko si gbogbo wahala yen niyan to ba gbo de le wo gbo na wa gbo le lati wa won ile ti o ba ni ile igbonse wa le won le ma gba won ni moran pe ko ni garuko ni ile igbonse titi e
3: kan te nso yi o ti wa tipe o tipe ni o ko ye pe o wa lawon awon interior Ibadan asan bi bere oje for konkonkon
2: labi
3: lo je wa fe ban wa fe pu won kan ba wa public toilet won se fun won gokan after that ton ba tu ayi anybody to tu se ru e won ni kan ma mu won
4: asan
3: ton ma so fine so better be
0: Royin agbaye lakun re leshin teti gbo lati le ise radio 32 FM 94.9 fe yin e e o se mo gbo iroyin ni ile okere abala re daraya to fi ma abala muludun e mo ye kurunbe o ya dupe pe ese wa nbe ti e teti gbo wa ka mo lo si ile okere baye tori abojo igbenu sa ni ile okere okere tan eniyan mejila egberun mejila won ina ni won ti da line le lori baye tele selele riri kan to waye lekun ila orun ile Indonesia nibi opo won ti nsun awon ile eko awon ago olopa to fi mo awon offices ijoba kankan isele na nlo tun mu emi eniyan merin le ni adota to mu lo nigbati o kere tan 100 eniyan ti farapa nibi isele na bi o tile je wipe awon iko adola ni won tin gbianju lase itumo sise won lo amo gege bi iroyin ti gbe o to bi egberun mejila eniyan o le baye eni won ko ri ile gbe mo latari isele na ile okere na lasiwa nibi eniyan mefa ini won ti jọlọrun nipe tele awon oju ofurufu to je ohun ija kan to tile ti Ukraine wa si ekun ti Belgorod ni Russia nigbati eni tin se gomina ni ekun ohun Alexander Shuvayev to fi de oro na mule ninu atejade kan loni ina lo je ko di mimo wipe eyi lo je akoko to je eyi to lagbara julo ninu awon ohun ija oju ofurufu ti won ti fi ranse lati ile Ukraine na ni abule kan yi to sumo ibi ti o pa ala pelu ile Russia ati ile Ukraine ibe ni ohun ija na ti dun iroyin lati abala ere daraya iko agbabolu lobirin ti ile Cameroon ni won ti jawe olubori ni bi won ti gba ife eye ti Wafcon fun igba kokoko ni bi won ti na iko agbabolu ti Malawi pelu ami ayo meta si odo ni bi asokagba to waye to je ti odun 2026 to je ti idije ti Wafcon ohun gege bi won ti filede na lo je wi pe awon ti won kopa ni bi eto na to je ti awon ti won gba bolu ohun na ni won gbianju gege bi iko agbabolu ti ile ti Cameroon na ti pada jawe olubori labala mo ludun ebi ta ti mo fi gigun iroyin agbaye wa fun ti tasiko yi ani ti o je gbajugbaja kakorin ti afrobeat lorilede yi divine ikubo ti opo tun mo si rema en lo ti wi pe ohun ki gbe orin jade lati munu awon to ba je ololufe re dun kan ati wi pe ohun amo okanrin eleyi to n nife si ebi o ti ro awon ti won je ohun kanrin afrobeat egbe re wi pe ki won mo kanrin eyi ti o mo munu awon ololufe won dun nikan wi pe ti won ba nse be o seese ki isowo kanrin ti afrobeat ohun ko mo pe ku onle oro yin lo tele bi awon kan tin benu ate lo awon ti won ko orin ti afrobeat na wi pe won tin gbianju lati lo awon ona isowo kanrin miran ninu awon orin won loju na lati begbe pe pelu awon akegbe won nile okiri awon royin ti e ba fe fi to wa leti lo ni yajo yajo ele te lati jise siwa lori number yi tabi kankan siwa loju opo ti WhatsApp 0705-655-0949 tabi kankan siwa loju opo ti email yi at 32fm.com.ng ki ato mo lo ninu royin agbaye wa futi toso toni lati le share radio 32fm 94.9 left house premier yi mokola nibadan awon koko amenuba le nkan si egbo ninu iroyin wi pe aro orilede nigeria re tinubu lo ti gboriyin fun ibrahim babangida bi o ti po modun 5 dini 70 egbo ninu iroyin wi pe oro lo tin verse ni tele bi gomina adeleke ti wi pe o nbe leyin are tinubu saju eto di gbogbogbo ti yo waye lodun 2027 nele okere na lati ka siyin leti wi pe o kere tan egberun 12 o le eniyan eni won ti da line le lori nibi isele ile riri to waye ni ile Indonesia la balere daraya iko agbabolu ti Cameroon na ni won jawe olubori bi won ti fi eyin iko agbabolu ti Malawi jole ti won si gba ife eye ti Wafcon fun igba kokoko la kotan la balamu ludun ni gbajugbaja onkorin ti afrobeat ni orilede yi rema ti wipe ohun kin kanrin lati mu ki inu awon olulufe ohun dun nikan loruko Mary Ojo to le waju awon ti won ko iroyin yi jo Olusola Momo Lotu Tosika si eti igbo yin aseun te ngbo 32 FM feyin e
4: Eko aja o
5: Eka bo
4: Iya bi tin sibo ni nkan
5: Ah baba oko mi Eka bo eti e wa mo rin bo wa ni lataro
4: Wo owo ajo todo re mo ni kin wa gba ka le ko papo soju kan ka ko fa awon tin ba wa da
5: Baba oko mi ke si mo wo oju ori yin to be bi mo se wa yin ti ta nkokon lataro bi ni mo ti e ta mi ready bere lowo mi papa
4: Kini to de o polo oja re ni
5: Mo polowo ere yo wole na ni iti ere ni bi mi
4: Awon bo ni wo tin polo oja re ya bi tin sin
5: Baba oko mi ko si bi ti mi o ti de ki radio kan se de le loni loni suba won debe lati lo polowo oja mi
4: iya bi ti sin iwo lo soja re lofo beyan ba fe polowo oja ti o gbo pe lori e radio 32 fm 94.9 feyin ibe la wa ganu si ibe la si tin gbo pe won na ba wa fe riri se ki ako lo polowo lodo won
5: a je pe kemi na lo ganu si niyan o
6: FM 94.9

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: yírí ẹ wo ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú bíwẹ̀ bá ń bẹ níbìkan ẹ̀yìn lótòsí 32 FM 94.9 àwàdà bàbà àwàdà.
1: Èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan. Ení, ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ. Èjì, àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò. Ẹ̀ta, ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyín Richard Card 500 naira 500 naira. Ẹ̀rin, a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè. Àrùn, ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀. Ẹ̀fà, onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù. Èje, onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀.

0: ẹwọ tó wà lálága báyìí
1: ọwọ lálága
0: ẹwọ bí mo ṣe kú ọsì ẹsẹ
1: àbúrò rí adúlá lọgbà
0: mí yọ bá jókòó tí fàkọ bá lẹ
1: kódà adúlá lọgbà
0: mí yọ bá jókòó tí fàkọ bá lẹ
1: mo ṣèṣọ òru mo gba
0: bírí bírí
1: mo gba bírí bírí
0: ẹ tún gba funfun ẹ tún gbẹ ní so
2: adúlá lọgbà adúpẹ inú wa dùn
1: ibi
2: báyìí gangan là ń pè ní laughter house ilé tí ò láṣìmọ̀ lórí òkè téńté mọ́kọ́lá premier hilltop ni wọ́n pè bí ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ laughter house station gangan tó dojú ẹ̀ mọ̀ station wey sabi station wey to know station wey know the way wey get good antenna and the station sì yé eyín bẹ́ẹ̀ yẹn wọ́n wá díẹ̀ kò yẹ kí wọ́n wá jí lọ kò yẹ kí wọ́n wá jí
1: lọ ìwà gbẹ̀gbẹ̀ jí tètè sí ẹ̀ lè ní
2: gbẹ̀gbẹ̀gbẹ̀ mami
1: ẹ
2: má jẹ́ alọ́ jìnà
3: kápadà wálé
2: kádà yìí ó láfi kí yín káàbọ̀ sórí sàrèbùdán fún tòní sàrèbùdán ètò tí wọ́n ń gbọ́ káàkiri àgbálá ayé
1: ni
2: ó kú òní blue bandon nìkan
1: america germany australia
2: norway washington dc wọ́n gbọ́ dé norway
0: wọ́n gbọ́ dé norway
2: bá ti máa ṣe ń sọ rẹ̀ wọ́n gbọ́ norway lọ́wọ́lọ́wọ́
1: bẹ́ẹ̀
2: ni mami norway gangan
1: wọ́n gbọ́
2: akúkú wọn lọ norway wọ́n tún padà
0: wọ́n lọ wọ́n bọ̀ wọ́n bọ́mọ jẹ́
2: olúwa mẹ́rin ọmọ òjò olórúkọ tèmi ẹ káàbọ̀ sórí sáré budọ́ fún tòní
0: ó kọ mẹ́rin esther falade ọmọ ojú dádì tí ó kọlà ẹni ọkọ
1: báàmù tó àdèmọlà àdéjùmọ àtúntìbálẹ gàṣàgùà sórí ìfúnpẹ tí lóde sáré budọ́
2: ọwà
1: gbígiri bambi lọsàn ẹni ó bẹ̀mú tẹ kó wẹ̀yìn lẹ ni
2: bẹ́ẹ̀ni
1: ẹ lọ fọkàn balẹ̀
2: ẹ̀yìn lẹ́ni
1: wàlá ẹ̀yìn lẹ́ni
2: ẹ mọ nǹkan bá mi àìtí ẹ̀ tí ì ṣe ojú òpó àwọn ojú òpó yìí ń bu iná ni
1: ó ṣẹ́gun àwọn ẹ̀ ń dúró dè wá
2: ó ń bu iná lálàlá
1: mo ní ìyálòde ni mo ní mo pè yín
2: ẹ
1: rí pé ó ní mo lọ ṣáàjì fóònù nítorí yín náà
2: ìmọ̀jìn ìyálòde nu iná la fi hàn fi jẹ ìyálòde sáré budọ́
1: àwọn tá a bá pè pé kí wọ́n wá gba ìbùn ẹjọ́ nítorí ọlọ́run ẹ mọ fò ní dọlà o àárí ọjọ musu lókun ẹ mọ dúró dijọ náà kẹ mọ gbé jọ náà lẹrẹ nìkan o àlá tí ò lè ṣẹ ni o ẹ wá gba nǹkan yẹn mọ jọ jọ sẹyìn lọ
2: o
1: tẹ ẹ bá gbàgbé lọsẹ tọkọjá adákọ mọmọ bọsẹ ọlájídé adárúkọ mọmí abiy láti lábọ adárúkọ ṣèyí ògúntádé asọlọ am nọmba wa bàbá kọlá akíngbẹlú tẹ ẹ bá ń gbọ wa
2: láti mọkọlá
1: dáúdà láti bẹ ẹrún ká ẹjọ nítorí ìtọ náà ẹ mọ jù ọ kọjá ọsẹ yìí lẹyìn ọsẹ ìmọ nǹkan kan pa rẹ mọ o adó àtẹsẹ tó kọjá la ti ń sọ
2: náà láti sọ bọ náà ti pẹ bá mi lójú òpó facebook ó yẹ kalẹ
1: gbà náà ni òrojú ẹ bó ṣe rí o òrètí ẹ káláwá bí àwọn olórin
2: o àrí o ó yẹ kalẹ samuel lójú òpó facebook wọn kí wa káàbọ tẹyin ò bá tí mọ pẹ ó yẹ bọ sójú òpó facebook yẹn 3 2 FM
1: 9.9
2: ẹyin ẹ ojú òpó facebook tẹ́tí láǹfààní láti mọ wò wá báyìí ni láti tún mọ gbọ́ wa nù lọ́sàn-án tòní ẹ tún lè mọ gbọ́ wa kètekète lórí radio garden àti mixed lr bákan náà lórí tunedin 3 2 FM 9.9 ìbàdàn oníkọ ẹkọ gbèsè lórí google yín kètekète náà lẹ láǹfààní láti mọ gbọ́ wa àwọn ojú òpó tó wọnú kulu 0705 5000 949 0809 7000 949 tàbí 0906 2000 949 ẹ mọ gbàgbé o tíkẹ́ẹ̀tì àmàlà yín ṣì ń bẹ ńlẹ̀
1: oye àmàlà tó special
2: ẹ ń bẹ ńlẹ̀ o
1: àmàlà tó yàtọ̀
2: ẹgbẹ̀rún mẹ́ta náírà owó lẹwa iná láìta orí kan tí 3000 naira
1: ni
2: orí kan tí 3000 aláwọn kan pé bóyá orí mẹ́ta tí 3000
0: ìrọ̀
2: orí kan tí 3000 naira
1: ni ẹgbẹ̀rún mẹ́ta ẹnìkan ni
2: bẹ́ẹ̀ ni ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ
1: ọdún tá a wáyé
2: mami sago ṣe sago de ta owó lọ́ọ̀kọ́ lọ́ọ̀kọ́
1: kọ́ ló
2: ó wọlé tán hello
1: ó wọlé tán yẹ́yẹ́
4: àṣẹ falẹ̀ mo fi kò dẹ̀ sẹ́ ńlẹ̀ o
1: amínà
4: àbẹ̀rẹ̀ yàlí yàlí làbí padà charles ọlọ́run àti ọgbọ́rọ́ ọlọ́run àti ọgbọ́rọ́
1: àdúpẹ́ àmì
4: orúkọ tèmi ni ògbọ́tádé
1: I am number one.
4: I am number one.
1: Ẹ mọ̀ wùlẹ̀ pè mí ẹ pàǹtí mẹ́rin.

0: mẹ́ta.
1: Ẹ ò bó ṣe rí náà.
2: Ọ̀dà, ó yà ẹ́ múnábà béèrè yín.
0: Ìbéèrè karùn-ún.
2: Ìbéèrè karùn-ún. Ó wá rọ̀ bí ẹ̀kọ́ ẹ farabalẹ̀ o.
0: Kí n bá dé tọwọ́ fà bọ́
2: nù. Ọwọ́ àfà náà ni ẹ ti mọ̀ rẹ́ ní.
0: Mẹ́wẹ̀ wà mo kú ẹ lólẹ̀
1: tẹ́lẹ̀.
2: Ọ̀yà, ẹ wá mọ gbọ́ mi o. Wọ́n máa ń kí orí kí wọ́n báyìí pé ọmọ aforújà. Ẹ mọ gbọ́ mi o. Wọ́n á ní pé ọmọ aforújà. Àwọn lọmọ ẹnu ń jábẹ̀. Ṣé ń gbọ́ mi?
0: Ẹnu ń jábẹ̀.
2: Ọmọ aforújà. Ọmọ ẹnu ń jábẹ̀. Ọmọ ẹnu mú jábẹ lọ. Àwọn ọmọ bí ń bá lé èdèrè má sì do tó ń poro. Àwọn wo ni wọ́n ń kì bẹ́ẹ̀?
0: Láìláìlá mú de mú gbọ́ dáadáa o. Ẹnu mú jábẹ lọ.
2: Bí ń bá lé èdèrè má sì do tó ń poro.
1: Kòkòrèsé.
0: Ẹnu mú jábẹ lọ.
2: Kò wọ́, àkókò sì wà.
1: Ìkòyí ẹ̀ sọ́nù.
2: Odile kùyí.
0: Àti lórí ẹ bá sọ.
2: Ọ̀dà mo ti gbà.
1: Ọ̀dà.
2: Hello. 0705-5009-49. Hello, ẹ ká sọ. Hello.
3: Ẹ ká sọ.
2: Ẹ ká sọ
1: mọ́.
3: Yes, Aunty Mary, ẹ ká sọ bàbá.
2: Ẹ ká sọ mọ́.
1: Yes, ma.
3: Bàláwò mọ̀ dúrá látàmú lóko.
1: Ẹ káàbọ̀ sórí ètò.
3: Yes. Àrègbù.
2: Àrègbù náà.
3: Àti nílé ẹjẹ́ àjọ nájà ìbéèrè keje.
2: Ok. Ìbéèrè keje.
3: Bẹ́ẹ̀ni o, ẹjẹ́ àgbà
2: ti rí. Ìfẹ́ dàmọ̀ mọ́ ìlàmù.
1: Ẹjẹ́ mọ́ dàmọ̀ láàmù.
2: Ohun
1: wọn tutù.
2: Ohun wọn tutù.
1: Ìbọ̀rẹ̀ tutù náà ni o fún wa. Mọ̀ fún wa ń bèrè tó gbé.
2: Mọ̀
3: bẹ́ẹ̀ni
2: kájọ máa lọ
1: ọkọ̀ òfurufú.
2: Ọ̀dà mo ti gbọ́ yín. Ó yẹ bá mi dárúkọ jagunjagun mẹ́wàá nílẹ̀ Yorùbá tí wọ́n wà nínú ìtàn láyé àtijọ́. Jagunjagun mẹ́wàá.
3: Ààrẹ látòsà.
1: Ó dé ní.
3: Balógun Ìbíkúnlé.
1: Ó di méjì.
3: Gbàsọ̀rin Olúyọ̀lì.
1: Ó di mẹ́ta.
3: Ẹ kú ṣe tán a ní wúrà. Jagunjagun náà ló ná.
2: Ìyálòde ni wọ́n.
3: Ìyálòde.

0: ada ati e lo tori ko si n to de oju oja na la wa yi
1: oju oja la
0: awon yan ba wa loju facebook ati so da te wa
1: o ti di soji ko si nkan kaki lo de se
0: e ga mo gbadun sori sare bu dola ti koni aderin ko shonu 32 fm 949 ibadan e mo ko mo so ka to bere to mo ni keni ko lo so fe nikan keni mi o tun so fe nikan e wa mo so lati le ite da medical te ide edinburgh te ide gogo bi
2: everywhere
0: te de boss mo to pe bi to ba ti e mo te ba ja si wi pe sare budo lori ikoni aderin po shonu 32 fm 949 oye je agbe ipe lapa bi
3: hello
2: hello
0: I want ti jebu niyan o
2: awon ba mi jebu ni
3: pe je niyan
0: aha
2: be na le tori amo la kan ni ki ba mi jebu omo bo nba
0: wa le wa je na
3: ojo ojo ja wala ka ti 2 fm
0: ele wa bo aja mo la ife ni o
2: ah di so pe ke wa ma bo nba de wa ja mo la
0: iki ji daada
3: ni pa yin genuine ni
0: ife ni o aba won na lo soju di oba
2: be ni
0: ife
2: le wure ni de boko irun gbon yes sir
3: e je wo bere keri
2: ibere keri owe lo bade o
3: e mo wa ka wo
2: okay e kan ba mi pari e na ni sharai woni bi ewuro ba ti e pada dun e pari e
3: ewuro ba ti pada dun
2: ewuro e fo ewuro bi o ba ti e bi o ba pada dun eh
3: yo
2: kokoro na lokokoro na o mo di sun mo o mo si ko si sun mo o
0: sun mo o sun
2: oda
0: nko la npe la ta igi ni o sun mo 0705 5009 0906 2009 hello
4: hello e ka
0: so aha e ka so ma o
2: Mami
0: hey,
2: Abibu,
0: Mami Abibu wanu o. Yes ma.
2: E wona wa gba card yin o. Mami Abibu, e wona wa gba ticket yin o.
4: E ma ma pe yin.
2: E ma pe mi Auntie Mary ni e pe.
4: Okay, mo ti gba number wa le o. Wa le je o wa ki gbo awon alati re ni wa.
0: Won ni dawo
4: ko
2: tuwa le lato tete le ami baba biola yali yali lo ni won fun yin baba yali yali lo ni won fun yin
4: oye
0: fun mi
4: ni ibere keta
0: lato do ajimi ibere keta kini mo fe fun mommy abibu won kin jo le se ni jo le ni ele ni oda mommy abibu o wa ro e kokoko kira yin ko rire na
2: mo si jeri mami abib ti mo ni mo jeri
0: won mo keru gan ba nbi mo je be fun
2: jeri won
0: aya temi gan ja
2: agba sani
0: oya mami abib we daruko facility merin akoko ti won da sile lorile ede nigeria leyin ta gbominira facility merin akoko ti won da sile leyin ti nigeria gbominira
2: o de ni Odeji.
0: Odeji.
2: Omade.
0: Ah, e ti mu pe ni. Ah. Ma mi abi. O ti pe meri mo gbo yi.
2: E ja modube lo sun Olorun.
0: E ja
2: baba yi sun.
0: E dakun.
2: E mo daru mo baba baba loju.
0: Adi gbogbo gba yin. Hello.
3: Hello, sare budo.
2: Sare budo.
3: Ara, apo ataro e ku ise na o.
2: Yes sir.
3: De bola ni lati ke bola.
2: Ah! O mo to jo meta.
3: Ah, o do kan pelu pe ku ari ni asiri eni.
2: Ah, o de mo binu.
0: Ina lati bere yin. Ina lati bere yin.
3: Yes, yes. Je kin ba ba mo ton naja
2: okay bere le kilo
0: ele ebo ni won
3: eh bere ele se wa
2: bere to ti ro pa pa ta mo fe fun to ro te yen yen
3: yo sa an se owe
2: owe ko owe ko
3: owe ko owe ko owe ko owe ko owe
2: ko owe
0: ko owe
2: ko owe ko owe ko owe ko owe ko owe ko owe ko owe ko owe ko owe ko owe ko owe ko owe ko owe ko owe
0: Ta
3: hola. Na ta be kuta.
0: Ah, e mo mu le mo mu lo.
3: Ah. láti abẹ́ òkúta. Ọdún mo mọ̀ bẹ́ẹ̀ báyìí. Olórin lábẹ́ òkúta.
2: Ẹ bí ní sàgbé.
0: Rárá wọn mọ̀ wọn, ọwọ́ náà ti wá.
2: Tó simple bàjẹ́.
0: Àgìlá ọmọ wúrà mo kọ́kọ́
2: mọ̀ ó dà kọ́. Tó simple bàjẹ́. Wọ́n mọ bàbá lẹ́gbàá. Wọ́n mọ dọ̀wọ́ ẹni máa ká.
0: Ọ̀dà
2: àgbà mẹ́rin jọ mi.
0: Hello.
2: Hello, sir.
5: Ẹ̀ka
2: bọ̀ sórí ètò.
0: Bọ̀dá Akimu, ẹ̀ka bọ̀ sá o.
5: Bẹ́ẹ̀ ni o, ìdàrú pọ̀ mi lélẹ̀ o.
0: Akimu ló ń jó yìí o,
2: pàpàpà,
0: kí ni máa rí fún o, akọrin tó dùn tó dùn fún o.
2: Akimu dá lọ́mọ.
0: Ṣẹ̀rẹ̀ akọrin tó dùn fún
2: yìí. Akimu dá lọ́mọ. Gbogbo ilé lọ́wọ́ rẹ̀ ló wà kí mú mi. Pàpàpàpàpàpà.
0: Gbígbígbí. Ó yẹ pàtẹ́wọ́ fúnra yín bí dẹ́ẹ̀ bá wà.
1: Káwọn ògbọ́.
0: Ẹ káàbọ̀ sórí sáré budán.
2: Àwa méjì la wà lórí ètò ọkùnrin kan obìnrin kan ta lè fẹ́ bá náà jà. Okay now, ọwọ́ ẹ̀rọ ló bá dé.
0: Ọwọ́ ẹ̀rọ ni. Ọya, ìwà ṣe yín dáadáa. Ẹ mú nọ́mbà béèrè yín.
2: Ẹyẹ dìlérí yẹn mú o, wọ́n láwọn oṣù yìí dáadáa. Ẹ dìlérí yẹn mú o.
0: Ẹ dìlérí. Ọyẹ mú bàbá béèrè. Ẹ
2: dìlérí yẹn mú o.
0: Ìbéèrè kejì. Bàdá kí ìmúṣẹ́ ń gbọ́ mi dáadáa. Tó bá yẹ pé ẹ ti ń bá wọ bọ̀ láti bẹ̀rẹ̀, ẹ rí i pé mo ti bèrè ìbéèrè yìí. Mo mọ̀ mọ́ fẹ́ fi fàyín lójúmọ́ra.
2: Ó
0: jẹ́ gbà àkọ́kọ́ ni.
2: Gbà àkọ́kọ́.
0: Ó yá ẹ fi igi kún ọ̀rọ̀ mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ kó dẹ̀ nítumọ̀.
5: Igi gogoro bá gùn mí lójú.
0: Igi gogoro, ó yá àti mú yẹ.
5: Igi
0: mú àti mú yẹ náà.
2: Ó di méjì. Igi àbáfẹ̀yìn ètè.
0: Ẹ jẹ́ mú wọ.
2: Ó di mẹ́ta.
1: Ó di igi àbálò.
2: Igi arúwé.
0: Ẹniwé ẹniyà o, igi arúwé. Bọ̀dá àti mẹ́mọ́ gbà bẹ̀ lọ́lẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ jẹ́ mú wọ gbà bẹ̀.
2: Bọ́bá dọ̀la mo sì
0: dáadáa. Mo padà wà lọ́la.
2: Mo sì dáadáa.
0: Ó dá ajé abẹ́ látọjú òpó Facebook àwọn ìdáhùn sí ìbéèrè tó paka sọ. Pati Lukongi mọ̀ ń pọ̀.
2: Ìyó iṣẹ́ oko ìbò.
1: Ojú òpó Facebook yìí buná gidi.
2: Ó buná ṣeré ni.
0: Èwo ni kogi ló ń jẹ́? Ni mo kọ sókè yìí o.
2: Kogi ló ń jẹ́.
1: Ó lágbo àpọ̀. Ìdáhùn sí ìbéèrè ta bẹ̀rẹ̀ a ní pé orúkọ tí àwọn èèbó kọ́kọ́ ń pe lọ́kọjà ńlá ní ẹ̀dá. Orúkọ náà ni Liard Town.
0: Torí ijọ́ mi.
2: Ẹni tó sì kọ lọ́kọjà torí ijọ́ mi yóò bá ní lọ́kọjà.
1: Sínà fi ṣí bẹ́ẹ̀.
2: Ìlú òkè ọjà ní jẹ́ lọ́kọjà torí ijọ́ mi. Ìlú òkè ọjà.
1: Lọ́kọ́ ọjà
2: lọ́kọ́ sí. Tó rà tó lè bèrè ńjọ́ mi ní o.
0: Ẹ o kẹ́lẹ́ mú ni o.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọyá.
0: Bàbá mi ẹjẹ́ mú láti bí. Ọ̀dà torí ọjọ́ mi ẹ lè pe igi eléso, igi imú, igi ìdáná, igi ìṣáná, igi ọ̀gẹ̀dẹ̀, igi ìrìpá, igi ọ̀pẹ. Bó ni bọ̀dá mi Akimu ṣe mú lẹ́ẹ̀kan náà àtàwọn báńbáwọn.
2: Wọ́n ní igi gàngàrà, igi arúgbó, igi làngọ,
0: oríkì,
2: igi gogoro.
0: Oríkì tí mo kì lẹ́ẹ̀kọ́, oríkì ìníṣà ni, àwọn ọlọ́mọ àforújà, ọmọ ẹnu mú jabẹ lọ, ọmọ bí ìbálẹ̀ dèrè, máa sì dòtò òǹporò, oríkì ìníṣà ni, torí ọjọ́ míì. A ti sọ àwọn jagunjagun nílẹ̀ Yorùbá, ẹ̀yin mú lọ́tọ̀dọ̀tọ̀ yín torí àkókò.
2: Lọ́dọ̀ mi, bẹ́wùrọ̀ bá padà nù, yóò kọ́kọ́ ṣe bí wọ́. Yóò kọ́kọ́ ṣe bí wọ́.
0: Bí wọ́ ni.
2: Arúgbó mẹ́fà nílẹ̀ Ìbàdàn tí wọ́n fi ẹ̀sìn sọ olórúkọ, tí ẹyin o mari mo sọsi ni eh mo sale afa eh mo popo ye mo ja eh mo ya le sọsi eh mo ki adu eh mo da je lolu eyin o mo gbegbe kun egbe kilokede kilokede ni
0: ta wa mu mi lo be
2: gbegbe kun egbe wa ya na di oyo iya nbe lo ko gbegbe kun egbe aye mo gbadun olori to lati lu abekuta obe to ye ajagun lo wa ni masan te ba ti e mudile fe lage e mo mu lo ni
0: fe
2: la fe mi se un kankan te mo baba won te mo baba baba won ile awon fe lade pe eyan marun ni nkan
0: eyan marun konrin
2: aye lo mo ewura ti bebe lo
0: obi
2: ba lo lodo ti mi
0: oda amala ticket yin ticket amala nbe nle ojo saturday to kẹyin ninu osu kejo ta wa ina ni bere lati ago meji la osan gbere ila ti bere o 3000 naira
2: bere
0: egberun meta naira owo le wa ila ita ticket ori kankan 3000 naira be ba wa fe ra ticket yin e le pe soju opo 08132339362 ah fun gbogbo eyin ti eni ticket lowo mi te si fe pe fun ticket ni o 08132339362
2: Washington DC.
0: Aha.
2: So ino ni tawo yin.
0: Amina.
2: Odi alamola boroboro lu oyo. Be na ni baba booksellers. Amoriri yin o.
0: Adupe pataki.
2: Ayo ti ino ni pade.
0: Amina yala. Oda $60 ta mo pade lori isare budan. Oluwa mi ri omo ojo loruko temi.
1: Esther Falade omo chidati ti okola nlo ko mi.
2: Ba mo to. Adimola Adejumo.

0: ìdájọ́ ẹ ti dàrú báyìí o ti kó báwọn ọmọ o ti pàyàwó yọ lẹ wọn kíta yẹn mọ bọ àwọn ọmọ.
1: No, yọ kó tí ẹtì ẹ lè ṣàlàyé fáwọn ọmọ pọ̀ ló ń pa àwọn ènìyàn torí àlè.
0: Ọlọ́mọ mọ̀ jẹ́ ń gbàbí tí ọ̀dà wáyé.
1: Madam. Yes,
2: ma'am.
0: Ìyá mi mo kí yín àlàáfíà fún yín mà.
2: Gbogbo ẹ̀ náà ló káyé ṣùgbọ́n èyí tó ti fẹ́ mú ni ìyàwó ti ń pa ọkọ ẹ̀ díẹ̀díẹ̀ a mà ní í síyàn lágbára ọlọ́ tó bá mọ̀ pẹ́ni tí wọ́n fáwọn ilé lọ́wọ́ kò tẹ́hùn lọ́wọ́ ó bẹ́tà kó kún fẹ̀ kan sá lọ ó wà dúró sí ó sì ń pa á díẹ̀díẹ̀ ìgbà dúpẹ́ ọlọ́run ò dún wọn lé mọ ọlọ́run gbàdúrà rẹ ẹ̀yìn sí mi tọmọtọmọ
0: ọpẹlẹyẹrú
2: ni látọyọ
0: ẹ ṣe má mi
1: mọ máa
0: gbọ́dọ̀ alájòta
1: sorry
0: ẹ lo
1: je mo
3: ẹ
1: jẹ sma
0: mami mami fine girl o baby oroyo ọmọ tó yẹ kéyẹ kéyẹ kébù
1: ẹ lè kú
3: ìyá elizabeth ni látọjọ ẹ dákun ìyá ọkùnrin tó pa ìyàwó ẹ nítorí àlè òní bọ́ńbẹ ọgbọ olórí láyà ó gbé àlè wá síbi tí wà ìyàwó ẹ ń gbé obìẹ tí wọn ń wọ síta títí tó fi lù tó fi lù pa òní bọ́ńbẹ orí abiyamọ òní jó bọ́ńbẹ wọn bá sáwọn olè wọn ò rí mú bẹ òní bọ́ńbẹ bẹ ni ó kù sí ẹ wọn ni ó kù sí. Ẹ máa bẹ tó
1: bá. Àmì ẹ ṣeun jàre. Mo mọ̀ sàmì. Ṣáàmì ni.
0: Àmì.
1: Hello.
0: How are you?
1: Naija.
4: Afalambo.
0: Ọmọ balẹ̀ṣin lọ yẹ.
4: Nkò ní ṣe mi.
0: Alámàmí.
4: Olúbíńpẹ̀ mi ọ̀wà.
0: Mo jẹ́ mọ̀ sọ́dọ̀ mẹ́. Ẹ tó wà ní orogbo olóró jẹ.
1: Bẹ́ẹ̀ni.
4: Lápá ọ̀sán ni Jọ́nà.
0: Àmì. Àmì.
4: Amọ̀ládé ibi ò ní yẹ.
1: Àṣẹ ìdìmọ̀rẹ́
4: o. Wọ́n kalájà ní Jẹ́ta.
0: Àmì àmì.
4: Ìránṣẹ́ èṣù tí ìyàwó bá tó lé tó ká lọ tí ò dáa tó sún tó náà mú pẹ̀trọ̀ tó gbùlú yà sáàlì pé òní pásítọ̀ ẹ̀mí èṣù gẹ̀dẹ̀gbẹ̀ ní gbẹnu rẹ̀. Ọmọ nẹ́tí yẹsì tó wá sọ̀rí ìdádúró náà sí lọ́jọ́ ọmọ ọlọ́mọ gbé àti kúrò nílé ìrọ̀lẹ́ ayé báyìí o. Òru la wa ọkọ lọ ń sàánú wa ìwà ní jẹmi àti yín bí ọlá fa
0: àmì àmì ọrọ yóò ní dàrú
1: àmì ìwà ẹṣẹ wọn àdúpẹ olúwa krista
0: bébì mi
1: whatsapp
0: apple ìnáwó dènà àmì àìdè
1: whatsapp krista
0: bébì
1: okay all right
0: what are you doing
1: yóò dùn kankan àwọn àlejò mi o oyayayaya ẹ sì mọ pé mi ò lè ṣe kí n má lálejò lọ́sìn-ín lórí ètò ẹ ká sọ ẹyin àlejò orúkọ yín àti iléeṣẹ tẹ ṣojú fún ní pápá owó yín ti ń jó lọ.
5: Ẹ ká sọ orúkọ mi ni Adeola láti iléeṣẹ Soft Sands Property.
6: Orúkọ tèmi ni Adekunle láti iléeṣẹ Soft Sands Property.
7: Orúkọ mi ni Esther Falade láti iléeṣẹ Soft Sands Property.
1: Ọjà Balógun lẹ́yìn ọkùnrin jẹ́ ntọ́dọ̀ ọ̀rẹ́ bẹ̀rẹ̀.
6: Bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ní iléeṣẹ́ Soft Sands Property àwa ní iléeṣẹ́ tó ń bá ní wálé tó ń bá ní talé tó ń bá ní ralẹ̀ tó dẹ̀ tó ń bá ní wálé àyàgbé ní ìlú Ìbàdàn ní owó tí ò ga jara lọ ní àwọn àgbègbè tó ṣe kíni tó jọjú tó ṣe wọ tó sì ṣe gbé.
1: Ok mọ̀mọ́ wa látọ̀dọ̀ yín bẹ̀ náà kí lẹ fẹ́ fi kún kò sí ọjà gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé àwọn ilé tí ẹ̀ ń gbé àwọn ilé tí à ń tẹ̀ ń fi síta níléeṣẹ́ Soft Sands Properties àti àwọn ilẹ̀ tẹ̀ ń tà ẹ tún bá wa dárúkọ àwọn agbègbè tí ẹ ní àwọn dúkìá yìí sí torí àwọn tí wọ́n ń gbọ̀ wá fúngbà àkọ́kọ́ àti iye tí ẹ̀ ń ta wọ́n lọ́wọ́lọ́wọ́ àbí àfikún ṣó ti dé bá owó iye tẹ̀ ń tà tẹ́lẹ̀ àbí iye bẹ́ẹ̀ náà ló ṣì wà.
7: Àfikún ò tí ì dé bá iye tí à ń tà bó ṣe wà náà ló ṣì ṣe wà. Orange Estate wa ó wà ní Olóje ní Ológun Ẹrú. Orange Estate wa wà ní Olóje ní Ológun Ẹrú. Mango Estate wa wà ní Àkùfò. $2,000,000 ni Mango Estate wa. $3,000,000 ni ilé wa tó wà ní Olóje ní Ológun Ẹrú. $4,000,000 òun náà ni Apple Estate wa tó wà ní Ayégún. olomi and adema tun so awon kokoko wi pe eni ti o ba lanfani lati so awon owo ile eko na anfani be lati kokoko san 40% ti won de ma to ma ko deposit 40% to de ma san 60% to ku laarin osu mefa ba de se ma so yi pe ile wa tun je 3 million naira yen 40% is 1.2 million naira ti won de ma san 1.8 million naira to ku laarin osu mefa ile wa to wa ni akufo to je 2 million naira yen 40% oni 800,000 naira ti won de ma san 1.2 million to ku laarin osu mefa ile wa to de wa ni ayegun olomi to je 4 million naira 40% is 1.6 million naira ti e de ma san 2.4 million naira to ku laarin osu mefa
1: e alagba dekunle lori awon pe ta ba fe gba ile sori ofa yi se o siwa ati wi pe sawon lete ni lowo so tito abe tu fese
6: ah lowo ta wa bayi awon lete ni lowo a si fese cause awon demand wa o ti ju supply wa lo mi ko ti mo ma so awon lete wa lowo ati fi rent si ta ton so awon ba awon landlord to je pe en wa awon agent sell fi awon real estate company to le ba yin to ri awa o kin se agent awa we are estate managers and buy manage awon properties ni te ba ni property ton pe yes o joju lawa bebe to joji ni luru badon e kan si lese soft sans property ama ba nse kini ama wa wo property yi e kan se video e send e sawon numbers ta ma pe bye
1: so the
6: number
1: is
6: 091 15 55 00 55 tabi 091 64 61 50 00 so awon properties te ba ni sns awon number ni whatsapp ab ke pe wa ta ba ti check it out so awa wa funra wo awa wa sile yen awa wo funra wa to ba ye pe le ti a le gbe sori gba wa ni a se kini a tesi waju a le ma fun ni awon terms and conditions tabi se ni se soft sans property
1: ajo laba mi daruko awon oju opo aye lo jara yin tawon eyan ti le ri awon properties yin
5: awon social media platforms wa ti e ti mari gbogbo information yi ori TikTok Facebook ati website wa ori TikTok ati Instagram ati Facebook at soft sans property ti e ba ti te sibe o ma gbe ogun information nipa soft sans property wa fun yin ori website wa www.softsandsproperty.com www.softsandsproperty.com
1: oda e seun e je ki ma yonda yin lori eto losan yin to oda e seun e ku dide te wa o

0: to ba nla nfani lati ma gbo mi ni dede akoko yi mo mo ki oku orire tori pe iroyin ayo kan ile ti o se ola nfani ni mo mude wa fun o ti wo ba tin la kaka lati kowo jo korojo nile aye sugbon to dabe ni wipe gbogbo gbianju re pabo ni nja si abi di olomokunrin ti eni won ni oto nkan to o si fe gbona alumon koroyin to fe gbona ti o ba ofin mu lati korojo mo ti mu royin ayo de fun oba yi o tori wipe ile ise success link project won ti gbe nfani nla lakotunde eleyi ti o ma se teru tomo nile nigeria la nfani mo ni alejo pataki ninu le agbara pelu mi ni dide akoko yi eleyi ti o ma salaye fun wa kirufe nfani wo le yan le je nile ise success link project e ma ku dede akoko yi alejo mi ba ndaruko yin ati ile ise tetiwa
1: oruko temi ni Mr. Afolabi lati ile ise success link project
0: success link project iru nfani wo lo wa nbe fun awon eyan nile yi
1: nfani ti o sodo si ile ise success link project ni pe a n show awon eyan ni ona ti won le fun ma generate owo ni de asiko ti a wa yi lalai ni tapa si ofin ijoba tabi ase orilede yi
0: lakoko ta wa yi lorilede nigeria gbogbo wa la mo pe ona kan owo oja ki se toro oja ti won tin ta so tata nikan be ni ti ba sise lo office na to ba nife lati wa nkan mi ti o mo doro fun so la nfani seto yi
1: be ni gbogbo eyan pata ni eto yi wa fun ni won ba gba ti a ba so pe a nilo owo lati fi ko nkan mi ti a nse lasiko yi
0: injo ti e ni ojo ori te eyan ni lati to ko to di pe yo la nfani ati darapo mo ile ise
1: o ni ojo ori o ojo ori awon to o na nfani ati wa be o ma bere lati ogun odun lo si oke tori pe ile iko si fun omo ikere rara o wa fun awon ti o wa laarin age 20 years lo si oke ni
0: eto nfani ni ile ise success link gege be ti se nso yi se ki se ona alumon koro yin abi ona iloni lowo gba
1: ko ri be rara tori ile je ona ti eyan fi ma ko owo jo ni ona ti ijoba lu ni ote ti o si tun je pe o tapa si ofin orilede bakan na lalai ni tako ofin olorun ba
0: bo wa la se le darapo mo ile ise success link yi
1: ona ti eyan le gba darapo mo ile ise success link pe a fun awon eyan die ni anfani nipa si send atejise oruko won ati agbegbe ti won gbe si ori number ti a pe ni aipe sugbon tori pe a wa sori eto lasiko yi a ma fun eyan ogbon akoko to ba kokko te atejise oruko won ati agbegbe ti won gbe si ori number ti a pe laipe
0: ta ba ti fi oruko wa ati adugbo ta n gbe sowo si ile ise success link a je wi pe oro ti dayo fun gbogbo wa na nu ni
1: be ni tori pe awon asoju ile ise wa won ti wa ni kale lati pe wa pada lati yin ene fun alekun rere
0: e ba n pe number ta awon yan lanfani ati foruko won sowo si
2: 081 57 61 7956 081 57 61 7956
0: ọpọlọpọ àwọn àǹfààní ni wọn ti sọ wípé ó wà ẹ wá darapọ mọ ilé iṣẹ ṣùgbọn tó jẹ wípé nígbà tá a bá débẹ ni wọn sọ wípé ó yá ẹ wá bọ sáàrin ọjà ẹ wá mọ kiri ọjà ṣérúfẹ ẹyin náà ni tí ó wà nílé iṣẹ success link.
1: rárá o eléyìí ò jẹ mọ nǹkan tó jọ mọ bẹẹ eléyìí ni pé a fẹ́ fi ọ̀nà tí àwọn èèyàn lè máa fi méèkì owó ní àkókò tá a wà láyé pé wọ́n ṣẹ̀ máa kiri nǹkan káàkiri ní ẹgbẹ́ títì kò sí nǹkan tó jọ mọ bẹẹ nílé iṣẹ tiwa.
0: ẹ sì sọ wípé kò sẹni tí ò láǹfààní àti darapọ̀ mọ́ àwọn ìyá ọlọ́jà tí wọ́n ń tata tèlùbọ́ ta aṣọ ṣáwọn náà láǹfààní àti darapọ̀ mọ́ lè ṣe
1: sọ́sẹ́sì. gbogbo èèyàn ni eléyìí wà fún torí pé gbogbo èèyàn ni ó nídìí nǹkan mìíràn tí ó fi kún iṣẹ́ tó ń ṣe lásìkò yìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ọ̀nà kan ò wọjà bọ̀ tẹ́yàn bá tún wá wọ́nà tí ó lò ó gbúdọ̀ jẹ́ ọ̀nà tí ìjọba lù ló ń tẹ̀ tí ó sì tún tàpá sí òfin orílẹ̀-èdè.
0: bá a bá ti ní àwọn irúfẹ́ àwọn àǹfààní báyìí pẹ̀lú orúkọ eléyìí ti ilé iṣẹ́ ìgbéda ni ó ṣeé ṣe kó jẹ́ àwọn tí wọ́n kàwé nìkan ìwé ẹ̀rí mélòó lèyàn ò nílò kó tó darapọ̀ mọ́ ilé iṣẹ́ yìí.
1: gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé sẹ́ńtúrì ta wà yìí kò nílò ìwé ẹ̀rí kéèyàn tó lálùyọ èèyàn kàwé o kò kàwé o ó ní àǹfààní àti jàǹfààní ètò yìí.
0: ẹ bá ń pe nọ́mbà tí wọ́n fi orúkọ àti àdúgbò wọn ṣọwọ́ sílẹ̀ kan sí.
2: 081 57 61 7956 081 57 61 7956
0: àǹfààní lákọ̀tún ìwọ náà ti gbọ́ ìyé láti ilé iṣẹ́ success link project ìwọ náà dìde fúyà lónìí gbìyànjú ọrọ̀ ajé torí wípé inú gbìyànjú lọ́lọ́run ti ń lani gbìyànjú lónìí kọ́lọ́run dé gbìyànjú gbogbo wa.

0: feel better about your life.
1: 32 FM, 94.9, The Antidote to Depression.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
2: Ẹ ní tòótọ́.
4: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
2: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
6: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
2: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnard Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
8: CDK.

ọlọ́run ogo ogo àti ogo ogo ogo ogo ogo ogo ogo ni fún orúkọ rẹ. Olúwa yẹ mi sílẹ̀, mi jẹ́ ọba obìnrin orí afẹ́fẹ́. Ìkànnì 32FM 949 Laughter House la wà ní Premier Hill Mọ́kọ́lá Ìbàdàn. So mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, mo kí yín. Mo ní ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ tún kó àmójúbà ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ìyàwó yín, ẹ tún kó àmójúbà mi padà wá sí orí afẹ́fẹ́. Ẹ̀yin aráalé, mo fẹ́ ṣé mi pé mo máa ń sọ lórí ètò, mo ní mi mọ Èkó, mo ní mo kàn Èkó, di ólé Èkó tí mo mọ̀, Priasis ni. Àwọn èèyàn dẹ̀ ń sọ fún mi pé Èkó gan ọkọ́, wọ́n lè kókọ́, wọ́n lè bà fún ni. Àmọ́ níbọ̀ tí n bá ń lọ mọ́tò Èkó ni máa ń wọ̀, ẹ̀yin aráalé. Ó dáa kéèyàn máa jáde o. Mo ti ní mo fẹ́ kẹ́ kọ́kọ́ fi mí ṣe yẹ̀yẹ́ ná, kí n tó káwọn èèyàn tó máa fi mí ṣe yẹ̀yẹ́. Mo dúpẹ́ ní ọwọ́ ẹnìkan ṣoṣo tó ní ayé àti ọ̀run. Mo mọ̀ lóore o, gbogbo ẹni tẹ́ sí ń kí mi lórí WhatsApp message mi, I mean status mi, àti àwọn groups tí mo wà, tẹ́ ẹ gbọ́, tẹ́ dẹ̀ pè mí, tẹ́ fi text message ránṣẹ́, tẹ́ ń congratulate mi. So nǹkan oore la máa bára wa ṣe, Ọlọ́run á dẹ̀ nífẹ̀ ẹ̀yin náà. Ṣé kí n sọ? Lọ́kì ṣe kí n sọ? Mi fẹ́ sọ, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn, gbogbo ẹni tẹ́ ẹ nífẹ̀ẹ́ mi. Ẹ ṣe gan ni, ẹ ṣe gan ni. Kò sí nǹkan méjì, Ọlọ́run kọ̀ wò mí ṣinṣinṣinṣin náà, ẹ̀yin náà dẹ̀ lẹ sọ, Ọlọ́run kọ̀ wò pé wẹ̀. Ṣé mi pé mo sọ fún yín pé nígbà tí mò ń ṣe iṣẹ́ tíṣà ta fẹ́ rìtáyà, wọ́n wá ń ṣe interview fún gbogbo wa àwọn tíṣàs ni. Wọ́n wá bèrè lọ́mi pé bigancy, torí pé bigancy náà ń pè mí báyìí pé tí mo bá rìtáyà, iṣẹ́ kí ni mo fẹ́ ṣe, then kí ni mo fẹ́ máa tà, níbo làwọn ti lè bí ọ̀fẹ́ ọ̀bù fún mi. Mo ní nǹkan tó wù mí kí n ṣe ni pé mo fẹ́ ṣí ṣọ́ọ̀bù Ọlọ́run. Ẹnìkan ní ṣọ́ọ̀bù Ọlọ́run báwo, mo ló wù mí kí n kàn ṣiṣẹ́ fọlọ́run, mo nítorí ó ti pẹ́.

0: ṣe ló lè rẹ sí sá ìrò dẹ̀dẹ̀ nítòdẹ̀ ètò tó pójú owó kò nílò àyẹnú kiri gbé sí 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kànlá ìbàdàn.
1: Ìlera lọ́rọ̀.
2: Àlàáfíà tayo.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dédé àsìkò yìí. Orúkọ mi ni ìyá àfin Ọláwọyin Ọmọlára tí gbogbo èèyàn mọ̀ sí Ṣàlàyé Alágbo. Tolúléṣẹ́ wa wà ní agbowó Ajésúmọ BUI ní ìlú Ìbàdàn. Mo fẹ́ dá wa nímọ̀ràn lórí kòkòrò nínú ara tó ń dàyàn láàmú. Kòkòrò inú ẹ̀jẹ̀ ó máa ń fara yúnyún, ó máa ń fara títa, ó máa ń fara jíjájẹ. Tẹ́nìyàn bá ní kòkòrò inú ẹ̀jẹ̀, ó máa da omi àti ẹ̀jẹ̀ rẹ̀ láàmú. Débu wípé yóò àfẹ́tì inú ojú tójú máa yúnyàn, tójú máa jáyàn jẹ, téèyàn máa wù bàìbàì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ kòkòrò sínọ̀run tó máa ń lé síyàn lára, tó máa ń bara jẹ, tí kìí jẹ́ kí ara ó jọ̀lọ̀. Téèyàn bá ti rí gbogbo irú àpẹẹrẹ báyìí, ẹ kàn sí ìyáàfin Ṣàlàyé Alágbo tí a wà ní Ajésúmọ bí ní Agbowó nílùú Ìbàdàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wá sí ni 070-30-90-29-58 lẹ́ẹ̀kan sí 070-30-90-29-58. Nǹkan míì tí a tún fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí ó ní àrùn ìbálòpọ̀. Ó ń ṣe ọkùnrin, ó ń ṣe obìnrin, gbogbo ènìyàn máa ń pè ní ìfẹ́sọ̀n. Àrùn ìbálòpọ̀ ó máa ń jẹ́ kí ojú ara máa já obìnrin jẹ. Àrùn ìbálòpọ̀ yìí ó máa ń jẹ́ kí àwọn nǹkan oríṣiríṣi máa jáde, bóyá lára ọkùnrin ni àbí lára obìnrin, tó jẹ́ àwọn àpẹẹrẹ tí kò da lára wa. Ìsàlẹ́nu máa ń kọ̀yàn téèyàn bá ti ní àrùn ìbálòpọ̀, ó máa ń kọkùnrin, ó máa ń kobìnrin. A lè bá pàdé níbi tí ò sí ìmọ́tótó àbí níbi ilé ìgbọ̀nsẹ̀ tí ò ní ìmọ́tótótó. Àrùn ìbálòpọ̀ yìí èèyàn máa ń kó lára ọkùnrin kan sí ara obìnrin. Tárùn ìbálòpọ̀ bá ń dàyàn láàmú, ó máa ń fà á, tó máa ń di ìdíwọ́ fún ọkùnrin àbóbìnrin láti rí èrè ìgbéyàwó. Ó dáa kéèyàn tọ́jú àrùn ìbálòpọ̀ lọ́pọ̀lọpọ̀, torí ó máa ń ba ẹyin ọkùnrin jẹ́, ó sì máa ń ba ẹyin tó máa ń di ọmọ lára obìnrin náà, ó máa ń bà jẹ́. Àrùn ìbálòpọ̀ yìí kò sẹ́ni tí kìí dà láàmú, ó ń da ọkùnrin láàmú, ó ń da obìnrin láàmú. Ẹ yọjú sí wa ní olúléeṣẹ́ wa tí gbogbo ènìyàn mọ̀ sí ìyáàfin Ṣàlàyé Alágbo ní Agbowó Ajésúmọ bí nílùú Ìbàdàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wá sí ni 070-30-90-29-58. Ohun mìíràn tí mo tún fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí ni àrùn jẹ̀díjẹ̀dí. Tí èèyàn bá ti jẹ nǹkan tó dùn jù, ẹ̀yin máa dùnyàn, ọkùnrin tàbí obìnrin, ó ń da ọmọ kékeré náà láàmú. Tí ṣúgà bá ti pọ̀ jù nínú ara wa, ó máa ń fẹ̀yìn dúdùn, ó máa ń fà á kí ènìyàn máa lọ́nùn mọ́lẹ̀. Ọlọ́run ní gbogbo ohun tí mo dá dáradára ni. Ọlọ́run ló déwé àtegbò láti máa fi ṣe ìwòsàn fún gbogbo wa. Tẹ́yìn náà bá ti dé iléeṣẹ́ wa, tá a dẹ̀ ti dá yín nímọ̀ràn, tá a dá yín lẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn nǹkan tí ó ń dojúkọ yín. Ọlọ́run ó fàṣẹ sí gbogbo ohun tí a bá fún yín. Mo nígbàgbọ́ pé yóò bẹ yín náà lára mu. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Ṣàlàyé Alágbo. Tolú iléeṣẹ́ wa wà ní Agbowó Ajésúmọ BUI ní ìlú Ìbàdàn. Láti ibikíbi tí ẹ bá ti ń bọ̀, tẹ bá ti dé UI, ẹ sọ fún ọlọ́kadà pé ẹ ń lọ sí Ajésúmọ bí ní iwájú mosque Tawa Kalitu. Ẹ máa rí wa ń bẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè máa pè mí sí ni 070-30-90-29-58 lẹ́ẹ̀kan sí 070-30-90-28. Àìsàn tí ò gbóògùn Ọlọ́run ò ní fi ṣe wá.
1: Kíni ṣe ọ́ sọ tí ń ṣe ọ́ ṣàlàyé ni ó wà lọ́hùn-ún ó fẹ́ gbádùn.
4: A kì í dákẹ́ kú, a kì í wòsùn dáràn. Bí nǹkan ṣe ọtọ̀ dákẹ́, bí ẹni máa ma fẹ́ fi àìmọ̀kẹ́ gbẹ̀mí ara ẹni.
5: Ṣàlàyé ti ń ṣe ọ́
4: káyà oògùn tó lò sí. Ṣàlàyé Alágbo Lájẹ́túmọ̀ bí Agbowó Ìbàdàn tí ọ̀yàn ẹ̀sìn kankan ní pọ̀sìn. Ọ̀pọ̀ ni nǹkan ṣe lágbo ara tó ń wínkùn tó bóra ẹ̀ mọ́lé. Wá ṣàlàyé ní Ṣàlàyé Alágbo Lájẹ́túmọ̀ bí Agbowó Ìbàdàn. Àìrọ́mọ bí ni tẹlòmíì. Àrùn ìbálòpọ̀ lọ́jọ́ pípẹ́ lórí Ṣọ́lẹ́gísì. Ọgbẹ́ inú àrùnmọ́lẹ́gùn. Àtọ̀gbẹ́ lórí àwọ́ká nárun àjàká òkò. Ọmọdé ò tètè rìn tí ó tètè sọ̀rọ̀. Ó lé gbòógì àmúṣagbára sọ̀rọ̀ kété kété nàró wọ̀n. Àgbo tọ́pọ̀ yìí ò nífẹ̀ẹ́ sí. Ó gálọ̀nà Abáyọ̀ ti ń ṣe ni pelu amulo ti sese lo fin ju won se o pe won bo Kevin kankan lagwara 08058984013 08058984013 WhatsApp number 07013902958 fun kude kude agwara e kan si salaye alagbo laje tun ma bi agbowo nbadan debe salaye ogbagbo o si gbadun tara.
5: On do you baliti? 32 FM no baby 94.9 and yeah I'm feeling that book what by yeah our fears

0: jẹ́ owó ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ̀. Ìdáàbò bo àmúlò data rẹ̀ wà lórí app rẹ̀. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó ní ìparí tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ̀. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ̀ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
1: Days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
2: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.

0: bẹ ṣe ń gbọ wa o náà lẹ lè darapọ mọ wa lójú òpó ayélujára wa 32FM949 fẹyìn 32FM949 fẹyìn o náà lójú òpó tẹ fi darapọ mọ wa kí bá ti wá ń débẹ má ba wa pin káwọn ẹlòmíì náà lè mọ pé ètò ìgé o ti ń lọ lọwọ ní ìkànnì adẹrin poṣonu 32FM94.9 laughter house premier yìí lórí òkè mọkànlá níbẹ̀ náà la fi kalẹ̀ sí ẹ̀yìn premier gangan òun ni ìkànnì adẹrin poṣonu 32FM94.9 òun la ti ń ṣe bí ọba lásìkò ilé ìta wa yìí a ká bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ wa ń bí nílé adúláwọ̀ ralph ambali láti bóyá bí aago mọ́kànlá sáago méjìlá láàárọ̀ yìí ó ní ìròyìn kan ti ń jà raburabu káàkiri orí ẹ̀rọ ayélujára wípé àjọ NSC Nigerian Sports Commission wọ́n ti sọ fún àjọ NFF wípé intẹ́ fẹ́ ṣe ìdìbò tẹ́lẹ̀ fẹ́ dìbò bá di ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án ní ẹni oṣù tó ń bọ̀ on the 27th oṣù tó ń bọ̀ ìdìbò intẹ́ lẹ́ fẹ́ dì ún ẹ mọ́ ṣe nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ rárá a ti fi gígùn for now ẹ mọ́ dìbò kankan fún àsìkò yìí ṣùgbọ́n pẹ̀lú bí ìròyìn yẹn ṣe ń gbé èmi ṣì ń dúró gẹ́gẹ́ bí ẹnìkan kí n dúró pé kí àjọ NSC kí wọ́n bọ́ta pẹ̀lú ọ̀rọ̀ láti ọ̀dọ̀ ara wọn gangan kí wọ́n fi official statement léde lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n NSC ò tí ì sọ̀rọ̀ bọ́ta ṣùgbọ́n iléeṣẹ́ ìwé ìròyìn tó gbé kinní ọ̀hún jáde iléeṣẹ́ ìwé ìròyìn tẹ́ lè fi ọkàn tọ́ ni ló kọrú nǹkan bẹ́ẹ̀ látàárọ̀ tí NSC dẹ̀ ti sọ ọ̀rọ̀ yìí kò tí ì sí ọ̀rọ̀ lórí wípé kí àjọ NSC kí wọ́n pé kí àjọ NSC kan kúrò lórí ọ̀rọ̀ tí wọ́n sọ ṣé ká gbà wípé àjọ NSC ti gbà báyìí láti àjọ NSC ti fẹ́ tọwọ́ bọ NFF wọ́n dẹ̀ ti fẹ́ dá ìdìbò wọn dúró ni àbí ọ̀rọ̀ yìí lásán wọ́n kàn sì fẹ́ wò bóyá àjọ FIFA àbí ẹnìkankan máa gbégbèsẹ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ yìí
1: lákọ̀ọ́kọ́ náà tábà wo àjọ NSC àti NFF a máa mọ̀ pé wọ́n fẹ́ a lè fẹ́ sọ pé ó fẹ́ jọ pé igun ségun ni ọ̀rọ̀ méjì nǹkan lè fẹ́ máa takọ àwọn ní ọ̀nà kankan ṣùgbọ́n èmi ti ń retí ìgbésẹ̀ kí NSC ti gbégbèsẹ̀ tipẹ́tipẹ́ kó tó di àsìkò tá a wà yìí ìgbà tí kínní ti wáyé dandé tán lẹ̀ ṣe wá ń gbìjú sí pé ètò ìdìbò tán fẹ́ jẹun pé kán ṣe ọkọ̀ wọ́gi le for now and kò jẹ́ síndì méjì tó jẹ́ tán ṣe gbégbèsẹ̀ ni pé nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wa lọ́wọ́lọ́wọ́ ta wà báyìí a máa ń pé under 17 lọ sí nǹkan tó ní ṣe pẹ̀lú ìdíje ìfẹ́ àgbáyé Super Eagles lọ Super Falcons náà òun náà tún ti dikọ̀ ó wá jẹ́ pé Super Falcons sọ pé àwọn àdìmọ́ fọwọ́ ìgbà yàn pé orílẹ̀-èdè tó ti gba ìfẹ́ ìdíje AFCON ní ẹ̀mẹwàá ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn sọ pé wọ́n lọ sí wọn wà ní kópa nínú nǹkan tó ní ṣe pẹ̀lú ìdíje ìfẹ́ àgbáyé tó pé kò jẹ́ fẹ́ ṣẹlẹ̀ rí òun ló jẹ́ kí wọ́n náà wá gbé ìgbésẹ̀ báyìí gbogbo ìgbésẹ̀ tẹ bá ń sọ lẹ́yìn tí ẹ ti jáde sí gbangba ó jẹ́ kó máa yé wa pé nǹkan kan ṣì wà ń bẹ̀rẹ̀ abẹ́nu Sheffield Wednesday láti jáde síta pé NFF ètò ìdìbò tẹ́ fẹ́ ṣe ẹ̀ sì dáwọ́ dúró a lè sọ pé NSC bó wọ́n sì fẹ́ ní agbára ju NFF lọ ní orí ìwé a lè sọ pé wọ́n fẹ́ lágbára ju wọn lọ ṣùgbọ́n èmi bó yẹ kán ti gbégbèsẹ̀ yìí tipẹ́tipẹ́ kó tó di àsìkò tá a wà báyìí ní ìsìtọ́ báyìí wọ́n fẹ́ dá ètò ìdìbò tán fẹ́ ṣe ní oṣù tó ń bọ̀ yẹn on the 27th of September wọ́n fẹ́ dádúró ìgbésẹ̀ wà làkalẹ̀ owó gbọ́dọ̀ wọ́n kọ́kọ́ ti ní lọ́kàn pé nǹkan bẹ́ẹ̀ la fẹ́ ṣe ṣùgbọ́n ìgbà tó pé kinní tí wọ́n wá ó ti ń wọ́pọ̀ látilẹ̀ gbégbèsẹ̀ kan ó wá ti wá pajúdé tó kan máa tún pẹ̀ fi máa gbégbèsẹ̀ so wọ́n lè jáde síta gbàgbà láti lè sọ pé òkè kinní kò tẹ́wa lọ́rùn ẹ̀yẹ ti dá wọ́ọ̀dù bóyí dúró ṣùgbọ́n ṣé solution gangan nìyẹn tó máa lè dé bá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wa Nàìjíríà ìbéèrè àkọ́kọ́ tá a máa kọ́ bí wa ni pé ṣé àtúnṣe gangan nìkan tó pé ó máa lè fa àtúnṣe wá bá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wa ní Nàìjíríà ìbéèrè àkọ́kọ́ tó kọ́ bí wa ni.
0: Ẹ jẹ́ àgbàbẹ̀ yẹn súnmọ́ ojú ọjà náà nígbà tá a bá dé padà látojú ọjà ká tún wa máa má àwọn nǹkan tó ń lọ nínú eré ìdárayá ká máa mú sọ ẹ kó kalẹ̀.
2: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32 FM ti wà ókè.

0: data ati ti won ti fun alowo yi
1: o da e pe awon number aiba mo to won number fe di pe
0: ko eni fun awon to ba nbo ki kan se pe tawon yen ba kan de a kan gbagba fun pe joko o ni kan ti won a se nkan ti won de se ogbowo de number ti mo fe pe I let send the yes at o ko yin si
1: okay
0: te ba ti send at o ko yin si yen ni pe e nbo a ba yin fi aga yin le
1: lati show interest ka mo yen
0: join information fun eh eh o ti ye yin number te lanfani ati pe si o 07 o lo bere number yi
1: okay
0: te send message ni o ki se pipe e send message yes at o ko yin o 07 o lo bere number yen 81 14 82 54
1: e wa mu je die tori awon to slow bi temi
0: Benny, and we say mu pe ni sin ni o 07 o lo bere number yen 81 81 14 82 54 o 07 o 81 14 82 54 ko mo nbe o bawo eyan ba wa fun dade leko a ni yonda won pe kan ma lo o
1: okay
0: mentorship wa pe mo ti debi bayo wa nte ko wa njo ni o fe se ba
1: kan eta eto
0: be ni ko mo di ba de runde iyen ni anfani to tun wa be I to tun wa je baba nba ri be ni pe awon eyan adota to ba kokko de first 50 people to ba kokko de
1: okay
0: $50 he say $50 for gbo won o he say that me $1
1: okay.
0: $50
1: fun kan lati trade
0: to ba kokko de lati bere se ki se owo pe e le gbajade lati fi se faji o
1: mo ba
0: ka eyin na se ton lati dokowo e se ton lati gbeye bayi kale okay a fun yin ni
1: 50
0: owo ta fe gbe kale ki se owo ta gba lowo yin sowo wa o te mo ri lori
1: account kaloku
0: account onikaloku yin ni a wa fun yin $50 kun pe e pe won ni ko da ka mo fun yan le jaje nikan baba fun yan le jaje ka tun ko ton bo se peja
1: e pe number yin
0: le to wa ra iwo fun se o le easy lati mo fi peja o
1: e pe number yin le
0: number te send yes at o ko yin si fun awon ton ba nbo lati le reserve seat fun yin o 07 o lo bere number yi 81 81 14 82 82 54 54 81 07 o 07 81 14 82 54 send yes at o ko yin si laago mesan laaro lojin otunla lojo wenze yo waye ni seminar yen ma waye ni kokowa o si ni le ibadan ko gbowo ko gbo bi o
1: ofe lo bade
0: oda
1: agba bi idojo oja o mi ka jo pari royin ireda ya ni role toni na o mi eko na a re fun talent meji 32 FM 94.9 eku kale a pada bo aseju ni ka gbe radio mi 32 FM ti wa okay
2: Francis, mo gba pe otun ti open store mi se oja lesi loye. Iru ogbon wo lo nda si? Emi o rowo taja.
3: Ile ifowopamọ alasiri.
2: Gumi Microfinance Bank ni alasiri mi.
3: Pẹlu awọn eto iyawo won.
2: Bi Better Money.
3: Osu kan si osu mejila ni o fi da owo ti o ba ya pada.
2: Pẹlu ida meta bo 3.5%
3: lo osu.
2: Eke tun wa fawo lokowo nlala ati olokowo kekeke.
3: SME loan ye.
2: Osu mejila lo fi da pada.
3: Salary advance loan
2: fun gbogbo osise ijoba ati osi aladani.
3: Osu mejila gbako ni won fi da pada.
2: Pẹlu ida meta abi ida meta bo
3: 3%
2: si 3.5%
3: anfani ati ma se ile ori owo re tun wa
2: bo ba ro gbogbo ipapo
3: yen interest waiver
2: tabi overdraft
3: osu kan tabi osu meta ni o fi da owo ti o ba ya pada
2: pelu ida meta atabo
3: 3.5%
2: owo to ba ya
3: laarin wakati 18
2: 48 hours
3: owo to fe ya yo ti jade
2: wa laye lekun re
3: 0707 313 5538
2: whatsapp 0908 796 6284
3: website www.groomingmfb.com
2: olu le se 116
3: ojo you high road Olororo bus stop ojo Ibadan
2: adehun ati ilara ntele wa
4: to yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko akoko ti tun lati ge akara oyinbo fun igbeyawo toni
5: eto igbeyawo laye
6: Ejowo, eduro na jare.
7: Ah, ilo sele.
6: Ki won to so wa po. Nje o ranti po osele ri television fun mi. Fridge nko, ero ofoso. Ki ise ile wa ma fowo ofoso nle e ni 2026.
4: Eh, ni tuto.
6: Ka sha so pe o ti ran won abi?
4: Ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan ile e kan so nibi ti CDK e wa.
7: Ewo lo tun je CDK bayi.
4: Be ni o CDK e. E le ra fridge yin, ero ifoso ati be be lo.
6: Ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi?
4: Ah, lati osu to koja ni mo ti ra won.
6: Oluso agutan, e so wa po.
4: Pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
8: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesinari Bus Stop àti Àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
9: CDK sanwó díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn. jẹ́ owó ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ. Ìdáàbòbò àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

0: where we find comfort in hearts that love. Love that's shared.
1: Shared meals like delicious jollof and chicken.
0: Maybe it's onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofoha, eforivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
2: That's why we say, let's go home. There's food at home.
3: Enjoy the taste of home with a newly improved onga chicken flavor kit.
4: The taste of home.
5: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà òkè.
6: Ege. Ege. Ege.
7: Ṣọ́kà ló ṣe mí.
8: Ṣáọ́lá, ṣáọ́lá.
9: Ẹ káàbọ̀ padà látojú ọjà. Ege náà lẹ́ ń gbọ́ lọ́wọ́ ní ìkànnì Adẹ́rìn-ín Pọ̀ṣọ́nú 32 FM 94.9. Laughter House Premier Ìlórí Òkè Premier ní Mọ́kọ́lá Nìbàdàn. Níbẹ̀ náà ní ìkànnì Adẹ́rìn-ín Pọ̀ṣọ́nú 32 FM 94.9. Níbẹ̀ la fìdí kalẹ̀ sí. Sporting Crystal.
10: Atọ́kùn.
9: Ìfẹsẹ̀wọnsẹ̀ Community Shield. Wọ́n gba lánàá. Ọ̀pọ̀ èèyàn ń kọrin ré kí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal. Ṣùgbọ́n ọ̀rọ̀ Arsenal mo fẹ́ ká sọ. Ikọ̀ Manchester City pẹ̀lú bí wọ́n ṣe gbá bọ́ọ̀lù lánàá nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. Wo níwò bíi wípé omi ṣì pọ̀ lámù fún olùkọ́ni Enzo Maresca láti ṣẹ́ lé lórí. Ó tó di pé líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì ó bẹ̀rẹ̀ àbí bí Man City ó ṣe bulẹ̀ bá tán ní sáà ta fẹ́ mú ìní.
10: Ṣẹ́rí Ọlọ́run má dẹ wàhálà sí wa o.
9: Àmì.
10: Ẹ bẹ̀ pé bí gẹ́lẹ́ tí wọ́n ti kéde máa yìí la sọ kíní ẹ̀ mọ́rọ̀ àti àwa Ọlọ́run gbà yẹn.
9: Bẹ́ẹ̀ni.
10: Wípé ogún kógún ni máa yìí jẹ o. Kí pléyà ń lọ nínú ibẹ̀ yẹn? Bernardo Silva ń lọ. Rodri ló tún ń lọ lẹ́ẹ̀kan náà. Ìgbà tí Rodri ní injury gbogbo ara mọ nǹkan tí Man City face. Fún defensive midfielder, role yẹn ò kì í easy àti replace. Orí bórí yẹn ló fi máa ń bọ́ sí most times. Kí ó tó di pé ẹ rí replacement, èyàn ó kọ̀kọ́ lágun. Ẹ gbà tí Makalele lọ Chelsea. Gbogbo tí ẹ ń lò pátápátá ní blocking for ní Chelsea. Wọ́n ń dánwò, wọ́n ń dánwò, wọ́n ń dánwò ni. Ṣé èèyàn fi ru ẹsẹ̀ sílẹ̀ kọ́ mọ́ block lẹ́yìn tẹ́ ẹ mọ rúgbọ́n tó ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ tó bá déwájú. So orí bórí yẹn ni ààyè tó ṣòfò yẹn á ṣòro replace. Yàtọ̀ sí yẹn Guardiola ti achieve jù. Yóò pẹ̀ kí Enzo Maresca tó rẹ́sẹ̀ walẹ̀ lórí nǹkan bẹ́yẹn. Tó máa wá rí Buhari gbé o, Ọlọ́run lè kẹ́ wọn kó gel in. Ọlọ́mọjà rogo flashing bí Mudrik. Mudrik tó dé tá à ń celebrate àṣẹ dáwò mọ́nu. Ọ̀kanu. Àwọn player bẹ́yẹn pọ̀. Tó máa wá ẹwọ́rú kí ló kọ́ ọmọ Egypt yìí náà.
9: Ẹ̀wọ́ nù wọ́n.
10: Ọmọ Egypt níwájú.
9: Mamush.
10: Ẹ̀wọ́ náà bó ṣe flash. Àti bẹ́ẹ̀ Savinho. Wọ́n ti wá bí wọ́n ti yẹn sí.
9: Tọ́sí àmú fẹ́ rà
10: báyìí. So àwọn player bẹ́ẹ̀ wọ́n yẹ pé orí ẹ̀kan ni. Irú àyàmí ń já fún Diomande mọ́jà tán yìí.
9: Èyí ni kọ́kọ́.
10: Àyàmí ń já fún Diomande. Àwọn player bẹ́yẹn tẹ́ pé ògo flashing ni. Tí ọkàn tán náà pàà. Ó ti ṣá ìtọ́nà ayé ọkàn rí ẹ̀kàn wẹ̀yìn ẹ̀kàn pé ń gbóná mú.
9: Ara bí ìdá. Àǹtí Islamia, ẹja tètè mú ilé èkó tó di pa kàn sí àwọn ará ilé. Savinho ti Crystal mẹ́nu bá wọn ló mú mi rántí wípé ikọ̀ Manchester City. Wọ́n dúró ní dúró wípé kó bá jẹ́ pé Savinho padà lọ táwọn dẹ̀ rí bí nǹkan tí ó máa mamúṣì náà mọ́. Àwọn ṣetán láti lọ sínú ọkọ̀ Chelsea láti lọ bèrè Pedro Neto. Ṣùgbọ́n ìròyìn jáde látinú ọkọ̀ Chelsea lénìí wípé ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ṣetán láti gbé Pedro Neto kúrò nínú ọkọ̀ Chelsea ó kéré tán ṣá. O gbúdọ̀ máa kó owó tó tóbi £100 million. Bí Chelsea ṣe sọnù £100 million fún Pedro Neto. Ìbéèrè mi wá ni pé ṣé Chelsea ń gbìyànjú àti ilé ẹni tó bá fẹ́ wà lọ ni àbí Pedro Neto wọ́ọ̀tì £100 million.
11: Ojú ọjà náà ló bàjẹ́ àti pé ikọ̀ Chelsea iye price náà àwọn gbọ́dọ̀ mọ̀ pé àwọn ò lè rí ta ní iye yẹn nígbà tó bá wọn bá ń lé wọn sá ni. Mo dẹ̀ ṣe wípé bóyá olùkọ́ ni Xabi Alonso bá ṣe gbọ́ ròyìn pé ní òun ò fi bẹ́ẹ̀ ní nǹkan tóun fẹ́ fi Pedro Neto ṣe. Ṣùgbọ́n Pedro Neto leléyìí experienced player ni. Báyẹ̀ sáà yìí bá lọ tọ́ bọ́nà bá ṣe tọ́ba padà méjì bóyá Champions League sport tó tọ́ba padà lọ. Gbogbo ara àwọn experience náà lọ gbé gbogbo àwọn àgbàlagbà tán lọ́gbà àwọn 33. Àṣìmọ̀ nǹkan ṣì wà lẹ́sẹ̀ Pedro Neto. Ó kàn jẹ́ pé bàbá kan lè kan rí mọ́lẹ̀ kan mọ̀mọ́ bìtọ́ bọ́ọ̀lù wà. Bó ṣe wá wà pé £100 million ni wọ́n gbélé Chelsea gan play ni. Bákan náà wà lélẹ̀ pé Enzo Maresca gangan ṣé òun gangan fúnra ẹ̀ ṣé ó mọ tó fẹ́. Tó ẹ pé ẹ fẹ́ ta Savinho ẹni tẹ bá rí Mamushita náà ẹ ta. Ó wá pé Pedro Neto ló wá kù £100 million yẹn. Mo kàn pé Chelsea náà rè ẹ rí pé àwọn ikọ̀ kọ̀ọ̀kan gan pé wọ́n bu price le due to pé wọ́n rí pé iye táwọn player àwọn player kọ̀ọ̀kan àwọn tí ò wọ́ ti owó kan tó yẹ pé wọ́n wá ń tà wọ́n ní iye tó fẹ́ pọ̀ tó báyìí. Ó náà ni mo fẹ́ pé Chelsea ṣe ẹ àwọn agbẹ́ pé tẹ bá fẹ́ra dé lábọ̀ ẹ mọ 60 million fi ṣó wọ́ọ̀tì ẹ̀. ṣùgbọ́n àwọn ẹ̀fẹ̀ ẹ̀dọ́nẹ́tò yẹn ikọ̀ chelsea wọ́n kàn ń play ni àti pé wọ́n yàn kàn fẹ́ di ọmọ yẹn mú pé kó má lọ ẹgbẹ́ ibi ikọ̀ àlìlá ló wọ́n wá fún gbágbábọ́ọ̀lù yìí ó dẹ̀ pé ikọ̀ chelsea pé ah tán bá lè rí ìtàn lọ sókè èrè tó yẹ kó yẹn pọ̀ ṣùgbọ́n mi ò rí pé ẹ̀dọ́nẹ́tò mi rí pé yóò
10: dáa.

0: Tiri Bosa.
1: Bosa, Bosa, Bosa.
2: Tori mode, mode, umi tewe ade.
3: Sonia, the welcome, what I can amo, da bakia.
4: I'm a lot of fatu.
5: Mode pa elo ju mi, ti mo fi n ga yin lojo.
6: Ama de n fe wa.
7: Mayi kuro ara ye ni e.
6: Ọkùnrin ń fẹ́ wa o.
5: Obìnrin ń fẹ́ wa.
6: Èmi kọ́lẹ̀ ń fẹ́.
5: Olúwa.

0: pé o. Ẹ kúrò lẹ́ ṣe dáadáa ni mo bá yín. Ọmọdé inú ilé yìí mo kí yín, àgbàlagbà inú ilé yìí mo kí yín. Lọ́kùnrin lóbìnrin ṣálà àfi àlẹ̀wà.
1: Ẹ ṣu biribiri kẹ́bọ̀ mi o.
0: Ọmọ yín rèé, ọ̀rẹ́ yín olólùfẹ́ yín, ààyò yín pàdé yín ìmọ̀lẹ́ ti yín gangan.

àtúntí tara bọ́ lọ́sẹ̀ nìyẹn lẹ́yìn iṣẹ́ o náà lètò yìí ètò ní lẹ́yìn iṣẹ́ ò ń dẹ́sẹ́ tí gbẹ́yìn láti kàn ní alálùbáríkà ò ń lọ níwájú àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn gidi gan. Three to FM 94.9.

0: ẹ ti ra tíkẹ́ẹ̀tì àmàlà àmàlà first ó mọ̀ ti wọlé dẹ̀dẹ́ àmàlà first 2026 èmi wí tèmi fún yín o.
1: Àní wọn ni wọ́n fẹ́ bá tẹyẹ lékelé.
0: Ìyá Elizabeth ṣó ti ra tíkẹ́ẹ̀tì mọ̀wọ́rì mọ̀wọ́rì ń rọra fún wọn.

lọ́kì tó dálẹ̀ rọ̀ lẹ́yìn sọ̀ní tó fi sí orin ọ̀tẹ̀ gbáà ni ọlọ́tẹ̀ ìwọ́ gángan. Àbí o, wọ́n mọ yí lẹ̀ rọ̀ kiri, wọ́n yí lẹ̀ lójú àwọn èèyàn kiri, àwọn èèyàn kà.

ọdún jọ yín lọ jẹkújẹ ìmúgún rọbọ lẹyìn iṣẹ abẹlé ìtúpáwò náà ni iṣẹ nígbà míì wọn máa ń fẹ sùn nígbà tó wáyé pé ń tẹ ń retí ń bẹ tí ò bá tí ì yọ tẹẹdẹ fi ṣọlẹ ẹ mọ wá wò yí pé lágbájá ṣebí iṣẹ náà lájọ ń ṣe tamẹdùn iṣẹ náà lájọ ń ṣe ṣé kí n tàn ẹ jẹ àbí mọwulẹ tàn ẹ jẹ rárá ni ìwo ló múnú méjèèjì leave it all.

0: iṣẹ́ téèyàn bá ń ṣe tẹ́lòmíì náà ń ṣe tó ń wò wípé lóòótọ́ àwọn eléyìí máa fẹ́ bẹ́tà mi.
1: ilé àtẹ àmọ́ṣẹ́ ni a ti lówó lọ́wọ́ kí bàbá.
0: bó o bá fẹ́ sáré mọ́tò kọlu kẹ̀kẹ́ ó jẹ́ gbà fọlọ́run. torí ibi tó ní kálukú ń tẹsẹ̀ ẹ bọ̀ nínú ayé wọn ò ní já ẹ sí o. wàá kàn notice ni pé ìwọ́n gbọ́jà tiẹ̀ kalẹ̀ níbo ẹ̀gan kò tí ì dé wọ́n tún wá ń jókòó dé lọ́dọ̀ tiẹ̀.
1: akínbọ́lá mi wẹ́ ṣẹ̀bọ̀ yìí bábà.
0: ó ń notice
1: múlẹ̀múlẹ̀
0: pé táwọn kan ò bá tí ì dọ́jà.
1: ẹ̀fọ́ àsùnmọ́ akínbọ́lá mi wẹ́ ṣẹ̀bọ̀ yìí
0: nígbà. wọ́n bá tí ì ópùn.
1: àṣírí
0: ẹ̀ lérí ẹsẹ̀ gírígírí níl

ìgbà ni pàṣọ bínú tán. Àmọ́ ìyàwó àná bí ẹ̀jẹ̀ tèmi gángan gángan. Tó bá fojú kàn jìnlẹ̀, ó máa fún mi lówó ṣáà ni. Aláwọn ìjìnlẹ̀ àwọn ọlọ́run ṣe ti wá nìbàdàn. Sọmọ náà. Ẹyin ará ìpínlẹ̀ Ọ̀ṣun, Alpha Home Market. Ṣé market yẹn rọjú? Ẹ kú rọjú for the loser. Ẹ̀rín kéèké lẹ́nu wínà. Ọ̀ṣun yẹn fíìmù ńlá gidi gan ni. Ayé nìṣó. Bẹ́ẹ̀ bá lẹ́yìn òní gbọ́ ẹ̀mí gangan òní gbà. Pàṣọ rèé ọ̀rọ̀ bọ̀. Ara àwọn orin tí pàṣọ fi gbéra rèé. Composition yẹn tẹ̀lé ra wọn gidi ni. Ṣé náà ṣe síbẹ̀?

ẹ̀yin ọmọ ní tiktok ẹ lọ sọ́ra yín kì í tẹ́ ẹ fi ẹ̀rọ kínní àrí àbí tẹ́ ẹ fi pá yẹn náà tó tẹ́ ẹ fi pá yẹn náà tó yẹ̀yẹ́ ni mo ń dùn yàn láyé. Bẹ́ẹ̀ bá lẹ̀ ní dá.

padà ìwà ọ̀dà oníwà mọ̀ ẹni tó burú mọ̀ ẹni tí ó sọ fún ní wá ẹja sọ fún ó lè fi ìwà burúkú ọwọ́ ẹ lẹ̀ kó mọ̀ ìpẹ́ ẹlẹ́dà àwọn ọmọ ọlọ́mọ tóun tẹrí wọn bá ẹlẹ́dà tiwọn náà ń ó ní ìwúlò tó fẹ́ ṣe fẹ́ bíi tiwọn ẹ lè fi orí ọmọ ọlọ́mọ máa kọ́mọ tí ẹ kò pọ́síbù kò tí ẹ lè pọ́síbù. ẹ sọ fún níwà pé kó dùwà burúkú ọwọ́ ẹ lẹ̀ ó gbọ́ ọlọ́run gbọ́ gidi gan kó yé tan àwọn èèyàn jẹ́ ìyá lọ́jà bàbá lájẹ́ lẹ́yìn iṣẹ́ lè ní ẹgbọ́ kí ló kù ẹ tún máa bẹ lọ́run níràn ni pé kí ọ̀lá tún ṣe kí ni kó tún dáa fún wa

0: Ijo awon boys Atumani o.
1: And Ijo awon yomi Atumani. And where are you?
0: Ijo suma. Lẹ́yìn iṣẹ́ níbo lẹ́wà járe, inú ọkọ̀ lẹ́wà ní, inú mẹ́kra lẹ́wà. Bẹ́ẹ̀ bá lẹ̀ nígbọ́ èmi náà nígbà. Òwò kan ò ṣáà ń fún òwò lọ́rùn ṣe tiẹ̀ kí n ṣe tèmi. Pápọ̀ ẹ̀ aláyé, ayé òṣèrú yẹn mọ́. Na by force.
1: Just keep on rolling.
0: Gbawere, mi o gbawere.

emotionally. Fúnra ara rẹ lọ́wọ́ ẹ̀ kó jẹ́ encourage ara ẹ pé ẹ bẹ́ẹ̀ mi bá máa ṣùwà ìrètí máa ṣì ń bẹ̀ bàbá náà encouragement tó tó yẹ ò sí.

0: devotional lo ntele ma o isaje iso ni ki isa na mo ma so fun wa wi pe ka maintain le ni wa ka gba pe bọlọ n se ko niyan ba times won le fe fi won le fe fi enu se ma gba o won le fe ma fi e ma gba o mo je won je omo aye o mo je won pa e o
1: ojo re ka bo
0: mo je won po o o ya mi mo je won po o
2: bawo lo du to bu ya ri se waye na
0: ori bo se n pate ti e soja loju won inu won o dun si bi ko ti so pe wo oja sun mi mo fe lo mo pate si le ni
2: mama yi se waye na
0: eyan ba le ku loja to ba lo le ibi ba meji ni
1: orin agba maye
0: sida ki capital ti jo
1: pelu oniyan
0: odun rege abi keyan ni personal decision pe mo de be ku loja ni ya bayi elomi o ku loja yo lo le aye re o si tesiwaju gbogbo lo se sagun sagun lati ologun eru logun pa lojojumo lati omi lo alesin loye lojojumo lati bako lo gbagi tuntun lojojumo lobo lobo oniye oje ijo telo mi ba jaja yo shop kan si waju site e bayi yo ba di pa awon ara gbo ah mo pe nta ko ata oja lati mu ni a se duro le ide nle o te mo wa sopo lopo elomi ijo to jaja ti ku oloja dele bayi ijo na lo wo relegation division 33 yo mo ari ga ah ko si mo loja wore wore won sa ti ri re mi se ba meji ni igba mi wa ilele iyoyan loja ki won fe ke eyan lo tun ko wa lati le igba mi laarin jagan dere afẹ awon eyan awon eyan mo toju lasan loja won ma dira lo bi igba n loju ogun ni nkan wa tele mi o kokọ fe nu nla mi je oko je sukutuku o fi kini sion mi wo a fi mu le aye yi na aye ale aba aba fi se nkan kan at the end of the day na ati gbogbo jukujuka ati gbogbo to ni 1 billion la kan ti yeye lomi ti rin o gbogbo osile ologun ti o mo ori ko sale mo taja won nebo re lo to ni 500 million la kan ti jejeje ti omo iya mi ese mefa pere na ni mo sari aye ju iru won de re e le gbe ran lowo lo sodo mo kí wọ́n ṣe láì wọ́n máa dájú búùdì ẹlòmíì tí máa ń lọ ọjà báyìí orí odó ni ó wà mọ́jú kí láàlẹ́ tó tó bẹ́ẹ̀ wọ́n lẹ́lòmíì ó bá ti lọ́jà kó gbọ́dọ̀ sọ̀rọ̀ sẹ́ni kankan tí èèwọ̀n omi èmi ò sì máa wọ́n mi tí wàá wọ́n mi ń dájú ànímọ̀ pé wọ́n láwọn kan tó máa wọ́n wẹ̀ lọ́jà wọ́n máa wọ́n wẹ̀ lọ́jà láago kan torí ike àwa ni kó o lè tà iná ìjọ tí a wá ń tà tà tà tà tà tó ti ní 1 billion lákáǹtì mo challenge ẹrọ̀lẹ́ yìí èmi inú yín gan bí ọba sanwó sukú ọmọ dídá ni ìwọ̀n pọ̀ tó máa sanwó dídá sukú ọmọ owó sí bí ọbẹ̀ yóò tó dá ni orógùn lásán orógùn 50 naira yóò dá dídá ni ìwà làǹsáré ìranù tí ò ní túmọ̀ kiri tó ò lè dídá ńgọ́tẹ̀ ọba àfomí gbóná wẹ̀ láàgbó kòòrò ó lè dọ̀tẹ́ dọ́là tó fẹ́ di ti rúbù ni ṣé ń di ìwẹ́rẹ́ tí ó mọ̀ gbé wá náà ní gbé wá yẹn ẹlòmíì ò ra nǹkan ní káàṣìrí láyé ìfún bí ọ̀rọ̀ ń díìsì yọ́ tó dáńdí dáńdí láì ṣe pé
1: tó bá kọ́ tó lẹ́nìkan ò gbọ́ ìwọ ni bàbá ọkọ
0: ẹlòmíì ní ṣọ́ọ̀bù ẹ̀ ó kàn san rẹ́ǹtì dànù ní ọjà ò yá kankan bó lọ jù ú ṣe wá yá àtẹ́pá àwọn níbọ̀ ara kan oríṣiríṣi nǹkan ni wọ́n ń ṣe é sí kó tó dé wọn ó ti fomi wọn ṣọ́ọ̀bù ẹ̀ èsì ní yọwọ́ omi ni ilé ayé yìí náà
1: ni
0: ẹlòmíì ṣiṣẹ́ ó ti wá dàbẹ́ tí ọ̀mọ́ ṣe báwọn ẹgbẹ́ rẹ̀ ṣe ń já mọ́tò lójoojúmọ́ ni wọ́n ní ẹ̀mọ́ mi kì í ní ẹ̀mọ́ bínú ilé wa tó ń bẹ ní bàkó àríwó jìnà àṣà ti rabì kan ní kí ó jìnà síbí àti wú àti kọ́ tán ọmọ ọkọ ṣíṣe náà supply nǹkan náà làjọ ń ṣe ni. ọmọ ìyá mi má gbọ́n tọmọ gọ́rẹ́ o má ṣe bíi múgùn o adìyẹ kì í fi bí kòkòrò hàn mọ́ rẹ o ẹlòmíì bá ṣe múlé ayé yẹn nígbà tá a ní kò ń bẹ̀ mọ́ ni o gba gbàràdá tẹ́lòmíì ń lò o ba ile foju kan laaro mi o sere ori radio lo tin gbo bo ba ile foju kan niyan laaro se ose yen ti baje ni aja ko lo jaaro Monday bo ba ki o ma ki o ko na je bi gba ti

0: le odo ori ki fo mo lo eh papa to sibe
1: gbegele gbegele
0: baba alaji abaza kande baba yi lo ta so yi fun mi ni ojo ti mo se ariya o ojo keta osu karun to koja appreciation night e nbo nle dededede ma mura le iyan o je ma so ah ma so e fo kan yin bale
1: erewe eja o be
0: ah ma so gbogbo àwọn olórin pátápátá tí délégìlẹ ti ní nǹkan kan ṣe pẹ̀lú àtúnkóra wájọ wọn wàá bá mi wọn bá mi ṣẹyẹ mo sọ fún pé we are still on the mood 25 years anniversary.
1: ìjọ tó lọ́wọ́ bá ti dáyé ló ti jọba lọ.
0: mo fẹ́ fún ọ̀kọ̀ọ̀kan àbí méjì díẹ̀ nínú àwọn entertainers ní àmì ẹ̀yẹ fún àtìlẹ́yìn wọn nínú ìrìn àjò yẹn.
1: ó dánú ọdún.
0: ọ̀pọ̀lọpọ̀ tí ò ráyè wá lọ́jọ́ yẹn wọ́n láwọn fẹ́ wá tó ra àárín ọ̀sẹ̀ láwá fẹ́ bẹ̀lẹ̀ sí.
1: ó fọba sáàrin.
0: tọ́ọ̀sì kan nínú ọdún.
1: tó fò lórí sí.
0: ọmọ àní agbára.
1: tọdún
0: pa alájì ìrànmọ́ ní àkànní.
1: ó dá mi tó fi mi jó olórin
0: o. wọ́n ní ń bọkàn balẹ̀.
1: wọ́n fi mi jó olórin.
0: alájì kùdùs àbáṣe òbẹ́sẹ̀ wọ́n láwọn tún máa wá o. èmi nìkan tán.
1: pàṣídò mórí kọrin.
0: súlẹ̀ àlàó adékúnlé màdìbà. alájì wàṣíù àyìnlábí wàṣíù àlàbí ìjọba bàbá jẹ́jẹ́. alájì táyà àkàndé adébísí. gbogbo àwọn títẹ́lẹ́lẹ́lẹ́ ìjìnlẹ̀ ti ní nǹkan kan àbí méjì yìí bá ṣe. wọ́n fẹ́ wá sẹlẹ̀bírẹ́tì mi.
1: arára parí gbọ̀ngàn.
0: àṣeyàn kì í mọ iye ara ẹ. dúpẹ́ ọlọ́run o. tó o bójú mi jẹ́ tó o jẹ́ mọ pìtàn ìyàlẹ́nu iṣẹ́ yìí.
1: ètò ò sí mọ èyí.
0: tó o jẹ́ máa bá gbà mú. ayọ̀dọ̀ yẹn lálà tún máa lo àpò tuntun máa wò.
1: àwọn ayédèké.
0: gba àwọn olórin àgbọn mi tayo king.
1: ẹni òní máa.
0: délé bravo lamẹ́ríkà. yomi silva.
1: kọ́ra ẹni òní mọ.
0: ọmọ mi ìdòwú santana. fẹmi sola fsm.
1: ìsọkúsọ.
0: ọ̀làlà máa lọ ṣe bẹ́ẹ̀dì àbúrò rẹ̀.
1: àgbàjá
0: ọmọ ìpẹ́ dàgbà táyọ̀ ọjọ́ òní tm sound àbúrò fẹ́mi sola mo máa pé 40 lọ́la ìyàwó lọ. má jẹ́ kí wọ́n fi ẹ́ tajà tiwọn wọ́n bá ti fẹ́ fi ẹ́ tajà tiwọn ìwọ náà gbégbèsè àdúrà lé wọn lórí.
1: ìgbà tágbà
0: lọ́njẹ̀dá lọ.
1: ẹlọ́jọ́ ọjọ́ sí.
0: wọ́n jẹ́ ọlọ kọkàn lọ́mọ ka pépà sọnù ní ṣọ́ọ̀bù. lómi ti wo fíìmù gbogbo dátà ló ti.
1: ìbò ló máa dé.
0: bí èsì ń yọwọ́ mi nìṣọ́ ẹlòmí-ín.
1: sáàtì
0: múra sọ̀rọ̀ ara rẹ.
1: àṣàkáṣà náà rè orísun.
0: má jẹ́ wọ́n fi ọ́ pìtàn ọjà. gbọ́ dáadáa má jẹ́ kí wọ́n fi ẹ́ pìtàn ọjà. wá ìyá alágbádá ló lo bẹ̀yẹn rí. ó padà bínú ló kó wọn.
1: canada àgbèdéjà máa.
0: gbé ìgbésẹ̀ àdúrà kó mọ́ bá a mọ sọ̀tàn bú lẹ́nu. ìjà máa lọ lé ni.
1: aṣẹ́ tinubu greece.
0: a padà lọ́la.
1: àgàgà lamẹ́ríkà wọn ò fẹ́ ká wálé.
0: ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ mi. mo dúpẹ́ fún àtìlẹ́yìn tẹ́ ẹ fún mi. mo dúpẹ́ fún àdúrà yín lórí mi. ẹ mọ fi mí lẹ ẹ mọ gbàdúrà fún mi dáadáa.
1: ẹ kì í ṣubú.
0: ẹ mọ gbàdúrà fún mi gidi.
1: ọmọ ṣe gbé o lọ bá ńlá.
0: ògo tọ́lọ́wọ́n bá mi ti ṣe láṣẹ parí ni.
1: ìyá ọmọdé tó.
0: ojúkójú tó bá wò ó kọ́lọ́wọ́n bá mi kó bá ń bùfọ́ jù lónìí.
1: bẹ́ẹ̀ ẹ yára bá mi pọ́nlé.
0: ẹ mọ gbàdúrà fún mi.
1: alẹ́ ewúra ìṣàlọ́ ọlọ́run.
0: lọ́kì kí n máa lọ.
1: ìyá ẹ o.
0: ó ti tó.
1: ìyá ẹ o.
0: ṣé máa lọ ni.
1: àtọ́ bá ṣe pé.
0: ẹ jẹ́ pàdé lọ́la láṣẹ ìdùnnú rẹ̀.

0: ọkọ mi.
1: Ìyàwó mi alálùbáríkà.
0: Ìwọ ni mo fẹ́.
1: Ìwọ lọkàn mi yàn.
0: Ọkọ mi ìwọ ni mo yàn látò di ọ̀run.
1: Orí ẹlẹ́gàn kan mi wúṣẹ́rẹ́.
0: Kí ni ò bá fẹ́ ọmi ò lè lọ́kọ̀ kankan
1: tó sí. Àtòdí ọ̀run lélẹ́dùmọ̀rẹ́ ti kọ̀ ìyá méjèèjì papọ̀.
0: Ìgbà tá à ń bọ̀ ló di ọ̀run báyà, a fara wa lọ́wọ́ ni. Ìgbà tá a wá fẹ́ yà sínú, ó lòdì pé àwa méjèèjì wá sọ pé okay. Ọkọ mi ìwọ gbà bí káwa méjèèjì ò máa bá àárín pọ̀.
1: Torí inú kan ló yẹ ká ti jáde.
0: Bẹ́ẹ̀ni kì í sì ṣe torí nǹkan mi torí àwọn ọ̀tá àwọn tó jẹ́ pé wọn ò mọ̀jú kán máa tẹnu bọlẹ̀ lọ bí ìdẹ́lẹ̀ ìjìnlẹ̀.
1: Bẹ́ẹ̀ni
0: òfófó ló mọ̀ ọ́n ṣe kò sí nǹkan kan mi tó.
1: Bẹ́ẹ̀ni èdè sún àfìdílé ìṣe.
0: Gideon òfófó ìdílé yìí ló wá ṣe.
1: Ṣé o ti rí ọ̀rọ̀ Gideon ni?
0: Gideon wo?
1: Ọlọ́run mo ti jẹ́ kí mi la parọ́ ọmọ níbi ó ti mi ṣiṣẹ́.
0: Àjọ lọ ni ọ̀rẹ́ mi.
1: Ti Gideon pa mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ìdílé. Màá la parọ́ ọmọ níbi ó ti mi ṣiṣẹ́.
0: Ọkọ mi àjọ lọ ni.
1: Ọjà mi mọ̀.
0: Àjọ lọ kó pa ni.
1: Àti Kọ́lá ṣe la máa ranjú wò àbí kídìlé ke wo.
0: Wọ́n ti ẹ̀ dá lọ.
1: Ìdílé èdè lè wo.
0: Ó wó tì.
1: Iwájú lọ́pàá
0: ìgbìsẹ̀.
1: Níbi ilé a máa lọ.
0: Bẹ́ẹ̀ni ọkọ mi ṣe orí Kọ́lá. Tó o bá ti rí iná tó
1: etí ẹ̀. Ìyàwó mi ó jẹ́ rí mi ṣe mi mo mi mọ́jú mọ́.
0: Oṣù tó bá kí ọmọ dá lóhùn.
1: Mo ti sọ fún mi o bá fẹ́ rí ènìyàn fín mọ́ rí ìyàwó mi fín.
0: Ó rí mi fín ọkọ mi.
1: Ara mi gbàwọ̀ sí.
0: Ó rí mi fín.
1: Ṣùgbọ́n èyí ṣe bíi ti ìyàwó mi.
0: Kọ̀nẹ́líọ̀sì mọ̀ dà sọ̀rọ̀ ọ̀nù ilé wa ìjáde.
1: Kọ̀nẹ́líọ̀sì ìjọ́ òlò ti wá sádùúgbò mọ́.
0: JP mélòó lo ni ọkọ̀ mi bó ṣe ń wò JP rẹ̀ times 10 ni.
1: Times 11 ni ìyàwó mi ẹ ṣe 10.
0: O ṣẹ́jàre ọkọ mi.
1: O bá rò pé báyọ̀ lè máa fi ọ̀rọ̀ JP kan o lè máa fi jẹrú ra. Bí mo bá fẹ́ lọ jẹun ní JP lálẹ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Màá lọ màá dé èdè sún àjẹlẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: So wọ́n rò pé bóyá ènìyàn ò yà ni mí.
0: Láéláé.
1: Ìfẹ́ ni mo ní sí ìyàwó mi.
0: Bẹ́ẹ̀ni.
1: Pẹ̀lú gbogbo ọ̀rọ̀ mi sọ lábẹ́lẹ̀ èèyàn Gideon.
0: Jẹ́rẹ́ àwọn Kọ́lá.
1: A máa yí ìyàwó mi ti lórí mi.
0: Ṣé bó rí
1: káàkiri pa. Jẹ́ kí èlò ẹ̀dọ̀ mi.
0: Ó tún mú pàpà ké mọ́ra.
1: Pàpà ké àánú rẹ̀ ló fi ṣe mí ìwọ àti yákílá ti ṣe ọmọ ọdún mélòó ni.
0: Sọ́jú ọ lọ ni.
1: Níbo pàpà ké ìjọ wò náà bí.
0: Kò yé mi.
1: Lórí jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ ta ti tú ni.
0: Ẹbú orí Sanjay náà tó ń gbéra ga.
1: Ayé omi ṣọjọ́ wù.
0: Ó lọ sí ẹ báyìí.
1: Ó kọ́ mọ bá fẹ́ sọ iye ọdún mi máa sọ.
0: Kí ni?
1: Sanjay.
0: Kí ni? Ọkọ mi ti ṣe 70 lẹ́ẹ̀mẹta.
1: Mo ti ṣe 70 lẹ́ẹ̀mẹta.
0: Lẹ́ẹ̀mẹta lọkọ
1: yìí. Kí ló ní?
0: Ìwọ ti ṣẹ̀ṣẹ̀ 70
1: lẹ́yọ kan. Ohun Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay
0: Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay
1: Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay
0: Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay
1: Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay
0: Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay
1: Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay
0: Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay Sanjay
1: Báyá olóhùn kan ìyàn ni ọmí kó jẹ ọmí ṣe dín sọjọ́ wọn rẹ̀ tàbí tó fún
0: ọmọ rẹ̀. Jẹ́mi
1: sọjọ́ wọn rẹ̀ hold it. Wọ́n gbàgbé.
0: Gbàgbé yẹn.
1: Kò gbàgbé Sanjay.
0: Ìkan tí tó
1: bá. Mo kàn fi kí o lè fi bẹ́ẹ̀ náà ká kí ọ pé happy birthday long life and prosperity.
0: Ọkọ mi rárá jàre.
1: Ó ti bẹ́ kí ọmọ yá dá padà fún mi ìwọ ti dá padà.
0: Adúgbò
1: ìbò. Yàtọ̀ láti iwájú.
0: Ó yà dá padà. Ebo wo ẹ ọkọ
1: to you by day mo ti da pada
0: iwa ati ta ni Sobatech bi mo nkan to wa wa to
1: Sobatech idojo mefa
0: ba ba ba ba ta
1: ọlọrun
0: bi ọmọ kekere iwa ati ọlọrun to ba Yusufu ọlọtẹjọ le yi
1: ma ba Yusufu to dudu ọhọ ọhọ
0: mo da kankan ti
1: ẹ laiki ẹ ọkùnrin o ba fine ra idudu bi to ba Yusufu
0: ko fine
1: awa korugbọ inu rẹ kan mi bi mi
0: emi ko like ẹ
1: bi baba iki mi ko ba ọlọrun to ba Yusufu le ṣe mi lojoojumọ
0: file ba ṣe ọkọ mi o mọ nkan ta le jẹ lọ fẹjọ rẹ sí lọgọ ṣèyí mákindé pọ bú gọvnọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí lo sọ.
1: Fún nǹkan tó ti wo báyà o jẹ́ wá bẹ̀bẹ̀.
0: Kí sọ. Lo
1: Sobatech ó bá jẹ́ pé bóyá òun ti fún mi rí ni bóyá kò kàkúlẹ́tì
0: rẹ̀. Kí ni nǹkan náà.
1: Mo wá gbà á.
0: Ó yà
1: láàrin fífa yé mi.
0: Sobatech.
1: Sẹ́ni bíbí ẹ̀rín rẹ̀
0: máa fi gbàgé rẹ̀ lójú. Àti dẹ́tọ̀ bá tiẹ̀.
1: O gbàgé rẹ̀ wà yóò ṣèlú rẹ̀ mọ̀.
0: Àti dẹ́tọ̀ bá tiẹ̀ tó o bá sẹ́ni dẹ́tọ̀ bá tiẹ̀ tẹ́ni àtọkọ mi tá a bá dá ogbó tó o ti fún wa padà kó o sọ pé àwọn
1: akọ. Kí ni àtàkè wọ́lù mi kí mi lọ lúlẹ̀. Nonsense. Akọ máa ṣe gabigabi.
0: Wọ́n láì sọ́rẹ́ náà ń tọ́ba Yusufu yìí sì lọ ọ̀dọ̀ ọ̀bá tinubu yìí sì lọ sọ ẹ̀ lọ parọ́ mọ́.
1: Ìyàwó mi máa pe fọ́ọ̀nù gómìnà máa kó bá ọlọ́run tọ́ba Yusufu
0: lọ́dọ̀ gómìnà. Èmi ọ̀pọ̀ ọ̀bá tinubu yìí sọ
1: ẹ̀. Ìnú rẹ̀ Bọ́lá Ìjèṣà mọ̀mọ̀ dáhùn ló ń wo. Bọ́lá máa lọ mọ́ kó bá mi lọ́dọ̀ ìyàwó mi àwọn omi gbọ́dọ̀ gbọ́
0: fún mi
1: máa pé obìnrin
0: jọjọjọjọ. Ayé ẹ̀bọ̀ yìí.
1: Ìdílé omi tó rò ó Bọ́lá mo fọ́ ọlọ́run gbẹ̀ ọ́ mọ́ bàjẹ́ jọ.
0: Ọkọ mi ṣọ́bìnrin bi mo se won e ko mu phone re ko lo ju sinu omi
1: o ya iyawo mi ti pase fun obo lai jesha jo n tori olorun mu be oni
0: one throw it
1: o ba ya go be mo ti acclaim oyo
0: oyo loko mi
1: oyo ni mi oya mo ba fe se ko se mi n se jesha
0: be edi oyo loko mi so yin
1: e be ni
0: oyo jesha ni
1: Okay. Next week, Mikey, I will not call like Badon for me.
0: Ben,
1: I will be. Beat your Kintola.
0: Ben, Uncle Mio was fine.
1: Benny,
0: but Ben, you are
1: sorry, Bala, Yawoni, Yawo,
0: Uncle
1: Ocolo, Wale, Shaman.
0: Eh, let me come what you say, why you? Uncle me. Yo ni fami o mo fami
1: me le bi mo bola jo ma je ki yawo mi ke binu si mi
0: jenje ma jo tori olodun jo ma da so ma ja ma da so lo
1: mi
0: le
1: yo je mi lo jo jo
0: ma da so lo mi
1: le ri niyan fin ri mi fin ara mi gbawo si sugbon yawo mi ibi aye okunrin ba ti mi da aye ya aye mi da lodede yawo mi
0: se oko mi
1: ai mo ye egbe mi an ti gbe tan ojojumo ni yawo mi mi toju mi orun mi mi ki kini mo tun mi wa laye olorun se lodede
0: yawo mi
1: mo ti fi owo obe mo sile sule bala ati tu odun meta atosun mefa atose meji iyawo mi kimi mo wori bon
0: se oko mi
1: o wa ma se eto ninu ile
0: ijeri si agbara olorun tinu ile ti wa fi ntoro niyan
1: elomi be an mo bi le ri a se mi dun
0: chike wo egba mi nibo ni chike ti rowo data
1: chike odun we make come ni come dey we make do ese yen
0: me kegun egun ese ni
1: me do go bada for lagos odun we fe
0: ma na ko ti wa ti ko ese ni o
1: e to ku be ni show game
0: na kain no so ta fa ni o so
1: pe je mo si po fi ibo mo soro ma lo le
0: ma lo lo jebe
1: tori ladugbo
0: mi o mo bi to ti ri data o tin jale
1: o ba wa wu o iwo wa ni le ni ma lo soju opo facebook 32 fm 94.9 feyin e te si facebook re be ni tati lowo emi ati yawo mi
0: oko mi
1: wa so fun ani comment boya ajora
0: o ya je wo comment e ti e je wo oko mi ti e je wo no boya te le feyan kan ni ticket amara
1: o ya
0: ja wo mu
1: olajide olugbenga kilo mi wa
0: omo kekere ni
1: jo me ba ni yan
0: ton woman we so gbe ra e sori gbogbo awon emi o
1: te
0: da woman we so emi o ka english re
1: Alajide Olugbenga mo foriko lori oro odile jo ma lo
0: Alaji Mufta Ogunrede Maridoti no tell me I'm asking you sorry I'm asking you
1: yawo mi so pe you are who are you by the way
0: when did you saw bam gm awa
1: where is this so
0: why is fighter oh yeah
1: ati so yibo nla
0: oh yeah
1: o da ko niyan fe obirin o ba kawe yato si yan military oro lo gbo lenu yawo mi ni
0: to
1: mi wa kilode ewo ni wedon so mi gbe kota ni abi o mi gbe soka
0: o ta lo toro wedon lo we mu kekere police so ri bo se wa yi iwa ati gbenga fade yi ti n ba gba imu ma arrest yin
1: gbenga fade yi won le ja mu le fe yin ja okun re
0: so ti go okun belly ti okun mi lo mu fe yin ja
1: a fe yin ja okun
0: para
1: se inspector lori abi kini
0: Mama da lo DPO. Imo to DPO le karun toko mi o gba ni.
1: Igba to su oko mi.
0: Oko mi ha DPO.
1: Iyawo mi so fun pe mo ti se manager ni bise police ri.
0: So ti gba.
1: Emi ni manager lu mo wa ni ile Awusa ti mo se police. Emi ni GM riyan.
0: Ele mama fu mi ni GM o. Se yin si yi. Tori ta ba ni ka so bi si yi igba ele tun ma fa pe e mo oya mu ba ro ka ko ka so nti mo re fun
1: oya la mu ba ro aboba lo mo ba fe se
0: sam wo to ba mo tun mo ji e mo ya diari on bi ba yi wa ko
1: e bo na ti a ko
0: ki tun mo ji e wa ko o mo tun mo ji e
1: nonsense
0: g stand for jog
1: iyawo mi o se
0: wa jog ba tori en to ba je mo ni je oni lati jog
1: be ni oni lati ni okun atagbara
0: jog man g man Oko mi jare.
1: Iyawo mi o.
0: O da ke ma ran yin lo. Si odo baba rili wa nke wa lo gberan wa.
1: Ah, aye mi tutu da.
0: Mo da ko. Mo nbo e wa lo. Mo nbo na o. Eni sonu ile na ki
1: kokon
0: so be ti gba fun yin mo nbo.
2: Se we foko. Aseju ni ka gbe si radio mi. 32 FM ti wa oke.
3: Mo tun bere. Fun o le salai mo pani lerin lakoko apejopo itakuro sori la mo lebi mi. O ti eda o ti gbogbo won ni fesi ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice Itọwo ekan lasan, are kan ko si leyin e.
2: Magistar ta se latara e wa soya, alubosa adu chili ati konofuru.
3: Onje ale ti dele, e ma bo jeje tabi ke ma wa rara.
2: Magistar yo so gbogbo onje

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá

0: oko mi ki lo mu yin te le gbe enu nle ma mi mi were o ti o npe mo ati mo ran sobu ni ko lo gberan wa iyen ni mo so to ba de ti de e ma bo eran yen ke de wa lo oni yali yali lo hun gberaga to ti o be pon mo ateja ti gogo e to ti n ta sisan mi o gbori ki o bi o mo ta sisan lati orilede itili lo
1: wa mo mi gba ni pe ki danu mo lowo
0: ko si e danu na ni
1: gugu wa ka wa ba kan
0: eyin wole jo n wa ba kan na eyin wole jo wa ba kan ki lo re to n gbigbe ofo wa lo pon mi o
1: mi kan gbe mi lo si hospital
0: hospital ewo
1: apa mi o tun tun mi pada ro mi
0: yo ro na ni se mi o kilo fun o se mi o kilo fun nipa to
1: ba omo birin soro lo de mi so
0: opo nu ni o ni
1: o je pe apa so je pe gbogbo oni e pe na fun o
0: temi won fun le pe abi won
1: ilu ni mo lo
0: egbe nu o si da ni nigba o lohun lo le o lohun lo sun
1: mi hun
0: an pe o kini won pin soro
1: pin rice
0: agolo melo ni resi ohun
1: agolo merin atabo lo
0: wa ni se igbo si oro ko pa agolo marun o ti da lapa won ti kan lapa
1: mo de yi ko mo birin buruku mi ke de gbe mi lo si hospital ka lo wo kini boya mo wo nu a se si o wa ti wo mi ni ran
0: sori
1: a se tori gba ilowo mi lo de mi mu o se rada rada
0: to ba ponu se bi po bo ti e je wi pe ngba gbogbo ejo fun eni
1: e do se to mi ni
0: e to bole to fu e
1: abi ma gboro ya se kan wa pin gbogbo ere si ni ilu le
0: se ke mo se bi lo si ti do lapa ni si apa ti kan o wa so wi pe ki ma gbe lo so si ti mo si de mi o ni lo so si ti o mi gbole mi fi ba ti
1: eje abi gboro ya lenu kini buruku pe ra re ni yawo mi
0: o ti da bi mi ni kini buruku bi wo ni kini buruku
1: se mo mo ni
0: e bere pe ra si agon melo lo da lapa le lori
1: rin atabo ni
0: se mo fu oro
1: le ni na kuro agolo rice kan be o le ni 300
0: se n gbo si oro lenu
1: ah 300 lona merin eyo ni kuro ninu bukata ria
0: so ba tanki
1: e ma gboro ya lenu re so ba tanki uno a ni je owi
0: so ba tanki won lo ko oko ero arika pro max so gba ye
1: eh
0: so gba ye re
1: o ti ba mo gbe mi lo so hospital ba je ya wa la arika ni
0: se
1: ye ke tuto jo ki ru yan so ba tanki kan tu a da so oro ria
0: e gbo se e gbo
1: e suma ni yawo mo mo gbe sile e o
0: suma
1: ni
0: o ponu oko
1: abi ma gboro uya
0: ah
1: ke gbe mi lo so hospital
0: eh se yin na ri bayi nisiyi ke gbo si oro
1: so so ke yan yali yali ka kenu si oro ria
0: yali yali se o ri obe to din so ba te ki eyan yi se nko tin ba mi soro njo ni
1: kiwe ni mi abi gboro uya
0: so ba te ki mo ti setan iwo ni mo fe iwo ni mo ya
1: ah an se mi o fe ki mi fun wa ti so ba te ki mo fe ki mi fun i mejeji le
0: iwo so gbe pe o ma gbe re si e wo won ti da lapa te ba ri bi won enikan si se video paro to si wa fi han mi te ba ri bi
1: won se video fe le dare e
0: go
1: ri ani iya wa ni
0: o lo ni
1: ti se kan tun ko pada si bi on ti ko wa ni
0: se won ko pa iya odun merin lo tun je lo tun da lapa ya pa o so le san mo bayi
1: a je ki mi mo gba eto mi ni
0: se to si wo le to di
1: ni asi ko a le ri ona le iye alokoja
0: je mo ni
1: o mo ya photo
0: so ba thank you ma se o ni osibitu ko osibitu ni
1: se go so ba thank you mi ko si mi nu re mi ko
0: sọba
1: tẹkì
0: bẹẹ bẹẹ mo ṣe ẹdanu
1: sọba tẹkì mi kọ sí mi ó bá jóbìnrin gidi ni èpè ló yẹ kó fún sọba
0: tẹkì mi kọ sọba tẹkì mi
1: pẹ ṣùgbọ́n òjóbìnrin ó jẹ pé olójú kòkòrò
0: rí ọ bàbá pé mi bàbá aláṣẹ mi lọ lójú kòkòrò
1: àbí wọn àbí gbọrọ ìyá
0: ẹbí pé ṣé mi ò sọ fún
1: ọ bàbá ọ̀nà ṣe mistake ọ̀la fún mi lówó ojú yé ni lọ ṣé a ní ṣe àǹfààní
0: nínú
1: ìdílé
0: obìnrin
1: aládùbáríkà
0: alájì mufta ogúnrìndé márìndọ̀tí
1: má jọjọ fọtò jọ mi fún alájì mufta
0: ogúnrìndé ó wàá fi wá àwọn èèyàn
1: kí ni má jọjọ mi síta
0: ó jẹjẹ wo dá sọrọ ayé rẹ
1: àbí gbọrọ ìyà lẹnu rẹ ni irú rádaràdà wo re ni
0: bá mi godwin olùṣègùn owó labi
1: fọtò jọ mi o ọmọbìnrin má dé su o
0: fọtò
1: jọ mi fún yàrá yìí o
0: olóòjì òfò
1: ẹni àpọ́nlẹ́lẹ̀ mi gan o
0: alábùkù
1: alábùkù ẹ̀dá
0: ẹ̀tọ́ emmanuel ọlọ́ládé ṣé ẹ rí rábà yìí ilé ẹsẹ̀ agolo ọdún mẹ́rin ẹ̀yìn ìjẹkújù òfò tó wá jẹ ó ní ìsìn gbogbo ibi tó wá lọ jẹ́ sí náà nísìnyí òfò lẹ bá bọ̀ ọjọ́ kejì ọjà
1: ṣe gbọ́rọ̀
0: ọjọ́ kejì ọjà lẹ bá
1: bọ̀ ọjọ́ rẹ̀ ọjà fọ́tò
0: ṣé ẹ gbọ́ sí ọ̀rọ̀
1: ọdẹ rí mi mọ́ àbọ̀rí mi mọ́
0: ṣé pẹ̀lápá rẹ tó
1: kàn yìí náà
0: àwọn wọn rí òpònú tuntun
1: ṣe gbọ́rọ̀ ṣé ọ̀rọ̀ gidi lomi sọ
0: ẹ lóò jàre ẹgbẹ́ nu ìyàdànù
1: ẹgbẹ́
0: nu òṣìdànù òpònú
1: ọkọ
0: ẹdẹ́kun gbogbo ẹ̀yìn ọmọ ọ̀sùn gidi gbogbo ẹ̀yìn ọmọ ọ̀sùn gidi ẹjẹ́ máa bọ̀ lójú òpó ayélujára
1: onírànù
0: ẹgbẹ́ nu sọ àwọn èèyàn gidi ń pè ẹ̀ka lẹ́jọ́ rẹ̀.
2: ẹta lẹ ma o.
0: Ẹ ṣe orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè. Màá ń gbọ́ yín ó mọ̀ ti dá lápò ní gbé lọ sí bí tutọ́rì ráìsì agolo mẹ́rin àtààbọ̀.
2: Mọ ẹ bá wa tọ́jú wọn o.
0: Ẹ gbọ́dọ̀ wà á wọ́ ẹ jẹ́ wá mú.
2: Ilé
0: pé.
2: Irinṣẹ́ ni.
0: Irinṣẹ́ yín ni mo bu yín ẹ bá mú lọ. Mo bu yín.
2: Ẹ bá wa tọ́jú wọn ẹ jọ.
1: Ẹ̀rà mọ yì mí.
0: Iyì ìyàwó.
1: Ẹ̀rà mọ yì mí gẹ́gẹ́ bí ọkọ̀ alálùbá ní ká.
0: Ẹ ṣe jàre. Ṣé mi ò kìlọ̀ fún ẹ?
1: Ṣé ń gbọ́rọ̀ ọ̀yà?
0: Ẹ̀yin aládùúgbò ẹ̀gbọ́n ṣó yẹ kí n bá a jù.
1: Àìmọye ọ níjẹ́.
0: Ṣó yẹ kí n gbé lọ sí bí
1: tù. Bí mo bá lọ
0: ní
1: lọ́kì
0: Hello, Jare.
1: Verse your phone, Missico.
0: Hello.
1: Tan fọ́nrán tán. O jẹ́ pé nọ́mbà.
0: Oníranù 07705-5949. Ìyá àràádúgbò tó bá jẹ́ páyì náà ni.
1: Wà á kàbùkù.
0: Ẹjọ́ sódà. Àló ti dán lápá.
1: Wà á kàbùkù.
0: Ṣọwọ́ ta fi wá wá jẹun. Inú tún fi wá lọ fi sanwó lọ sí
1: bìtù. Èló náà fẹ́
0: pàtàkì sí bìtù. Lọ bá
1: wọn. Ìyá dá padà fún ọ.
0: Lọ bá wọn tó o ṣiṣẹ́ fún pápá rẹ ti dá. Ẹ̀lú ẹ kalẹ́ o. Ẹ ṣe orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè.
2: Ṣèbí ikú wọn náà lè ń kú lọ. Ó máa jẹ́ ní kí ẹ má fún sórí ìta wọn. Ẹ fi wọ́n sílẹ̀ gbogbo tọ́tẹ̀ ìdàbọ̀ ń bí olóṣèlú Dàdí Kọ́lá Pàyìn. Ẹ má fún wọn.
0: Ọ bẹ́tà gbọ́ mọ́ fún mi.
2: Ìrọ́tẹ́ ti ẹ̀bẹ̀ sọ ni pé ẹ ti máa di president ìlú yìí.
0: Ṣé bíbọ̀ àbí
2: dídí? Ṣé bá tó di president àwọn awa first lady ní fún yín?
0: Ẹ rí
2: ẹ pẹ̀lẹ́. Mo ṣe
0: Àtẹ̀yìn àti bọ̀dá
1: yín. Ìbọ̀dọ̀ ṣe orí oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ láti
0: rẹ̀. Ẹ gbẹ́nu ọ̀ṣì dànù.
2: Ẹ̀lú ẹ̀ka alẹ́.
0: Ẹ mà ká alẹ́ máa.
1: Ọ̀gá yàwà.
2: À ń ti bí n pẹ́ ẹ̀ka alẹ́.
0: Ẹ̀ka
2: ìyá
0: mà ṣe
1: máa. Ìyá mi bá mi fún ìyàwó mi lé pé.
0: Ẹ̀wá ẹ̀jẹ̀
1: mi lára.
2: Ẹ̀jẹ̀ wọn
0: tọ́
2: ju
1: wọn
2: ṣẹ́
0: ẹ ponú o.
1: Ìyàwó mi ó ní láàkàyè.
0: Ó dáa máa pe nọ́mbà. Ṣé rí ẹjẹ́ ń fi àsìkò iná kí a fi máa sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wípé ọjọ́ 29 ọkọ mi.
1: Èmọ̀ gbàgbé.
0: Èmọ̀ 20 ẹwà jí àmàlà.
1: Ìwọ́ bá dẹ̀ ti ra tíkẹ́ẹ̀tì 3,000 naira
0: ni. Tíkẹ́ẹ̀tì sì tún wà. Ṣé o rí tó o
1: bá ti. Ẹ ṣe gbogbo èèyàn la lè fún ní tíkẹ́ẹ̀tì ọ̀fẹ́ lórí ètò.
0: Rárá. Lóòótọ́ adúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n fún wa ní tíkẹ́ẹ̀tì pé ká fún àwọn èèyàn máa máa gbẹ́nu Adé Fáṣọrọ̀. Demola Amzat, mélòó ni mo fẹ́ kà?
1: Ẹ̀mẹ́
0: alàgbà Dẹ́ni yìí láti UK. Àwọn tó lọ mọ̀, àwọn tó ní àdàpọ̀, àwọn tó ní àmọ̀dàpọ̀, gbogbo pátápátá.
1: Lágbára Ọlọ́run ìlú ni ipa yín.
0: Àmì ẹ̀ níráre o.
1: Ẹni rí wàhálà.
0: Àmì Ọlọ́run.
1: Ìwà ni fi àìsàn lùgbà.
0: Àṣẹ ìdùnnú.
1: Lọ́lá gbogbo orí mi múnú
0: yọ́dún
1: látàrí
0: ilé
1: iṣẹ́.
0: Inú
1: lórí yìí Fáṣọrọ àsóbátẹ́ẹ̀kì gbogbo ètò iléeṣẹ́ ní sóbátẹ́ẹ̀kì ń ra tíkẹ́ẹ̀tì
0: àmàlàkùn
1: lórí rẹ̀ lágbára Ọlọ́run Elédùmarè ó ní dẹni àmì
0: sóbátẹ́ẹ̀kì
1: yìí Fáṣọrọ God bless you lágbára Ọlọ́run Elédùmarè yìí ní rí
0: dànù
1: yìí alálùbárí
0: kàní. Wọ́n pọ̀ gbogbo wọn tiẹ̀ pọ̀
1: Fáṣọrọ̀
0: alàgbàdé ní bẹ́ẹ̀ ni
1: gbẹ́nu adé lágbára Ọlọ́run Elédùmarè
0: yàlìyàlì
1: bẹ́ẹ̀ ni alálùbáríkà ó tiẹ̀ ṣe pé ó ti ṣèkà fún mi ọbẹ̀ ló fi mí yàn
0: àlójú a padà dọ́bẹ rẹ
1: nù. Alágbára Ọlọ́run Elédùmarè gbogbo yìí bá a dá sí tíkẹ́ẹ̀tì ẹ̀ ṣe gbogbo ọ̀nìyàn la lè fún ní tíkẹ́ẹ̀tì lágbára Ọlọ́run Elédùmarè yìí ní ṣàlàyé
0: àmì ọjọ́ 29
1: bẹ́ẹ̀ni
0: oṣù kẹjọ tá a wà nù rẹ̀ yìí ni Sátidé tó gbà yìí ní oṣù kẹjọ ní kẹwàá ìtẹ́ yìí kọ̀ máa ṣe ni wípé ẹ kò mú tíkẹ́ẹ̀tì yìí dání tẹ́ bá ti ń wọlé bọ̀
1: tíkẹ́ẹ̀tì
0: yìí nìkan kẹ́ẹ̀dẹ̀ lọ jókòó
1: ẹ̀kan
0: jókòó tí ẹni tẹ́ bá ti jókòó ṣó ti yẹ ibi tẹ́ wà ibẹ̀ náà ló ń jẹ yín adébáyín
1: bẹ́ẹ̀
0: níbẹ̀ lẹ́wàá jó ṣé ẹni tẹ́ bá dìde ẹ dìde jó ni o edidejo e se faji e se e wo pelu awon teyin na mo lati kira won lati se gbogbo e oni te ba ti joko se mo pressure sit down let me serve you bo se ma ri niyan e ko joko sori aga yin kamala o si ma dodo yin to ba wa ti pe kamala to de gan e ti te ba pe e ma jo taya be ni awon to ba ti fe se dije
1: eh
0: Mr. Smooth en to ma mala ro to ma kuna dada pelu ebun to joju 32 FM lan soro re yi iko ni ta tin derin posonu
1: ibo la de ti fe se gan
0: recreation club ni olodun femi recreation club ni to si egbe adama singba wa nbi bayi ni sabo ibe ni eyin ede lati ago 12 se wa ri gbogbo awon to ni ticket lowo olubi npe fataye te ba ti de lenu ona be e ti ni bi ati ba enu abawole e awe e ra won security nbe ibe na let e ko bi so pe bi npe fataye be ba si daruko yin ba na ba si bi ticket yin la fi le yin lowo eyin na si tun le ra ticket yen si tun wa sibe o tun wa nle eyin to lohun tun wa saanu te yin na tun le ba wa saanu awon eyan ah e wo gbogbo nte ti julo laye oni pada ji ni lo e se adupe melo la fe ka Wendy oh no mama be e se gan adupe
1: iwo ba se ti wa ri ticket je mo duro di gba pe wa ri ticket je lori eto kan olorun le pe ti e pe o ni ri ticket je 3000 naira
0: pere
1: wa le se ria
0: e wa ra ma fi number te tun le pe si lati ra
1: o ba de wo mi gbo lati le wu o ko ra ticket fun yan niyan
0: be kabe ni a se be e ma wa tun gbo se ri lori eto yoruba dun ta tun gbo ta ba ti kuro nbi awon to ba tun ti yoruba dun to ba tun ti bere awon to ba tun se are ju daada awon to ba se are daada won gba ticket lo fe be ni fe o si ku lo pe lawon ticket tawon eyan ni pe ka fun ka fa awon eyan eh o ku nbe daada e se gan gbogbo eyo lolufe wa 32 fm 94.9 o ko mi
1: iyawo mi
0: se o gbagbe oni ma ni birthday victor adioye oni ni
1: happy birthday lagbara olorun eledumare wa sopo re lule aye
0: ah
1: o ti se ti 2026 lagbara olorun eledumare o ni fe yi
0: ase ase eledumare
1: o kan ju wale aye o lagbara olorun eledumare victor o de ni kan ju ro la se eledumare ah aye ni de ogun le lagbara olorun wa wa pe bi ara oro
0: ase wa
1: o de ni pepe u ya lule aye o wa happy birthday long life and prosperity
0: EPP popopo uye oko mi se le eponu
1: iyawo mi
0: e wa lo gbo mi gbo
1: kan sire awon lori eto
0: ani e wa lo gbo mi gbo na kan ki
1: ti aye yin le se emi ni wa fo mi gbo na ma awon mi ke pe mi lo to hospital kini buruku
0: elo kini si apa re
1: se gbo mo ni ma da pada fun o
0: eh mi ko
1: mo ti mi pe number re lati je ta lati dibo o ti gbe number
0: le o le gbe
1: o se se kan gbe
0: elo e ka le o
3: elo ma
0: e ka le o
1: iyawo mi le pe
3: e ka le okun ba okun egbon mi okun
0: ah
1: abora ye mi lo obirin
0: bo ti zaru ko won lokun ti won esu won lokun o
3: omo je sa ni ere godanu
0: omo je sa lere e ta wa lo ka
1: mo ti begun elegun
3: ka ma ba wa ya wo fun
0: e tete lo wa fun mobun yin
1: se ngbo
3: yani to ti godanu
0: mobun e ma mu lo fe gbon re
1: se fe gbon re
0: boda temi concern citizens olare waju se ri a lo lo
1: olare waju
0: o lohun lo so
3: boda ne ma gba fun
0: o
1: emi o je ajo wa okunrin beswe
0: ajo wa igba ti ara liwo ba fe to ba fe yin orun re dan
1: e
0: wa mu
1: se igboro
0: e wa mu
1: o fori gbepe latodo yan niyan
0: bi wa ni o fori gbepe ni o
1: gba epe
0: bi wa lo
1: fori o ba je pe bobirin gidi se toju oko re re ni wa wa fori gba epe
0: e ba e don tori on si olohun e ba mi bi
1: olohun
0: lo seto ohun
1: mo lo le mo la dibo
0: ibi titi wa lo ja ilu titi lo ja
1: sara ade mi pin kan mistake
0: ke won pin mistake ni apati kan won gbe kan olorun ba ide
1: le ngoro
0: hello
1: omi yo mi se asiko ye ko ajo mi lele
0: e ka le sa
4: asiko npe
0: ba bi npe
4: okunrin gbagudani
0: yo da fun
4: okunrin mi te paro re wa okunrin mi te paro re
0: se ba mi
4: 50000 wọ́n gba 50,000 wọ́n gba 30,000 ibi tó wá gọ̀dé láì ṣe agolo mẹ́rin ní ẹ fún un
0: àtààbọ̀
4: ọ̀pẹ́ àti ìpàrọ̀ rẹ̀ ọ̀pẹ́ tó dá owó àti ìpàrọ̀ rẹ̀.
0: ṣé bàbá mi mo dúpẹ́
1: bàbá baba
0: o je so re
1: mi se ibadi mi loju orun baba mo kan lagbara ni mi se oro o ye kokunrin okunrin o do okunrin ye ki aso ni
0: ah gboro buruku lenu
1: e oro birin jori se oro o to okunrin ni o be
0: e ma te ka ni tori 100,000 lo ba fi da lapa bi nba ti e so ko sida
1: e to mi ni mo la se ni ilu mi
0: dadi kolade mo mo
5: e ma ka le o
0: e ka le mo oruko yin o jare
5: Mrs. Ola Shoa God after Sammy.
0: Mo yes ma.
5: Yes ma request o.
0: E se ma.
5: Ki a lo de oko yin se wa nse bayi gona, o se nse yan bi oka bayi.
0: O pe nse yan mo yan mo.
5: A o se nse yan mo yan mo so se yan bi oka bayi. Awon owo giri gba wale. So ni resi ton tun wa gba, won tun wa de lapa.
0: Opa merin ata eyan, agolo merin ata abo. Ko pa agolo marun.
1: O ya fun mi ni verse mo fun o.
5: I don't know.
0: E ko lowo lowo lo da lapa
1: o da ma wa fe gore soko re mo de akoba olodo oko re mo
0: je ni e se jade olohun bo wa akoba yin lodo
1: so ba tech me ni di ran lowo re gbe ran lowo re si waju
0: ah sori so ba tech
1: ba yo mo owo kokon lato do re be ni di ba wa elomi lo
0: dadi ko lo je
1: awo ran lowo tutun lo
0: ya se ri bayi
1: mo le la fe dugbo le lodo yani yali o ba de tan
0: ah
1: ko gbe
0: le la alakun je
1: ko je o ba jo akun ni o to akun ni so ba tech o ko fun yawo mi le pe
0: olo e ma ka leja ni
1: sense
5: e peto
0: e se ma oruko yin ati bi te ti pe o
5: ya zana bu lo so ra lati bafo
0: a ngbo yin ma dati bafo eyan yi
5: e ki se eyan gidi
1: na
0: je agbe nti onbu hello
1: obirin to tobirin re ni yato so
0: mi e
1: ge to pe le kan
0: ni egba ta ni e se eyan gidi nu awa meje
1: iyawo mo gbe sile ni iyawo buruku ni o se wa
0: je mo wi ko to ma ngo so ti gba mo le ni rada rada ni o
5: elaja je rice so pe fun won na ni
1: abi o ba jobirin gidi rice nde edun
5: o wa para pa e wa le won jade
0: ah ah e bodo yin lo gbe rice wa te ti mo pe ijo je ni e be yin na le re e mo se yonu oni a
5: le won mo se gija
0: e na ni oni adalapa won mo ti won fi se yin na lai pe yi
5: ni won gbe wa ni
0: ko ah ah e juwe le yin se bi yo gbe wa
1: oja
5: number le yi
0: ah eh olon delete number todo titi yin ni
5: ah abi ori e teramo
0: ah o nu o npa mo bayi for mi gbona bo info eh eyin ti yin abati yin logun pa ibo o mi gbona
1: gboro soro ni yawo mi so o de mi pe rare won ba mi pe yawo ye ki a
0: ko adani e gbe nu janu o lo je
1: ya yawo sha ni o
0: ifun o mo nkan to dun mi
1: ju yawo sha
0: o mo nkan dun mi awon lapa ti won o gbe o
5: bi pe
0: mo
1: e ba mi fun le pe
0: e ka le ma jare
5: mo la ko ni na ta ta
1: mo la dibolu le sa ni mo la dibolu le sa mo la se to mi
0: ogba pa meji lo gbe yo ogbe yo kan ata bobo
1: mo de mo de ni ko ko igbe mi lo so hospital
0: e ma se
1: danu re iwo mo bi ri ile olorun
5: era ewe wa lo to le rice agolo merin e lo dibo ne sa aba pa ro nto
1: mo fa ra ilu mi ni apa ra ilu mi ni e se mi
0: ma se jan
1: mo pe kan le oko ile
0: apa meji lo gbe ile oyo kan ta bo lo gbe bo
1: se yawo re
0: o pada wo o je lo sapa re
1: se un ye ki aso lenu
0: re ibe lo ki
1: ti ko ba nku so ku so ba te ki ali ali kan ri mi fe
0: concern sisin de yan yi won ni dan yan wahala na
1: sa
0: wahala yi e ti po ju oni ranu
1: anu re se bi o ba ti lose mi laye re o
0: ba ne iwo
1: o la mi wo
0: iwo
1: o ba ti lose mi laye re
0: wo
1: lose
0: bo pa ba mo milk agolo milk wulo ju ona
1: se gboro
0: iwo ra dara
1: da iwo kini buru
0: iwo se mi so po waya
1: o la mi wo
0: o kere se mi emi
1: o le ba ru e o pe oko ri mi
0: wo bi efo
1: o la bi pe mo mi bo se loni mbere ke mele ketele ni ba wa bo se loni lile
0: ni la baba le ibo fe mi o
1: emi lenu re
0: be ni
1: wa wa pe gbogbo ogun re ti
0: kakoju
1: iwo kiri buruku
0: iwo ati da
1: ai ma gun mi kara
0: kara alapa kan
1: abo to gbo mi ke gbe mi lo so
0: alapa kan abo to lo to lo sun
1: wewe
0: wo bo ke to ku danu
1: no se ma se pe number yan ni mo mi pe han ti gbe
0: iru re gbenu o si danu ta je lo gbo yoruba dun temi

0: ẹjẹ́ tún máa fàsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sórí ètò Yorùbá dùn nìkanì 32 FM 94.9. ọ̀sẹ̀ tuntun rèé, yóò pé wa, yóò sàn wá sówó. Sọmọ àìkú ti ṣe baálé ọ̀rọ̀, a kò gbìyànjú, yóò rọrùn fún wa lágbára lọ́wọ́ àdẹ́dá. Yorùbá dùn náà lètò tẹ lórí ọ̀fẹ́ láti máa gbọ́. Olúbí ń pé Fatoyè ló kọ́ mi. Ìwé àkàgbádùn ọ̀kọ́ni lọ́gbọ́n tá a pè ní Ṣaworódé. Látọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n kọ̀wé kọ̀tàn Akínwùmí Òròjídé Ìṣọ̀lá àbẹ nínú agbami ìwé ọ̀hún a sì gúnlẹ̀ láyọ̀ àtàlàáfíà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ òun náà là ń kọ́ ńbẹ̀. Lálẹ́ yìí lórúkọ gbogbo àwọn tá a jọ ṣètò tá a sì tún jọ ṣe, Olúwa gbémiga Ìdòwú, my one and only dọ̀gbọ̀n máàánú. Àmọ́ bá a bá wo ti pẹ̀là, wọ́n ní ìjọ bàjẹ́ bá a bá sì tún wo ti pẹ̀là, ó ṣeéṣe kíjọ́ mọ́dún. À ń gbọ́dọ̀ pé bò ní títí ẹ̀ kúṣẹ́ takuntakun àjọ ń ṣètò ọ̀hún náà ni. Lágbára lówó Olódùmarè inú ò ní gbé ọ. Lálẹ́ yìí ẹ̀bùn tún wà fún wa, bá a ṣe jẹ́ níjẹ̀jọ́ mo tún wá lórí ọ̀fẹ́ láti sọ fún wa wípé a tún jẹ ẹ̀bùn ọ̀hún tayọ ju ti ìjẹjọ lọ. Nítorí pé ọ̀kan lára àwọn màmá wa, àwọn náà tún ti sọ pé ká tún fún àwọn èèyàn ní tíkẹ́ẹ̀tì àmàlà lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ni títí di ọjọ́ ajé tó kángun sí ọjọ́ tí a ṣe àyájọ́ ọjọ́ àmàlà, òun náà làwọn èèyàn ó tún máa gba ẹ̀bùn tíkẹ́ẹ̀tì àmàlà lọ́fẹ̀ẹ́ lórí ètò Yorùbá dùn náà ni wọ́n ti ní pé ká tún a ibi ò ní wọlé tọ̀ wá láṣẹ Olódùmarè. Àwọn kan ti gbà lórí ètò ará àdúgbò lálẹ́ yìí, àwọn míì ò tún jẹ títí wọn náà. Ṣùgbọ́n ẹni ìṣó lójú òpó ayélujára wa ni ẹni tó bá pin jù dáadáa, ẹni tó bá ṣalábàápín ẹ̀ dáadáa, àwọn náà ni wọ́n jẹ ẹ̀bùn tíkẹ́ẹ̀tì àmàlà lọ́fẹ̀ẹ́. Ó kéré tán èèyàn bíi 4-5, àwọn náà ni wọ́n gba tíkẹ́ẹ̀tì àmàlà lálẹ́ yìí. Ká wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ṣagbátẹrù ètò yìí wípé ibi ò ní wọlé tọ̀ yín, iṣẹ́ yín ò ní dàrú láṣẹ Olódùmarè. Ẹni ìṣó lójú òpó ayélujára wa Facebook àti YouTube wa @32FM@32FM949 fẹ̀yìn ẹ̀ ẹ lọ máa ṣí àìtò yìí. Ẹ ṣeun. Bẹ́ẹ̀ náà lẹ̀bùn káàdì ìpè ó wà látọwọ́ Abiola Kọ̀tun Yàlẹ̀yálẹ̀. Agbára lọ́wọ́ Olódùmarè ojú òní tìyín o. Olúbí ń pẹ́ Fatoyè ló kọ̀ mí lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ ń ké Solúwa gbémiga Ìdòwú. Ń gbọ́dọ̀ pé ní àrò wọ̀rọ̀kọ̀ tí dọbẹ̀ náà ni. Lóòótọ́ ẹ ṣàjà ẹ jẹ́ ń ké sí. Kó já tọ́ wò nínú tòsẹ̀ tó kọjá. Ẹ ṣeun. Èkejì ni pé kí ló dé tí ẹ̀yin alára ò fi mọ̀ pé ó yẹ kí ẹ máa tọ́jú ugbó tí ẹ ti ń gegi. A sì tún sọ fún yín tán. Ẹ tún ń kùn. Ẹ wo yegi tí wọ́n ń gé lójoojúmọ́ kan báyìí. Ǹjẹ́ nígbà tó bá yá igi ọ̀hún ò ní tán nínú ugbó, igbó wa yóò máa parun. Mọ̀nà yóò parun náà ni.
1: Yorùbá dùn.
2: Yorùbá dùn.

ìdání ọpẹ́ lọ pẹ́ ìbẹ́pẹ́ ìbá ti bóyìnbó lọ òyìnbó aláyà gbígbẹ́ òyìnbó aláyà gbígbẹ́ ó ṣàyà bí ẹni làkúta wá àṣàbí wòran òmìrí ó pàtẹ́wọ́ pò pò ó pàtẹ́wọ́ pò pò òní ààyè gba sápà ẹlẹ́ o mọ́ńkele wèrè tó ń gbé bídà mọ́ńkele wò yéléyélé ó wo ilẹ̀ ká ó tún wo àṣàbí òní wèrè ilé ọba mà níbí àṣàbí kúrò lọ́dọ̀ mọ́ńkele ó sún mẹ́nu yàrá tinúọlá wèrè bóde o tinúọlá sáré jáde látinú yàrá àyà rẹ̀ já kó mẹ́ni tí ń pariwo ṣùgbọ́n nígbà tí ó rí àṣàbí inú bí gan ó ní ha àṣẹ́yìn ìyá wa tilẹ̀ ni kí lẹ wá ń wo bọ̀ bí àgùntàn sí inú bí àṣàbí náà ó fọwọ́ tàdí ó ní èmi ni mò ń wo bọ̀ a kò ní dá fẹ́nu tó fi wí bẹ́ẹ̀ ìwọ máa lè yí tinú ọlá ké mọ́ àṣàbí kò ní jí ọ ẹ̀yin ìyá ìyá yìí gudugbẹ bí ọba ọ̀pọ̀lọ́ ó sáré lọ sọ́dọ̀ ọmọńkele ó gba ọmọ lọ́wọ́ rẹ̀ ó gbé sásẹ́yìn bí ẹni pé àṣàbí lè jí ọmọ gbé àṣàbí rẹ́rìn yàngì ó ní kí ló bí tó ń pè lọ́mọ ẹ máa kú ewu tinú ọlá kọjú mọ́ àṣàbí ọ́ bí ó ń dùn yín ni àṣàbí fọwọ́ gbá àyà ó ní èmi ọmọ ọ̀kẹ́rẹ́ bí nǹkan ọbẹ̀ ó ló ń bímọ ó tí ì délé ọkọ rẹ o ṣaworo dẹni wèé tẹ̀ ń gbọ́ níkànnì 32 FM 94.9 lórí ètò yorùbá dùn olúbi ń pé fàtóyè ló kọ mi ẹnì ṣòó lójú òpó ayélujára ẹ tẹ̀lé wa ẹ like ẹ bá ń ṣe ààrẹ gẹ́gẹ́ bí mo ti sọ àwọn tó bá pin jù wọn ó gba ẹ̀bùn tíkẹ́ẹ̀tì àmàlà lọ́fẹ̀ẹ́ èyí tá a jẹ tá a fi dọ́wọ́ dùnú lọ́jọ́ 29 oṣù kẹjọ tá a wà nù rẹ̀ yìí sátidé tó gbẹ̀yìn oṣù kẹjọ ní recreation club ní ìdojúkọ adámàṣègbà lágbègbè sábó nílùú ìbàdàn ẹ já àmàlà ayé ọyọ àmàlà ayé àdíjá ní yànà àdí ọyọ bẹ́ẹ̀ náà ni àmàlà bíbíire lọ́jà òkè àdó ẹ wá jẹ àmàlà gbẹ̀gìrì ewédú ẹran àti pọ̀nmọ́ ẹ máa bọ̀ 2.0 àmàlà first ìkànnì 32 FM 94.9 bẹ́ẹ̀ bá fẹ́ ra tíkẹ́ẹ̀tì wọn ò fi nọ́mbà tẹ́ pè sí nígbà tá a bá ń tẹ̀ iwájú ojú ìwé 62 òná láwà tinú ọlá wá sọ̀rọ̀ pẹ̀lú ìdánilójú ó wí pé a ti tò jí èyí bọ olóòṣà lọ́wọ́ o kò sí bàbá ńlá ẹni tó lè bọ yóò máa dùn yín ni o àṣàbí pàtẹ́wọ́lé tinú ọlá ó lè ní ọ́ àjọkọgbé ó padà síbi tó o ti wá tinú ọlá tó kọjú mọ́ àṣàbí ilé tèmi ni mo wà yìí o èmi kì í sì ṣe ẹgbẹ́ rẹ̀ mo dára jù ọ lọ lójijì ní lápẹtẹ wọlé ó bá wọn lórí ìjà inú bí púpọ̀ sí àṣàbí ó ké mọ́ àṣàbí kí ló wá débi alábùkù ni wo obìnrin yìí orí rẹ ò sì pé ó ń bọ́rọ̀ rẹ bọ̀ wá síbi tí wọn ó ti kọ́ lóbìnrin o afẹ́ra ìta àṣàbí bẹ̀rẹ̀ sí í fapá jánu bó ti rọra ń fẹ́ yìí rìn lọ sẹ́nu ọ̀nà n ò lè gbà kẹ́ ẹ pa mí sí bá wọn o n ò lè gbà torí ẹ tí ì parí toníranù tinú ọlá ẹ tún ti bẹ̀rẹ̀ ta dédèwẹ́ agbégboro dàgbà kí lèmi ṣe n ò lè gbà o gbogbo ayé ló ti mọ o ọ̀rọ̀ tí àṣàbí sọ nípa dédèwẹ́ yìí ó gun lápẹtẹ́ lọ́kàn dínú ó ya ẹnu kò lè pa á dé ó ń fojú wà nǹkan kan bí ọrẹ tí ó lè fi na àṣàbí kí ó tó mọ èyí tí yóò ṣe
asabi tun ti foro mi imole asabi koju si tinu ola oni iwo ni ti e asiri re fe tuno to ba ya o o so eni to lomo bi asabi ti so be o sare jade o salu lapite gan mo oju kan to wa ha asabi ti fogba yan gan o koko so o ku oro lu ohun nipa atade dewe o tun wa fo ogulu tu titinu ola atomo ori lapite daru gudu gudu gudu tinu ola yara gbe omo o wonu yara lo monkele tele bi tinu ola bo ti denu yara o gbe omo fun monkele o jowo mejeje mo ori o fi di jale leti ibusun o gbara gigi gigi sugbon kia na lo tujuka ti o si gba omo lowo monkele o gbe omo pon boya ro pe bi lapite ba wonu yara ti o ba ba ohun ti ohun bara je o le ma fura pe boya oro gidi ni oro ti asabi so o se okan giri o si so fun ara re pe lapite lo lomo yi lapite ni baba arapa o ki eni kokan ko ma ko ba mi o lapite dajo ko lord o nda eyin awon ohun ti o fokale yanmo won yi o nda won ro oni ti adidewe ko ti le soro ni ti ko kuku sini le oko dale mosu ni oba si lo o si le gbese le amo tomo tutu yi nko nibo ni asabi ti gbo pe yi somo o o ro titi o si pinu pe o nko ni bi tinu ola loro kankan tinu ola tinu ola o ni jewo kankan asabi na lo won obi negba ti ohun ba deruba yo so gbogbo on to ba mo nipa o na kia lapite dide o jade o bo si inu oko ti o sese gbe ede o so fun awon awako ki o ni so ni le ohun lagbole bi won ti dele o sare sokale o sare wole ko raye da awon to nki lohun o ke si asabi aya asabi ja asabi mo pe wahala kan ti de o ro pe afin ti ohun lo ni lapite ni ki asabi tele ohun wo inu yewu lohun lo ko yi asabi yewu we lo sangan abi o fe sun mo ni latodun wo sugbon oju lapite to nwo ohun ko je oju ife o oran akoni yi obi bi won se de inu yewu lapite joko lori aga kan o ke ma asabi para kunle kunle ni beun asabi yara kunle lapite nowo si abe ibusun o mu ada nla kan jade ti enu re nko mona o gbe soke asabi fidi jale latori ikunle o fe ke lapite o fi kai labe lete o si se bi o ba pari bi won ba fi gbo nita o lonu o se o mo pe mo ti di oba bi mo ba pa o apagbe ni o asabi yi nile o laagun o rora nbebe je wipe edaku edaku mo gbe o mo gbe o mo dara o mo dara o ah mo gbe o mo gbe mo gbe sa rora ma da mi lo bi mo ba se nbi o o mo gbo mo gbo pada pada nigba to whatsapp o so pe asiri tinu ola ko de petu pe yo so eni to le o ta lo lo mo so gbogbo nti o mo nipa oro na bayi ha

0: ko wa leko nbe ma soju opo le na sin feyin obi wa lati ko wa leko sona abayo nbe fun wa sona abayo nbe fun lu jogbo e ba inshallah ba pin e gege bi mo ti so awon to ba pin ju daada lale yi won gba kadi awon gba ticket amala lo fe falade samuel muri o alagba olanre waju concerned citizens sobatech e seun ajo bere ni tore yi na ti e wa lara wa ta dije muwe yi pe saworo de ni kamu e si ku nbe alagba deni ati gbogbo eyin toku na 0705-5009-49 eje mbere lati bi hello e ka le o
1: e ka le ati bi pe
0: e ka le sir
1: akweto
0: e se oruko yin ati bi te ti pe
1: mr lati je lo npe lati yo
0: lati yo e da wa leko
1: ah e ko po nbe o ko pe ka ma loju kokoro okan ju a ko ti leta Ure nan lo sele Nigeria ise kon ma so pe abo city da yojo ti pe won ba se ma gbo mo ba fosun awon baba wa o baba wa lorun ton send si wa nisin o ti wa ti pe o le ko jo ilanda yen ni sugbon baba yen se research won gbe we won ko ewe yen bu adabi ko tun sele lo le ti wa lowo lowo
0: Eseun ah dupe eseun eseun eh e ba n darapo loju opo aye lujara we lo ba inshallah ba pin e o ticket amala sheku pe lawon ti won ni pe ka fun awon eyan e ba n lo be e ba n pin at 32 fm 949 feyin feyin e se are kiri hello
2: hello
0: ya bi n pe ma ka le o
2: Ẹ máa tẹ̀síwájú lórúkọ Jésù.
0: Àmì mọ́mi.
2: Agbára yín yóò máa dọ̀tún lórúkọ Jésù. Ẹ pẹ̀lú Akwẹ́tò.
0: Yes, ma'am.
2: Ìyá ìdí vẹ́ẹ̀tì ni látọjọ. Ẹ wò ó. Wọ́n ló pẹ́ tó àti ìgbọ́mọ ọba fọ́tún. Ṣé láti tí yóò mọ̀ wí pé tí mọ̀ ọlá ó lóyún tẹ́lẹ̀ ni?
0: Ní wọ́n mọ̀ tí yìí mọ̀,
2: kò mọ̀. Ṣé ọba lòun? Koma mo Bẹ́yẹn sọ bẹ́yìn ò sọ ta tó wọnú rẹ̀ tó lọ sọ sí gan wọn ò gbọ̀. Òun ló jẹ́ kí ìyàwó olórí rẹ̀ àgbà lójú ọgbọ́. Ẹ wò ó gbogbo tó ń ṣẹlẹ̀ yẹn ìfẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀fẹ́ ayé ni. Tàbí sì wà délé lẹ̀ balógun náà ni. Ọlọ́run wa mú ní ìsìn. Wọ́n ti dìgbà wíwọ́. Tábà tara lé ẹni lọ́pọ̀, a ní ríra lọ́wọ́n mọ́. Wọ́n ti tokún ìbí wọn lọ́pọ̀. Wọn à lè ríra lọ́wọ́n mọ́ báyìí. Ẹni tí wọ́n torí ẹ̀ kú lápitẹ́, ó ti kẹ̀yìn sí wọn. Ìgbẹ́kẹ̀lé ènìyàn àtún ni. Wọn ilé ọ̀gbà ọ̀nà ọ̀gbà báyìí fún àwọn bí wọ́n yà sí wọn àtòun àti sẹ́rítì. Ó yẹ ká máa kẹ́kọ̀ọ́ olúkúlùkù ó máa mú tó bá kàn nínú ẹ̀ kó máa fi sòdìwọ̀n ayé ẹ̀.
0: Ẹ ṣeun ma.
2: Àgbàtọ̀jọ́ mẹ́jọ ló ń pọ̀ Jésù.
0: Àmì mọ́ mi.
2: Ìyá ìlú bẹ́ẹ̀ ni látọ̀jọ́.
0: Ẹ ṣeun ma. Yorùbá dùn 0705-5009-49 tàbí 0809-7000-949 Hello, ẹ̀ka alẹ́ o.
3: Hello, ẹ̀ka alẹ́ mà.
0: Ẹ̀ka alẹ́ mà.
3: Yes, sir.
0: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè wá.
3: Bí Sọ́lá ṣe ní àbúdé látọ̀ sámi.
0: Yes, ma.
3: Ẹ kú ètò.
0: Yes, ma.
3: Yes, ma. Ẹ ò kọ́nà kó ṣàánú. Ṣé ẹ mọ̀ pé nígbà tí àwọn ìjòyè bíi Balógun àti Láfitẹ́ tí wọ́n wá pé àwọn yóò wulẹ̀ dá náà tẹ́lẹ̀. Nígbà tí wọ́n lọ máa mú ọba náà, ọba tí wọ́n tún wá mú náà, ọba náà tún wá sun wọ̀n. Ìyẹn òun gbà ẹ̀ òun gan ló tún wá burú ju àwọn ìjòyè lọ.

0: na ko shanu
1: ami
0: e ko to ma
1: e se adupe o hello
2: e kale
1: o
2: e ko to
1: e se mo
2: ju pa ti mo ti awa ni leni
1: e se ma
2: ya lu afika yo ni lati moni ya
1: lati moni ya mo mi e kale ma
2: e kale mo gbo eto yin mo ma try try try ko wole
1: Epele, epele, eshuma, eshe ni saisa lashi olodumare. Eshe adupe ku fe wa. Awon eyan be loju opo aye lujara, won ti npin, mo ti ra awon eyan bo ti npin daada. Eje en tun fi asiko yi so fun gbogbo awon ti won ni ticket amala lowo mi. Mbo, hello.
3: Mi se se lu bi npe factory e
1: ka le. Ba bi npe e mo ka le.
3: Olóyè Ismail ọmọ ẹlẹ́yẹlé ló kọ mi.
1: Ẹ kú ọjọ́ mẹ́ta sá.
3: Ọjọ́ kan pẹ̀lú wa. Yorùbá dùn tí ẹ kà ní alẹ́ yìí. Ó ta bá Nàìjíríà. Ó ta bá àwọn olórí wa. Ó ta bá àwọn ọmọ aráàlú. Ó sì ta bálẹ̀ Yorùbá lápá kan. Yé pé fẹ́ wá kàn akosile re iwe re eda re teyan ba need e teyan le ri
1: le fowo re igbaya fun yin tori ise riwe yi kin tori papa julo awon uruwe bayi o ma nje iya lenu fun ati o gbe okan pe awon ise ti fon leyin ku ta won baba wa se a ri awon ogun yi a ri daada ari ọkọ pataki lọwọ olóyè Bajo Akilabi
3: kalukomo ti kaluku ti mo ti en be
1: bi awa na ba wa boya bi awon ti won je awon mo baba wa bi won ba lori ofe lati ma gbo wa lori awon eto yi ki won o dakun tori olohun ki won ba wa gbiyanju ki won ba wa sagbateru urufe awon owe yi fọ́nà ta bá lè rí gbà tí ó fi kárí gbogbo wa torí ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀ kí n tó tún mú ìpè mí fáwọn tó ní tíkẹ́ẹ̀tì àmàlà lọ́wọ́ mi ọ̀nà méjì ò ń lẹ́fi lè rí tíkẹ́ẹ̀tì àmàlà yígbà ẹ lè wá sí laughter house premier il mọ́kọ́lá ìbàdàn ẹ̀yìn premier hotel gangan ẹ̀yìn premier hotel gangan láwà ní laughter house ẹ lè wá gba tíkẹ́ẹ̀tì yín ń bẹ̀ tàbí tó bá ti di ọjọ́ ìvẹ́ǹtì gangan ọjọ́ àmàlà first bẹ́ẹ̀ bá ti dé gbọ̀ngàn kẹ́ ẹ̀ tó wọlé àwọn ẹ̀ṣọ́ aláàbò náà lẹ́ẹ̀rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ètò títí wa nìkànnì 32fm létò òun la máa ń ṣe é bẹ́ẹ̀ bá sì tún ti wá tẹ́lẹ̀ lọ́dún yìí ìgbádùn ẹ wo òun la wá jẹ ìgbádùn la wá ní àjò àsìkò tó bá yẹ ká jó àjò ayo awon onidije awon Mr. Smooth okunrin to le ro amala to fele Mr. Ganusi eni to le je amala to po eni to le jamala gbigbona la ijo lenu won se dije be na ni won si gba ebun to joju lojo na e wa joko to ba ti wa tasiko ta tun jeun e joko ri joko yin le wa ti won ma gbe amala wa si waju yin amala ya adijale yin ni o amala bibi re ni o abi amala yoyo amala o ma pe amala ranse lori tabili tinu wa o ma dun atebi atara ta ba jo kora wa papo tinu wa o dun ta si pade opolopo awon aderin po sonu opolopo eyin ololufe wa lo je pe eh ka ti edupe loju opo aye lujara pe an rira wa die die e ri bi npe yin e ri bi npe melo lara bi npe ngan e ri abi omo apari ti bi ti mo nsin krista ti bi yi abi baronto ah eleda o okoko gbogbo won patapata o le ma ri eh mo nbo na e je n lo si oju oja mo si ni seju bi melo kan si won fi mu ipe won si fi number sita papa julo lori oro amala tiketi ebun si nbe fawon eyan mu ma won ti won ba se are ju lale lati tun je ebun tiketi amala e je n loju oja mo pada bo e lo ma se are a 32 fm 949 feyin loju opo aye lujara eni to ba ro po n ti se are deyan kan ba tun fe yo kan lesi eyo o na ni a je pe eni to se are ju oni o gba ebun.

0: today. Terms and conditions they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Bí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyìí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
0: CDK, sanwó díẹ̀díẹ̀ Now the sound of millions put the boot for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open up.

0: igi fọwọ́ mugi o digbo ọ̀pẹ fọwọ́ mọ́pẹ o dọ̀dàn agbára ṣọ̀pàdé ara wọn ó dalagba lúgbó omi
1: ẹni tọ́lọ́hun bá gbà fún
0: bá gbé bá kí àwọn ẹgbẹ́ rẹ̀ ń bá kí bálùkó bá kí àwọn ẹgbẹ́ rẹ̀ ń bá kí ọjọ́ kówó ẹ̀ bá kí ẹyẹ kọ́kọ́ ò gbọ́dọ̀ á jọ náà ẹ̀rọ ṣiṣẹ́ kówó ẹ̀ ẹ̀yà gbọ̀nkú bèrèjà
1: ẹni tọ́lọ́hun bá gbà fún ó ti rọ́nà láyọ̀
0: Oro nla fohun odofodo oro nla fohun odofodo ibere pepe bayi la fohun olofo lo
1: Olorun ba gba fun o ti rona bayo
0: Ike temi ojo to ya o e ma gbe mi lo fo ya gbo nkan aya mi ojo to o se ma gbe mi lo fo o se alawe mo do mo nike amugbeye omo nike laye ni leke lekere ihun dati enbi to ti funfun aparo dati enbi to ti pororo ogari alarambara afawo ti o ba ri ni oni gba o ara yen na mo gbe wa o lale tuni ni kon ni 32 fm 94.9 ta kale se latter house lori oketi nti premium mokola nbadan

lálẹ́ yìí máa sọ̀rọ̀ nípa nǹkan kan tó lóyìnbó ń pè ní aquagenic urticaria lálẹ́ yìí. Ntí mo dẹ̀ ń sọ yìí, òun ni wípé àwọn èèyàn kan ń bẹ láyé yìí tá a jọ ń lò sẹ̀mí tó jẹ́ pé bómi bá fi lè kàn wọ́n lára. Ibẹ̀ bóyá kó lé tá a dẹ̀ máa yún wọn àbí kó ṣú. Àbí kí apá abi tó mi kàn lára wọn yẹn ibẹ̀ dẹ̀ máa lé. Bó ṣe wá rí bẹ̀ lápá ọ̀dọ̀ àwọn èèyàn kan, àwọn èèyàn kan wà bọ́ bá wá fi lè momi sínú inú wọn á máa dàrú ni. Àmọ́ táwọn èèyàn kan wá wà tó jẹ́ wípé àti pé tán bá momi o kínú wọn dàrú o àti pé tí wọ́n bá fi lè fi omi kan ara kí ara wọn ṣú kí ara wọn lé àbí kó máa yún wọn. Méjèèjì báyìí ló máa ń ṣe wọ́n àti inú àtòde ni. Torí ẹ̀ láṣejọ rìnrìn àjò kan lálẹ́ ètò ní tá a fi gbé mi lọ sí California lórílẹ̀-èdè America. Tí mo fi fẹ́ sọ̀rọ̀ nípa arábìnrin kan tórúkọ ẹ̀ ń jẹ́ Cesar Anton Smith lálẹ́ ètò ní.

lẹ́ni ọmọ ọdún mẹ́jọ Tessa Anson Smith. Lódì wípé ó wẹ̀ lásìkò ìgbàkangbà tó jọmọ ọdún mẹ́jọ nígbà tọmọbìnrin ìwẹ̀ tán lódì pé bì kan lára ẹ̀ ló ṣú dẹ́dẹ́ àwọn bì kan lé àwọn bì kan dẹ̀ ń yun lára ó kọ́kọ́ dàbí ẹni pé eléyìí bóyá nǹkan kékeré kan ló kàn ṣe ń bẹ̀ jàre wò ó kúrò ń bí kó o má nímí lára ó jàre ẹ̀yin ìyá ìyẹ̀yìn náà mọ bẹ́ẹ̀ ṣe máa ń sọ

bẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ rí o fún tẹ́sà. Kò kí ń ṣe wípé nǹkan kékeré kan ló kàn ṣe. Nígbà tó di wípé kinní yìí bẹ̀rẹ̀ sí ni máa ṣẹlẹ̀ léraléra, wọ́n ní kí wọ́n kọ́kọ́ mú ọṣẹ tó fi ń wẹ̀ àti bóyá bíi ṣampú nǹkan tó fi ń fọrun, kí wọ́n ti ọ̀kọ́ kó gbogbo ẹ̀ kúrò ńlẹ̀ náà kó máa fomi nìkan wẹ̀. Wọ́n kọ́ ni kán pààrọ̀ ọṣẹ. Nígbà tó yá wọ́n ní kò tiẹ̀ má fọṣẹ wẹ̀ kó jómi nìkan, wípé bóyá nǹkan kan wà nínú àwọn ọṣẹ yẹn tí ò bá a lára mu.

àmọ́ nígbà tí ó ń fomi nìkan wẹ̀. Wọ́n tètè rí nǹkan tó ń ṣe ọmọbìnrin yìí. Wọ́n dẹ̀ lo odidi ọdún méjì láti máa ṣe àyẹ̀wò pẹ̀lú iṣẹ́ ìwádìí láti fi mọ nǹkan tó ń ṣe arábìnrin yìí. Lẹ́yìn ọdún méjì náà ṣẹ̀ṣẹ̀ wá fìdí ẹ̀ múlẹ̀. Ìyẹn nígbà tí tẹ́sà pé ọmọ ọdún mẹ́wàá. Náà wá rí wípé omi kò bá arábìnrin yìí lára mu. Bó ṣe ń yàyín lẹ́nu bẹ́ẹ̀ ló ń yẹ ìmí náà lẹ́nu. Àmọ́ nǹkan tó ń ṣe ọmọbìnrin yìí. Àwọn èèyàn tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ lágbàáyé wípé irú nǹkan báyìí ó ń bá wọn fínra. Kódà gbogbo àpapọ̀ wọn wọn ju bí 100 lọ 100. Ìyẹn àwọn tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé irú nǹkan báyìí ń ṣe wọ́n. Bó ṣe wá jẹ́ wípé àwọn kan tán bá momi sínú ni ò ní bá wọn lára mú. Àwọn míì tí wọ́n bá fi omi kan ara ni ò ní bá wọn lára mú. Àmọ́ arábìnrin tí mò ń sọ̀rọ̀ ìlàlẹ́ yìí, àti tó bá momi sínú o, àti tó bá fi omi kan ara pó fẹ́ fi omi wẹ̀, méjèèjì ni ò bá lára mú. Kódà kò kàn kí ń ṣe omi mímu àti wípé omi ìwẹ̀ lásán. Tí tẹ́sà bá sun ẹkún tí omi jẹ́ bá kàn án lára. Ibẹ̀ á pọ́n ròrò, á lé, ibẹ̀ á bẹ̀rẹ̀ sí ní máa yún. Tó bá ṣeré nínú òjò, wàhálà dé. Ìbáwo èèyàn wá ń lọ sétí òkun. Ẹ jẹ́ ká lọ sí beach, ẹ jẹ́ ká lọ ṣeré mbẹ̀. Kì í ṣe ti tẹ́sà o, torí tó bá bá wọn débẹ̀, ó ṣeé ṣe kó má dé lérò yẹn. Ó gbabẹ̀ délé ìwòsàn. Àwọn èèyàn kan wá ní àwọn modò wẹ̀ o. Ẹ jẹ́ ká lọ sí swimming pool, ẹ jẹ́ ká lọ swim. Tí tẹ́sà bá bá wọn débẹ̀, tó bá ṣàṣìṣe tó bá fi lè wọnú omi yẹn. Bójú bá ṣe ń yun, bẹ́ẹ̀ lára náà máa yún arábìnrin tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ lálẹ́ yìí. Mo sọ lẹ́kan wípé nígbà tó jẹ́ ọmọ ọdún mẹ́jọ òun ni wọ́n rí wípé nǹkan yìí ló di pé àwọn nǹkan bẹ̀rẹ̀ sí ni máa léṣe lára tó bá fomi kan ara. Nígbà tó gbé ọmọ ọdún mẹ́wàá náà fìdí nǹkan tó ń ṣe ni wọ́n fi múlẹ̀. Àmọ́ bí tẹ́sà ṣe ń dàgbà sí, bẹ́ẹ̀ náà ló ń lé sí. Torí nígbà náà lọ́hùn-ún, nígbà tó wà ní iléèwé kánílé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti èyí tó tẹ̀lé ló fi jẹ́ wípé àwọn èèyàn gan lè má mọ̀ wípé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣe. Àmọ́ nígbà tó di wípé arábìnrin yìí dàgbà tán, ló di wípé tẹ́sà ò lè lo omi fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn ń lo omi fún mọ́. Kódà lásìkò yìí tí tẹ́sà bá ń momi báyìí, á jẹ́ pó fẹ́ lóògùn ni. Tó bá momi lásìkò yìí, ó fẹ́ lóògùn ni. Ẹ̀yin náà béèrè pé kí ló máa wá mu, torí kò ṣeé ṣe kéèyàn gbé láyé láì ṣe pó rómi. Torí ẹ̀ àǹfààní tó lè rí níbi omi, ó ti wá síbòmíì. Gbogbo àsìkò wípé èèyàn fẹ́ mu omi yẹn, milk òun nìkan ni tẹ́sà máa ń mu. Ó tún wá nírú milk tó tún máa ń mu, kò kí ń ṣe pé milk kan ṣáá.

kódà àwọn fruit kan wà tí tẹ́sà ò lè jẹ ẹni tí mo ń sọ yìí tó bá fi lè mu omi tó mu omi lásán ọ̀nà fún abẹ̀rẹ̀ sí ni máa yún ni tó bá mu omi ọ̀nà fún abẹ̀rẹ̀ sí ni máa ta nígbà míì á dàbí ẹni pé wọ́n dáná síbẹ̀

torí ẹ ó nírúfẹ oúnjẹ tó máa ń jẹ gan tó bá tún máa jẹ fruit gan ó nírú eléyìí tó máa ń jẹ. Mo láǹfààní àti ṣalábàápàdé àwọn ibi tí arábìnrin yìí tí ó ti dáhùn àwọn ìbéèrè lóríṣiríṣi tó ṣeé ṣe kó dẹ̀ jẹ́ àwọn ìbéèrè tó ń tawọ́ tasẹ̀ nínú tẹ̀yìn náà. Tó jẹ́ pé ńgbà tí mo kọ́kọ́ ṣalábàápàdé wípé ẹnìkan wà tó jẹ́ wípé omi ò bá a lára mu ó wò pé irú èèyàn wo rèé. Àwọn èèyàn béèrè ìbéèrè lọ́wọ́ ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó dẹ̀ jẹ́ wípé fúnra rẹ̀ náà ló dáhùn nínú àwọn ìbéèrè yẹn. Máa fi àwọn ìdáhùn wọn síta torí mo mọ̀ bó ṣe é ṣe kó máa tawọ́ tasẹ̀ nínú tẹ̀yìn náà.

lásìkò pé bí àwọn èèyàn kan ní ẹ jẹ́ ká mu juice o ẹ jẹ́ ká mu juice o ẹ jẹ́ ká ti mu nǹkan lẹ́rìn dòdò tí tẹ́sà bá mú rárá ó gbọ́dọ̀ jẹ oúnjẹ tó solid lé kó má bàa dà láàmú kó jẹ nǹkan bíi bread bó ṣe ń lògbé sí ayé ẹ nìyẹn o kódà ṣe tún fẹ́ gbọ́ ní àsìkò ìgbà kan wà tó jẹ́ pé ó máa ń wẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ nígbà tó tó àsìkò ìgbà kan ó di bíi ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ méjì àmọ́ ó ní torí pé bikini yìí bóun ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ náà ló ń lé sí òun ló wá fà á tó fi jẹ́ wípé ẹ̀ẹ̀kan lóṣù méjì ló máa ń wẹ̀ ní àsìkò ìgbà tó bá dẹ̀ fẹ́ wẹ̀ dẹ̀ rèé òun pẹ́ rárá lábẹ́ ṣáwà tó máa fi ń wẹ̀ ó ló wá pẹ́ jù tóun lò lábẹ́ ṣáwà yẹn pé òun ti ẹ̀wà fẹ́ wẹ̀ ìṣẹ́jú méje péré ni lẹ́yìn tóun bá dẹ̀ wẹ̀ tán dẹ̀ rèé odidi wákàtí méjìlá gbáko 12 hours lòun máa fi ṣe àìsàn wípé òun wẹ̀.

ó ní láti ìgbà tó ti wá di wípé in tó ń ṣe òun yìí ó le ló ti jẹ́ wípé àfi tóun bá fẹ́ lo ògùn nìkan lòun máa ń mu omi gbogbo àsìkò tó kù tóun bá nílò omi milk òun lòun máa ń mu wọ́n ní ṣọ́fun ò wá kí ń gbẹ ẹni ó ní kódà kò fẹ́ẹ̀ sí àsìkò ìyẹn lásì lọ́wọ́ tóun wà tó jẹ́ wípé ọ̀fun ò kí ń gbẹ òun o bóun bá ṣe ń jí láàárọ̀ báyìí ọ̀fun máa gbẹ òun jí ni torí gbogbo ara òun á ti gbẹ òun á máa wó mi àmọ́ tóun bá fi lè mú ìnira dé tó fi wá débi wípé gbogbo ògbà gan bí ìgbà wípé nǹkan tóun rò ní gbogbo ògbà ni pé kóun tiẹ̀ lè mú omi kára má ni òun

tún bí léèrè wọn ni o mọmi báwo wá ni ọ̀rọ̀ lera ṣára le ṣá arábìnrin yìí tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní wọ́n kàn lè máa wo òun o òun ń jáde òun á tún rẹ́rìn sí èèyàn àmọ́ tó bá jẹ́ pé ọ̀rọ̀ lera ni ká sọ ni ara òun ò le rárá bó ti lè wò ó mọ́ àmọ́ ó láwọn oògùn kan tóun máa ń gbìyànjú àti lò nítorí pé kó lè bá a fún òun láwọn okun tóun ò rí níbi àwọn oúnjẹ tóun ò lè jẹ ṣe tún fẹ́ gbọ́ arábìnrin yìí òun ṣe nǹkan tó lè mú wàhálà wá débi pé ó máa wá làágùn ẹni tó máa mu làágùn kò ń ṣe rárá torí tó bá ṣe ìṣèlágùn tó mi oògùn yẹn tó bá fi lè jáde láti inú ara ẹ̀ síta tó kàn án ní ara níta bí ara ṣe máa ní tó bá wẹ̀ bẹ́ẹ̀ náà la ṣe máa ṣe lásìkò ìgbà tí oògùn bá ń ṣe lára ẹ̀ débi wípé tó bá fẹ́ ṣe ẹ̀yọ́ tó fẹ́ ṣẹ̀yọ́ téèyàn kàn bọ́ sí ibi téèyàn ń ṣẹ̀yọ́ sí tí oníkálukú kàn ń ṣe tó kàn ń lọ bẹ́ẹ̀ arábìnrin yìí ò lè ṣe bó ṣe wù ú o torí pé pẹ̀lú ìnira ni ó lóhùn òun náà kó òun darapọ̀ máwọn èèyàn bóyá lásìkò ìgbà tí wọ́n bá ń lúwẹ̀ẹ́ nínú odò àmọ́ ìnira tá a tẹ̀lé ni ò jẹ́ kóhun lè máa ṣe gbogbo irú àwọn nǹkan báyìí

wọ́n tún bí lè rí. Wọ́n ní kí ni àwọn nǹkan tó ti ẹ̀ ti rí látìgbà tí kinní ti ń ṣe tó jẹ́ pé ò fẹ́ràn ẹ̀ rárá. Ó níbi pé kóun lọ ilé ìwòsàn. Gbogbo àwọn dókítà tí wọ́n ti tọ́jú òun. Ló jẹ́ pọ́n máa ń ṣiyèméjì pé ṣérù nǹkan báyìí dẹ̀ ń ṣe é lóòótọ́. Àti wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Irú ìbéèrè tí wọ́n máa ń béèrè lọ́wọ́ òun lọ́pọ̀ ìgbà pé bó ṣe wà yìí ṣé kinní yìí kọ́ ló máa padà gbẹ̀mí ẹ̀ ṣó ò ní padà gbẹ̀mí mi pẹ̀lú ohun tó ń ṣe ẹ̀ báyìí. Onírú àwọn nǹkan báyìí máa ń du òun toró máa ń dàbí ẹni wípé àwọn èèyàn ń wò òun níwò ẹni tí wọ́n kọ expiry date síwájú orí ẹ̀ ni. Pé èèyàn wá sí èèyàn lọ ilé ìwòsàn wọ́n wá àǹgì drip sókè wọ́n lẹ jẹ́ ká fẹ́ ní drip. Tí arábìnrin yẹn bá gba drip yẹn ìnira náà ló máa jẹ́ fun ní nǹkan tó yẹ kó ṣèwòsàn fun. Ó nítorí ẹ̀ tí wọ́n bá máa fóun ní drip nílé ìwòsàn ó láwọn abẹ́rẹ́ kan tí wọ́n kọ́kọ́ gbọdọ̀ fún òun náà. Àmọ́ irú abẹ́rẹ́ yẹn bó ṣe ṣàlàyé ẹ̀ ó ní kì í ṣe abẹ́rẹ́ tí àwọn dókítà máa ń fẹ́ fún èèyàn rárá. Àfi tí ò bá sí ọ̀nà àbáyọmọ́ pé dandan wọ́n gbọdọ̀ fún lábẹ́rẹ́ yẹn. Tí wọn ò bá fi lè wá fún lábẹ́rẹ́ yẹn kó tó gba drip yẹn ṣá. A jẹ́ wípé arẹ̀ á kọ̀. Ó ní bóun bá ṣe gbà á tán báyìí ló di wípé wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa tọ̀. Drip tán wá lè fẹ́ lòmíì láàrin wákàtí méjì. Ló jẹ́ pé ẹlòmíì á gbà tán láàrin wákàtí méjì sí mẹ́ta. Ípé òun wá yára jù láti gba drip yẹn. Òun gbọdọ̀ lo wákàtí mẹ́jọ lórí ẹ̀. Torí tó bá fi lè yára wọnú ara ẹ̀. Bẹ́ẹ̀ náà nira yìí ṣe máa yára wọlé. Abẹ́rẹ́ tí mo ní wọ́n máa fún kó tó gba drip yẹn kì í ṣe kí ó má bàa rí nira yẹn rárá o. Ó máa rí àmọ́ kò ní pọ̀ ni.

07055-Odometa-949. Tabi 08097-Odometa-949. 08097-Odometa-949. Koda, etun le pe 090-62-Odometa-949. 090-62-Odometa-949. Awọn nọmba yi lo wonu okunu. Ẹ dẹ̀ tún lè fi béèrè yín sí ojú òpó Facebook 32FM949 fẹ́yìn ẹ̀ 32FM949 fẹ́yìn ẹ̀ lójú òpó Facebook. Ẹ lè fi béèrè yín síbẹ̀ tẹ́ bá ní ìbéèrè.

0: Ẹ̀rọ ẹ̀ kalẹ̀ o.
1: Ẹ̀rọ ẹ̀ kalẹ̀ sà.
0: Orúkọ yín ìbọlẹ̀ tí ń pè.
1: Orúkọ mi ni Ikedowo láti Mọ̀sán.
0: Ok.
1: Ní Ogun State.
0: Ok.
1: In fact, Ọlọ́run Kwara o. Tó bá ní ẹ̀dá kan wà ní ayé yìí tí wọ́n ní kò lè fi omi panu débi pé máa wẹ̀ máa jiyàn. Honestly, because èmi believe n pé omi ni láì lomi lójúmọ́ ẹ̀dá ò tí ì lè ní àlàáfíà.
0: Bẹ́ẹ̀ni. Arábìnrin náà kìí ṣe bóun náà lálàáfíà pẹ̀lú pé kò lomi nínú ọ̀nẹ́ra ló ń gbáyé.
1: Kábíyèsí.
0: Àmọ́ ó ti débi pé àwọn nǹkan yìí ó ti mọ́ ọ lára.
1: Mo fẹ́ bèrè nǹkan kan. Pé tó bá ní bóyá òun fẹ́ lọ sí tọ́lẹ̀ tó fẹ́ ṣe gá. Kò lè lo omi fi ṣe gá ni.
0: Mo ti sọ mọ́rọ̀ náà lẹ́ẹ̀kan wípé àwọn nǹkan tó máa ń lo omi fún nìkan nìyẹn torí pé kò ní ọ̀nà míì tó lè gbà torí ẹ̀ nínú ìnira ló fi ń ṣe gá.
1: Ha kàbíyèsí. Dájúdájú òjò ti lè pa nìyẹn
0: o. Òjò lè pa o, kò lè ṣeré nú òjò.
1: Ha ń ga.
0: Ẹ ṣeun gan.
1: Ẹ túbọ̀ pẹ́ fún wa, à ń gbé tò bọ̀.
0: Ẹ ṣeun gan. Tàbí kẹ́ pé 08097 odometa 949. 08097 odometa 949. Ẹ̀dẹ̀ tún lè pé 09062000949.

0: Ok, lọ́jọ́ bo Facebook. Bélosan Olúwa Gbọ́láhàn mi Olúwa pẹ̀lú mi wọ́n fi ìbéèrè méjì síbẹ̀. Wọ́n ní ṣé oúnjẹ máa ń dà nínú ẹ̀ ní rọrùn láì mumi àti wípé ṣé ó máa ń ṣe igá ní rọrùn. Mi ìfẹ́ wọ inú ọ̀rọ̀ bóyá ó máa ń ṣe igá ní rọrùn yẹn lọ títí torí àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ wípé mi ìfẹ́ mẹ́nu bàlá fẹ́fẹ́ ni. Àmọ́ kò ń wá ní rọrùn. Àti wípé lórí ọ̀rọ̀ ṣé oúnjẹ máa ń dà nínú ẹ̀ ó ti ní irúfẹ́ àwọn oúnjẹ tó máa ń jẹ láti ràn án lọ́wọ́ lórí pé oúnjẹ ń dà digest nínú èèyàn ó ti ní irúfẹ́ àwọn oúnjẹ tó máa ń jẹ ó ti ní àwọn bó ṣe máa ń lo ìgbésí ayé ẹ̀ tó jẹ́ pé a tiẹ̀ fi mú ìrọ̀rùn wá níwọ̀nba ìrọ̀rùn tó lè rí. Wọ́n tún wá bèèrè wípé ṣé ó máa ń làágùn. Mo ti sọ́nà lẹ́ẹ̀kan ó máa ń làágùn o àti wípé tó bá làágùn ó máa ń ní lára torí ẹ̀ kò kí ń ṣe nǹkan tó lágbára lọ tó lè mú tá a fi làágùn. Ó máa ń gbìyànjú àti sá fún gbogbo nǹkan tó lè jẹ́ kí èèyàn làágùn láyé. Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa ń sá fún torí tó bá fi lè làágùn tí ìlágùn yẹn bá fi lè jáde ní ara ẹ̀ ṣé wọn bó máa kàn án lára náà. Tí ìlágùn yẹn bá ti kàn án lára báyìí ìnira yìí náà máa dé ni bí ìgbà pé ó fomi wẹ̀ ni. Láfikún sí ìbéèrè yìí yẹn pé ṣó máa ń làágùn torí ẹnìkan béèrè lọ́wọ́ ẹ̀ pé àmọ́ gẹ́gẹ́ bí èèyàn omi máa ń wà nínú ara wa omi tó wà nínú ara ẹ̀yẹn ń kọ́ ṣé kò ní ẹ lára. Ó ní nínú ìwòye àwọn oníṣègùn ni wípé àwọn omi tó wà nínú ara yẹn àwọn yẹn ò ṣàjòjì sára ẹ̀ ibẹ̀ àwọn kan wòye bẹ́ẹ̀ ni àwọn ò lè fìdí ẹ̀ múlẹ̀ o. Àmọ́ ẹ mọ̀ tí ìlágùn tó bá ti jáde ní ara èèyàn tí ìlágùn bá ti fi lè jáde lára èèyàn omi yẹn ti ṣàjòjì sára ẹ̀ nìyẹn omi yẹn ti kúrò lára ẹ̀ kò ń ṣe ara ẹ̀ mọ́. Torí ẹ̀ ló máa ń fà tó ṣe jẹ́ pé tó bá làágùn ìnira yẹn náà máa dé bá. Ẹ jẹ́ ń gbé ìpè kan sí kí n fi káàdì ẹ̀ ńlẹ̀. Hello.
1: Hello, ẹ̀kálẹ̀.
0: Ẹ̀kálẹ̀ o.
1: Àpò ètò.
0: Yes, sir. Orúkọ yín o. Ìbúra ti pè.
1: Orúkọ tẹ̀lé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti apẹ̀tẹ̀.
0: Ok.
1: Tẹ́lẹ̀ fẹ́ bèrè ni pé.
0: Mo ń gbọ́ yín.
1: Oúnjẹ tí wọ́n bá fi omi wá kì í jẹ́.
0: Ok. Ṣé oúnjẹ tí wọ́n bá fi omi pẹ̀lú ẹ̀?
1: Wọ́n fi omi wá tó dé wọ́n fi omi sí oúnjẹ.
0: Ok, máa dáhùn ìbéèrè yín. Ṣé ẹ mọ̀ wípé tí wọ́n bá se oúnjẹ tí wọ́n fi omi sè ó lọ́nà tán máa gbà se oúnjẹ tó yẹ pé omi máa gbẹ nínú ẹ̀. Àmọ́ àwọn oúnjẹ kan wà tó yẹ pé ẹ mọ̀ tán bá se tán bíi kírẹsì jinmi. Ẹ jẹ́ ká fi yẹn káwọn fi ṣàpẹrẹ ni o bíi kírẹsì jinmi kò lè jẹrú ẹ̀. Àmọ́ pé wọ́n se omi yẹn gbẹ nú ẹ̀ ó lè jẹ àwọn yẹn ó lè jẹ́ torí ẹ̀. Àwọn èso tó máa ń jẹ gan àwọn èso yẹn ò gbọdọ̀ jẹ́ èso tó mi pọ̀ nínú ẹ̀ bí irú àwọn watermelon àbí cucumber kò lè jẹ́. Àfàwọn èso tó jẹ́ pé kò fi bẹ́ẹ̀ lómi nínú tá a lè sọ wípé bí àwọn èso tó gbẹ ni. Ẹ wò ó ẹ jẹ́ wọn máa fi eléyìí kí n máa fi ṣe lọ lọ́sẹ̀ yìí. Lucky Thomas agunjú ẹ̀rọ fún sáà tá a wà yí àjọṣe ni Emmanuel Adebanjo náà wà ń bí. Títí ọjọ́ mẹ́jọ tẹ̀mí àti yín àjọ máa pàdé lórí ètò ìyẹn tún ga Usman Haruna Delny Oniro Odùnnú ń kí yín wípé ẹ máa wà nù rí ayọ̀ ìdùnnú àti àlàáfíà ó dàbọ̀.

jẹnikala o ọtun oluwawo le ibadan oloye ewe n jẹ adegoroye igi adubi agbefagori tẹ ọmọ dida wa maa gun maa tẹ onisulo niyan keyan ma ṣẹṣẹ ni kọ ma jẹun bi eliri ọjà tẹgbẹ rẹ n ta ni wọn gbé kalẹ lọọta o ṣòwò gbéyàwó òrèrè nbẹ ìgbìyànjú rẹ ni ètò wa ma ru orí tó gbé wáyé ma bàlọdọ ewe n jẹ adubi ọtun oluwawo le ibadan ni baba asalẹ loju ọna oje nbadan lati oji ẹlẹni ẹgun ọkada baba asalẹ oju sọọsi ni ẹ ti sọkalẹ ẹ ti ri ẹkọ mọ náà wọn gbagadagbagada ewe n jẹ adubi nbẹ tàbí kẹkẹ wọn sórí 08033260141 olóye ewe n jẹ adubi ọtun oluwawo le ibadan lóní ìrọrùn lábẹ.

0: ṣé òun pé kò ń ṣe agbára ẹni ṣá tọ́lọ̀ ń fi pa ẹ mọ́ kì í ṣe pé òun mọ̀ ń ṣe náà kì í ṣe pé òun mọ̀ oúnjẹ tó jẹ kì í ṣe pé àwọn kan jẹ owó oúnjẹ tí wọ́n jẹ náà.
1: Bàbá gbọ́ pé mi gbá mú wá.
0: Ọ̀nà tí wọ́n fò àwọn kan fò náà.
1: Bàbá gbọ́ pé mi gbá mú wá láyé.
0: Kì í ṣe nípa agbára. Àbí kì í ṣe pé òun mọ̀ ṣe gan-an.

0: ṣó ti ẹ̀gbọ́ pé ilẹ̀ òṣù ni àbí ṣó ti ẹ̀gbọ́ pé ilẹ̀ òmọ́ ni ibẹ̀ wá ti mọ̀nà ọlọ́run ti ṣètò ilé ayé ó ti ṣe dáadáa ó ti wà báláǹsì àwa la kàn ń dàrú.
1: Ìhò ojú gbé ga o, bí kò ṣe bá bẹ̀, ẹ̀ múrin sẹ́nu.
0: Ọlọ́run ti ṣe ilé ayé ó ti ṣe báláǹsì dáadáa. Ó ti tó nǹkan tó ń fẹ́ tó, ó ti ṣeré ìwọ ló kù sí lọ́wọ́. Kákànjọ mọ́ bí ọlọ́run ni, olúwàjọ gbà mí mọ́ jẹ́ ṣìnà.
1: Ta ni ó tún gbé ga o, bí kò ṣe bá bẹ̀, ẹ múrin sẹ́nu.
0: Wobi 32 FM 949 fẹ̀yìn ẹ̀ wàá rí bí mo

sọgbọn ti mo fẹ fàyọ nbẹ pe àwọn mẹtẹta ẹni o ọdún ti le dùmarí oríṣiríṣi mẹsẹjì ló jáde sí wọn bó ṣe jáde sí president wa Bola Ahmed Tinubu ń gbà yẹn pé àwa dé lórí ẹ di president ò lè di president Bola Ahmed ò lè di president láìláì. Ìran burúkú àti aláìbí ó yí dànù lórí Bola Ahmed bẹ́ẹ̀ ló ṣe yí dànù lórí Adeleke mo bẹ́ẹ̀ yọ o. Jackson ó ti di búdòsà báyìí fún gbogbo àwọn ọ̀tá ẹ̀. Ẹ̀yin ìyókù tí Ọlọ́run ti máa kíwé yín lọ́run tẹ́ ẹ̀ tí ìmọ̀ bí ẹ̀yin náà ṣe máa ṣọpẹ́ bíi Jackson rèé o. Ẹ̀yin tọ́lọ́run ti máa kíwé yín látọ̀run wá ṣùgbọ́n tẹ́ ẹ̀ tí ìmọ̀ bóyá ẹ̀yin ló ń ipò agbára igun bẹ́ẹ̀ bá ń gbọ́ mi ẹ̀rá ẹ wá gbogbo ọ̀nà ẹ̀ ṣàmí o. Ẹ dẹ̀ wá gbogbo nǹkan tẹ́yin náà fi máa tọ́lọ́run lójú bíi Jackson oníjú àràmà yáyà gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ

ẹnìkan wá lélẹ̀ yìí ò mọrin kọ ẹlẹ́kọ tí yín wo mẹ́gà ò ní fọ́ọ̀sì pé ohun tí yín dá ó di rẹ́kọ̀ mélòó tẹ́ ẹ ṣe ẹ̀ ń bẹ́ ẹ má ṣe bẹ́ wọná ohun mẹ́gà ò dùn ó ní ẹni ó kọ́ lé iṣẹ́ ńlá ẹni ò stúdíò bíi mẹ́rin ọ́ọ̀lù ẹyọ kan lókè nígbà pa tó ní rédíò ṣẹ̀ṣẹ̀ lẹ́yìn tó máa wọ̀ pé olówó lọ́wọ́ ẹ jókòó bẹ́ẹ̀. Òdẹ ló gbàràdá bíi tiyín ẹ̀yìn ló gbàràdá síbẹ̀síbẹ̀ ara yín gan only me ọmọ yín jagbo lé yín lọ ẹ ń jẹ wàdúrà go and sit down àti rí yín mega wọ́dà bùgá wọn.

0: àwọn tèmi àpárákí.
1: ọlọrun kọ àwọn ẹbùn sáyé ṣá. fújì náà lélẹyìí o tó tún yàtọ sí fújì barista ṣùgbọn tó wọnú ẹni inú bàrí wọn ti gbé yọ gbogbo ẹ. gègé.
0: èyí ni tuntun dáàbò ìjà ó dára bá ní ara
1: tó. bàṣọ ọmọ mo fọ fún yẹ. mọ́mí ti kú bọ́ mi ò mú fọ́ fún wọn sí mi ìfọ́ fún yẹ mọ́. àwọn ẹni ọmọ fọ́ fún yẹ ẹni tó kulẹ̀ ẹni tó wà láàyè ni ẹ máa ń fọ́ fún.
0: àní ìdí àlọ́bà àní ọba gọ.
1: ọlọ́run fọ̀rùn kẹ́ ẹ̀ yáà náà bì ọmọ yáà náà bì ọlọ́run bá fọ̀rùn kẹ́ màmá yìí.

0: nipa lati ran yen lowo re wa jo sare re n to ba wa legbe lowo o to mo po ni problem
1: o wa ro re ni ba tun
0: a tori pe gbogbo n to ko jo yi be mi ba si se yi bi eni o ko si nkan kan to fe se ni keni to le so pe ohun lohun ni gbogbo nkan to wa ninu aye yi o
1: wa
0: bana renti e ni o ile aye ta wa yi rentage ni fun gbogbo eda to wa laye rentage ni o renti e ni ile to ko renti ile ni o ile to ni iwo ko lo ni njo to ba ti ku ni o ti tan o iyawo atawon mo iwo ko lo ni won njo to ba ti ku iyawo adi iyawo iyawo omo ma domo lomo so gbo re wa gugu nko nte da ba ni ninu aye yi eni o ngba to rent e to seku si lowo e je ku fa won eyan ti e bi npa legbe o kini won ma wi ni pa titi e to ba se daada o je mo pe awon eyan oju ti la bayi o aye igba kan ni won gba won eyan mora o ba ti se daada eni o daada o leto eleyin o of karma ninu aye o love karma ninu aye ta wa yi o bo ba se daada iri ati anu ti olohun ko sinu psalm 23 yen eni o ki se fa awon eyan buruku o ki se fa awon eyan ti won laanu ki se fa awon eyan ti won le ran eyan lowo o eni o ki la anfani eni o 15 billion 20 billion to ni la account ti bi npa gbogbo awon eyan laye ka e eni o mo gbe interview kan lenu ikan na awon oga wa ngba ti gbenga adeboye wa laye gbengbe ti ele ni baba laye e de pari ile yin yi e kon fa awon eyan lowo ni o ni kila anfani ile to nba ko tebi de npa eyan legbe ohun
1: ye
0: kolohun afuru e lori ofe lati dibiro re ni akoto di pe gbenga adeboye ku o ma won to ma dire latare teyin ni eni o fun ara yin le ndana isoro ati wahala te la koja ke to di billionaire ko je ke le sanu awon eyan mo isoro ati wahala te la koja te bo ninu eyan ise ruba pa agbara yin le fi bo abi ohun te se le fi bo nu eni isoro le fi bo nu e o ohun ko te ba ni lati ran awon eyan lowo laigbe eyin e fi ran awon eyan lowo owo te ko sinu nle ola te ni eni ijo te ba ti gbe mi mi ijo yen lo ti dofo gbogbo nkan te n ko pamọ fun yawo atawon omo ijo te mi ba ti bo en to wa lowe oni ko le mo gbogbo nkan te ba ni e ma je ko won poro fun yin pe e ma fi e ma je ka won eyan mo nkan te ni awon to nso be won fe jogun yin leyin ni o ena eran awon eyan lowo 60 billion ninu nle mo ni 20 million ninu nle mo ni 10 million ninu nle 10 billion ninu nle gogo nko nto ninu nle yi o ti ko le o ti ra moto o ti ko omo awon mo ti lowo la kanti ki lo ko to fe fowo se lo je ko ma ro oko shoshi oko mochalashi ni oko fa awon eyan ni oko fo lohun mo fe kan ma sin le olo mo fe kan eyan wa ma kirun ni mochalashi ti mo ko mo fe kan ma josin ni church ti mo ni o ti mo ko wa lo owo nla nla o fi ko mochalashi nla ni o bi gbe ni o ona bi 100 million ona bi 50 million ona bi 20 million si owo mochalashi awon afa nto e pe mochalashi to ko yen eyan to ba ti ko mo ara lujo na wo o le ma ina wa wo na street ni o ni o ibi wa npa awon eyan wa ko church loja mbuturere o help awon eyan eni o nto eni o iran lowo kini o a je pe o ni fe niyan ki wa ni nkan to wa kini nkan kini preaching wo lo fe kon wa gbo mbi ti to ko si ti bi npa won gbogbo nkan to ba ni se bayi fun gbogbo eyan to ba ni diran lowo a to gbogbo eyan ko le yan ran lowo o sugbon eni o bo ba ti je oluran lowo fun gbogbo eniyan to lo n ba ti so e di irinse ohun lati ma sanu fun awon eyan wo na wa ri pe wa ri anu nlagba irun to ko le irun to ki abi yeye church to lo ko ni won ba ye ko le lalujo na lo fi ma wa lujo na o awon to ran lowo ati to ran lowo awon ni wa fi wa lujo na ori e ẹni kẹni tó bá ń ran èèyàn lọ́wọ́ ó nífẹ̀ẹ́ ọmọ làkejì ló ṣe ń ran èèyàn lọ́wọ́ o ìfẹ́ lọ́lọ́run fẹ́ ju gbogbo ẹ̀sìn lọ àwọn ni ẹ̀ ń sin ọlọ́run ta ló sọ bẹ́ẹ̀ ṣọlọ́run jẹ́ gẹ́gẹ́ bí ewúrẹ́ tẹ lè sìn ni kò sẹ́ni tó lè sin ọlọ́run o ẹ gbójú ń bẹ̀ èèyàn rẹ wá tẹ́ lẹ́yìn sin ọlọ́run tẹ́ wá múra kókókó ti ka bible debi kan debi pe eni o ti wa di pe eni o le fun lese lowo mo ta ni lese ti ka quran debi kan ti so awon eyan di keferi tan a keferi lele ya en ba won keferi se wallahi wallahi nga ba won keferi se gbono ogun to ba je ti wa awon keferi o gbodo but e le lo moto keferi lo phone awon kiferi eni abe mo pa awon kiferi lo se phone te nse ni china e ten lo yin mo to te ngun yi awon kiferi awon elese awon ibo ti won lo mosque lo moshalashi lo shoshi awon lo se o teyin ba se ni ke fi han o te le fi ran awon eyan lowo pe yes mi mo se leyi o ile ite nse yi lo ile ite nse yi na ni gbagbo imu kokokokokoko gbagbo ba se ipe yin le mo ja ticket ijoba orun wiwo eni o e ma wo na ni e ma gbo kini kan ni kilo de e ma bi se ma re si yan ni ko lohun so pe ka fi wa da wahala sile o
1: baba nu ri atu ni oluwa se won
0: owo te ni te ni o te fi ran eyan lowo ibi ti o da na le ma pada na si o awon ti o to na le ma pada gba lowo yin awon en ton ba wa gba lowo yin awon wa so yin li keferi awon a so kaakiri pe bibeli ati qur'an so yi pe awon lajora awon keferi se ti pe ti te bayi ebi n pa awon mo iya yin o e fun won lowo awon eyan wa legbe yin o ngbe ngbe won e fun won lowo so pe n kepe jesu jesu to yare fa awon mo eyan pe e se eyan gidi eyan buruku ni yin o won ni oluwa kilode te fi n binu bayi jesu ni ebi n pa mi e fun mi lo nje o ngbe ngbe mi e fun mi lo mi mu e ri pe e lai dani yin soro ti jesu so tan fun gbogbo awon tun tele awon followers jesu ngba na jesu ni ale da kini anfani pe n wa sodo mi tebi n pa mi e fun mi lo nje o ngbe ngbe mi e fun mi lo mi mu iya nje mi mi orile gbe e fun mi nile inu bi jesu o soro ohun e ha bu bi ti a o so ohun e ha awon mo leyin jesu da jesu ni oluwa se bi sin lajo jeun tan lori tabili yi igba wo ni ebi n pa yin ta fun yin lo nje igba lo ngbe ngbe yin ta fun yin lo mi mu olugbala se bi le ikan na lajo n gbe yi Jesu da won lohun ni nkan ti mo so ko niyan je be yin se nje toki te nje chicken lodo mi se ran ti en ti bi npa ti ori nkan kan je bi oni enu ogba ti ebi ba npa eyan legbe yin te ba tin fe bi pa awon eyan te yin je te yin yo te laje seku te tun lo ndanu enu e tin fe bi pa emi olohun niyan iyan
1: baba da mi ojo oya jo du fe mu ami o
0: eni o e tin fe bi pa olohun
1: iyan baba du mi ojo
0: awon nimo awon nimo kan awon nimo ton lawon nimo won ti eni o to ba n kose boya eni o keferi pe e keferi ni ko wa ba n kole abi ko wa ba n kose ose ohun o si n se birikila oni ko eni oni islam o gba ke lo ba se foundation bi o pa yin ku o
1: won na boda de ni ta
0: aya yin lenu
1: boda de se boda de mo pelu bona ti se o owo na bi se o benu fun malu o
0: yin ran ti ohun ti obinrin elese yen se ngba ti jesu duro ni jesu duro gbain obinrin elese kan wa o da ororo si jesu lese o fi runnu awon mo leyin jesu especially eleyi alakataki tinu won to eni o to nawo si jesu o ni oluwa ororo te ni ndanu wi si eni na o time gba yen de lo ororo won ninu oja buruku buruku tawon eyan ororo eni ayin to won ororo si be to ta ba gba ororo yi ta lo Jesu ni I feel e o mo riri mi ni melo ninu yin to n ko gogbo titi e pa mo ti o le fun Olorun
1: gbo ma
0: ṣùgbọ́n yìí ni ẹ̀yin lè máa ń dájọ́ èèyàn ẹ ti gbàgbé arábìnrin kan náà tí wọ́n yóò sá wá sọ́dọ̀ jésù tí àwọn èèyàn mókò bí àwọn ará òkè ọ̀hún tó máa ń lẹ̀kọ̀ọ́ mọ́ àwọn èèyàn sí pé ẹni pó dẹ́ṣẹ̀ àbóbú ọlọ́run wọn ẹni arábìnrin yẹn sá wá sọ́dọ̀ jésù wọn wá mókò dání wọn ní kí jésù kó ń bẹ̀ káwọn fi òkò fọ́ orí ẹ̀ jésù ní kí ló ṣe wọn ló ṣàgbèrè Jésù ní àgbèrè ló ṣe wọn ní ẹ ó dẹ̀ wà nínú ìwé òfin ipe ẹni òfin sẹ̀rí àwọn lóńgbà yẹn o ipe ẹni bọ́dì tó bá ṣàṣe àgbèrè ẹlẹ̀ lóko pa tí jésù sọ ni pé wẹ èmi ò ní ẹ mọ́ lẹ̀ lóko ẹni sùúrù o ẹ jẹ́ kí n kúrò lẹ́gbẹ̀ẹ́ o ṣùgbọ́n kẹ́ ẹ tó lẹ̀ lóko ẹni sùúrù ẹni o gbogbo yín tẹ́ ẹ wà ń bí tẹ́ ẹ mú òkò dání yìí ṣé òun nìkan ló dá ṣàgbèrè ni wọ́n nínú àwọn ẹni tó jọ ṣàgbèrè yẹn ò ní agbára láti lẹ̀ lóko wá ẹ̀ tó jẹ́ pé obìnrin lẹ fẹ́ lẹ̀ lóko wọn ọ̀daràn jésù ni wẹ anybody tí ò bá ṣe irú ẹnu yín óyá ẹ mọ́ lẹ̀ lóko lọ Ọlọ́run Jésù ò bá obìnrin yẹn bẹ o. O ní anybody tí ò bá ṣàgbèrè nínú yín mo dẹ̀ mọ̀ pé nínú àwọn tí wọ́n kókò dá níjọ́ yẹn ìmáàmù mọ́ṣáláṣí kan wà nbẹ̀ àáfàá mọ́ṣáláṣí kan wà nbẹ̀ church pastor wà nbẹ̀ prophet wà nbẹ̀ olóṣèlú wà nbẹ̀ àwọn doctor wà nbẹ̀ lawyer wà nbẹ̀ justice ti wà nínú gbogbo wọn tí wọ́n kó òkò dání àtàwọn tọ́ọ̀gì àdúgbò títí wọn ti mọ̀jú ọ̀gbọ́n ní ká pa àwọn náà wà nbẹ̀ tí wọ́n kó òkò dání o tí wọ́n láwọn fẹ́ lẹ́ẹ̀kọ́ yẹn o jésù ni èmi ò níbẹ̀ yín o anybody tí ò bá ṣe irú ẹ̀ rí àbí tí ọmọ ò ṣe irú ẹ̀ rí ńkọ́nà ẹlẹ̀ ló kò pa o jésù bá kò lẹ́gbẹ̀ẹ́ wọn jésù bá bọ́ sí ẹ̀gbẹ́ kan ni jésù bá mú igi ló fi ń kọ nǹkan sílẹ̀ mi wá mọ bóyá ń kọ àfọ̀ṣẹ́ sílẹ̀ ni ó ṣàrẹ́ kó ń kọ nǹkan sílẹ̀ ẹni gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí ń kò lẹ́kọ̀ọ̀kan ẹni náà ẹlẹ́rìí ọkàn bá àwọn tí àwọn tó ń fẹ́ lẹ obìnrin yìí ló kò pa ẹni ẹ̀rí ọkàn náà ẹni ẹ̀rí ọkàn tẹ́ ẹ̀ bá lẹ́rìí ọkàn kò dáa anybody tí kò bá ti ní ẹ̀rí ọkàn ẹni ó burú ju ikú òjijì lọ irú ẹ̀dá bẹ́ẹ̀ ẹni ó burú ju gan ju èṣù lọ ó lẹ́rìí ọkàn òun náà ló ṣe kówó sínú ilé tí ìyá ń jẹ gbogbo èèyàn lẹ́gbẹ̀ẹ́ ó lẹ́rìí ọkàn ẹni ó ló ṣe ń lọ ohun tí ò nídìí tó kó fowó ṣe ò ló ń fowó ṣe àwọn nǹkan tó jẹ́ kó fowó ṣe ò fowó ṣe ó lẹ́rìí ebi tẹ̀ ń pàyàwó àtàwọn ọmọ ẹnu ilé síbẹ̀síbẹ̀ ó lẹ́rìí ọkàn mọ́tò ìyàwó ẹ̀ ló ti gbó yìí ó àwọn tí ò jẹ́ kó lọ náwó fún ló náwó fún oṣù yà ló ń rà fáwọn obìnrin tí ẹjọ́ ń jẹ ní sábò yìí ó ìwọ náà gbọ́ rédíò tún wẹ ìwẹ yín náà ni ó lẹ́rìí ọkàn ó rí ó fọ́kọ́ ẹ sílẹ̀ ọkùnrin kan ń tẹ̀ mọ́nú gbóná mọ́nú ilé ó lẹ́rìí ọkàn àlẹ́ ò lẹ́rìí ọkàn sẹ́ ìwọ ni ìwọ ó ṣé wọ́n lẹ́rìí ọkàn ló ń jí owó ló tún wọ́n wá ẹni tó jí owó nù ilé ó tún náwó sábúrò epo ló máa jí wọ́dẹ̀ lójì wà láìtàlá ìjúdá sí ni ẹ ó lẹ́rìí ọkàn ẹni ò gbogbo owó tẹ̀ ní ẹ̀tọ́jú àwọn èèyàn láyìíká yẹn wá lọ kọ́ ṣọ́ọ̀ṣì ńlá ẹ̀kọ́ mọ́sìkì ńlá àìlẹ́rìí ọkàn ni ọ torí ọlọ́run ò sọ pé òun gbé nínú ṣọ́ọ̀ṣì o ó ní tẹ́ḿbì ó ní àgọ́ ara yín ni tẹ́ḿbìlì èmi ọlọ́run ó wá tún tẹ́ḿbìlì èèyàn ṣe lántún ni dánú ẹ lọ́ńdà títì lẹ́rìí ọkàn fa pé àìdẹ̀dánú tòótọ́ ẹ bá dánú ẹlẹ́rìí ọkàn ẹ̀ ní ṣe burúkú agbákílẹ̀ rí ọkàn ẹ máa sọ nǹkan tí ẹ̀rí ọkàn bóyá ìtẹ̀mí sọ yìí ẹ̀yìn náà fẹ́ sọ sí 07055000949 eléyìí tí n bá ṣe tó bá jẹ́ mistake ẹ sọ fún mi tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ máa ṣe ń jí 08097000949 +234 ara ìlú òyìnbó ní o 62 odo mẹta 949 9062 odo mẹta 949 90 yẹn ẹ fi +234 síwájú ẹ o. kini nkan tun je eri okan eni o kini eri okan ma nti eyan se
1: o ka re olopa mo jo yo mo se
0: mi ti so temi na eyin e so titi yin bo je gbolohun eyo kan eni o e so o ka e kan wa ra pe o ba ma nikan ni aye gba kan ma so pe asoro ma gbesi ni radio
1: oja lo lodo ojo
0: ani radio asoro ma gbesi ira o isin eni o bu mi kin bu eni o gbadura fun mi gbadura fun e
1: bobo ibo ojo
0: o ti dowe national union eni o you blow me I blow you you finger me I finger you you shy me I shy you eni o you kill me o de lo na I kill you endu le kill you ele dasi 07055000949 just gbolo nkan kile eri okan kini eri okan ma en to ba le eri okan kilo ma nse ago mejila ago mokanla kila ago kila gwewi
2: ago mokanla but fellow ku seju
0: ah ko te ti time mo en te ba pe kan e kan e je ka boyan bi meta si merin

0: sọ̀rọ̀ ogun ọlọ́run òfurufú fi ṣe ọwọ́ ẹ̀.
1: Ilé ayé ayé.
0: Ṣé mo sọ pé ètò yìí kìí ṣe fún ẹ̀sìn kankan? Ṣùgbọ́n gbogbo èèyàn tó bá mọ̀ pé ẹni òun máa ń bá ẹlẹ́dà àti ìṣẹ̀dá òun sọ̀rọ̀ lẹ́tọ̀ yìí wà fún. Ẹni òun lọ rò pé àwọn ẹlẹ́sìn Kristẹn ni mi ní báwọn gbàdúrà. Ẹlẹ́sìn Mùsùlùmí àbí ẹlẹ́sìn àbáláyé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń gbàdúrà tó sì gbàgbọ́ nínú agbára àdúrà. Wo òun ló ni abala yìí o.
1: Kí ló lè sọ nípa orúkọ?
0: Ẹ kí n pariwo, ẹ jẹ́ kí n ṣe ìjì orúkọ, kí n ṣe ìjì orin yìí. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí gbogbo èèyàn tí àjọ máa gbàdúrà tó bá ní Báìbù lọ́wọ́ ti àwọn ẹlẹ́sìn Kristẹn. Wọ́n bá mi ṣe sínú ìwé Psalm 35. Irú ò dábẹ̀ kò ní ẹni ò kò ní.

0: ilé tí wọn fi ìfàyà lu aya gbà obìnrin kan gbọ́ mi báyìí ó dẹ̀ ń rù ó ń gbẹ ó bọ́ sọ́wọ́ ara àwọn ìka ènìyàn wọn bá fi nǹkan bá a sùn tó bá lè rí àdúrà yìí gbà fújọ́ méje pẹ̀lú àwẹ̀ funfun mi ò mọ̀ bóyá wọ ni kò gbà dáadáa kó tó gbà díjọ́ mẹ́ta wà á rí ọwọ́ lọ kò sákòókò mọ́ ẹgbẹ́ ayọ́ kan yìí ẹ porúkọ Jésù ìwà ẹ máa ní elédùnmarè o ìwà tó fi ara dá ayé àti ọ̀run ó dá sọ́mọ̀ nǹkan kan ó fi pílà sí lábẹ́ fàyè mi dára ẹni o níwájú ìka ènìyàn tó ti ẹni o tó ti lògbà mi rí fàyè mi dára àdúrà orúkọ Jésù olúwa fàyè mi dára fàyè àwọn ọmọ mi dára fàyè ìyàwó mi dára ẹni bá kú abátalẹ ẹraba fàyè mi dára yé káàbùrà dàbà fàyè mi dára jésù olúwa wà mí ẹ gbàdúrà yìí o bàbá mi àgbàlagbà ẹjọ tẹnìkan ní báìbù lọdọ sam 30 ẹni o ẹyẹ kágbà ẹ kàn sí káfí sam yẹn parí ẹ porúkọ Jésù. Tó kù kọ́dùn yìí parí èyí tó kù kí oṣù yìí parí jẹ́ ká kémi kú oríire sọ́dàdùà orúkọ Jésù ẹ̀mí mímọ́ èyí tó kù kọ́dùn yìí parí jẹ́ ká kémi kú oríire ràn ìrànlọ́wọ́ sí mi ràn ìrànlọ́wọ́ sí mi jẹ́ ká kémi kú oríire Jésù olúwa wa àmì mẹ́ta àmì àmì àmì lórúkọ ẹnìkan bá mi ka sáàmù yẹn ká fi parí ẹ ìbíta bá ká dé àfi parí ẹ ẹ ṣí omi yín olúwa kó gbàdúrà sómi yẹn.
1: èmi lè ṣeun gbogbo
0: èmi yóò
2: ṣeun
0: ṣe ẹni sáàmù yẹn lọ́wọ́.
2: bẹ́ẹ̀ ni sir 35.
0: ẹ lè kà á dáadáa.
2: bẹ́ẹ̀ ni sir.
0: kódìkà kò gbé ọwọ́ lórí ẹ̀ bó ma ṣe ń kà á wá ìdàrú abàdà ọyà àdúrà ẹ̀yẹ kan tó kù.
2: olúwa gbógun ti àwọn tó gbógun ti.
0: àmì.
2: ti ìgbà fún àwọn tí ó bá mi jẹ.
0: àmì.
2: bí àṣà àti àpáta mú.
0: àmì.
2: kí o sì dìde fún ìrànlọ́wọ́ mi.
0: àmì ẹgbẹ́ wọn lórí yín o ẹ máa kà á lọ ẹ̀yin kan mọ̀ ń bá mi.
2: àmì. fa ọkọ̀ yọ pẹ̀lú.
0: àmì.
2: kí o sì dènà àwọn tí ń ṣe náà níbí ni sí
0: mi. àmì ẹ sáré kà á kàdúrà lọ.
2: ní fún ọkọ̀ mi kí wọn kí ó dààmú.
0: àmì kan bẹ̀rẹ̀ sí
2: dààmú. kí a sì ti àwọn tí ń wá ọkàn mi.
0: àmì
2: lójú. kí a sì mú wọn padà.
0: àmì.
2: kí a sì dààmú àwọn tí ń gbèrò ìpalára mi.
0: àmì.
2: kí wọn kí ó dàbí ìyẹ̀gbọ́.
0: kí wọn gbẹ.
2: níwájú afẹ́fẹ́.
0: àmì.
2: kí angẹ́lì olúwa kí ó máa lé wọn.
0: àmì.
2: kí ọ̀nà wọn kí ó ṣókùn kan.
0: àmì.
2: kí ó sì máa yìí kọ.
0: àmì.
2: kí angẹ́lì olúwa kí ó sì máa lépa wọn.
0: àmì.
2: nítorí pé.
0: àmì.
2: ní àìnídìí.
0: ní
2: àìnídìí. wọ́n dẹ àwọn wọn
0: sílẹ̀ fún mi.
2: wọ́n wá ihò sílẹ̀ fún ọkàn mi.
0: àmì.
2: nítorí.
0: àmì.
2: kí ìparun kí ó wá sí orí wọn.
0: àmì.
2: ní òjijì.
0: àmì.
2: àwọn tí wọ́n dẹ. kí wọ́n fúnra wọn.
0: àmì.
2: kí wọ́n fúnra wọn.
0: ìparun
2: náà ni. kí wọ́n ṣubú sí.
0: àmì.
2: ọkàn ni yóò sì máa yọ.
0: àmì.
2: ní ti olúwa.
0: àmì.
2: yóò sì máa yọ nínú ìgbàlárẹ̀.
0: àmì.
2: gbogbo egungun mi ni yóò wí pé.
0: àmì.
2: olúwa ta ni ó dàbí ìwọ. ti ń gba tálákà lọ́wọ́ àwọn tí ó lágbára jù lọ. àní tálákà àti aláìní lọ́wọ́ ẹni tí ń fi ṣe ìkógun.
0: ìkógun àmì.
2: ṣé kí n máa kà lọ.
0: ẹ ká yẹ kàn sí kí wàá ká wàá gbàdúrà.
2: òkè sà. àwọn ẹlẹ́rìí èké dìde. wọ́n pọ́n bí níní ohun tí èmi kò mọ̀. wọ́n fi búburú sọ oore fún mi. láti sọ ọkàn ni di òfo.
0: ẹ dáwọ́ dúró bẹ́ẹ̀. mo gbàdúrà lórúkọ Jésù gbogbo ìdá tó ń gbọ́ mi. ta bá ti ṣetán kẹka ní ẹ̀ẹ́mẹta. kẹkàlẹ̀ mẹ́ta kẹ tó sùn. ẹni tí ò bá wá ka náà kó gba ìpele ìta àkà yìí náà ti jẹ́ fóun. mo gbàdúrà pẹ̀lú sáàmù tí a kà yìí. ẹni o ọlọ́run níwọ̀n ìgbà tó jẹ́ pé kì í ṣe èmi ni mo kọ́. tó sì jẹ́ pé ọ̀rọ̀ rẹ ni láti ti kọ́ ṣe ni ọ̀rọ̀ wà. ẹni tó kọ́ yìí tó fi ṣẹ́gun fún un ó yá fi jà fún wa. jà fún wa nílé jà fún wa lóde jà fún wa lójú oorun jà fún wa lójú àlá. ẹni ọlọ́sẹ̀ tó ń bọ̀ jẹ́ ká kún fún ìṣẹ́gun. gbogbo ẹnikẹ́ni tó ń sọ pé náà fún ayé wa olúwa bá battery agogo ton sise nu aye are oluwa yo battery e ko ba wa down it on duro ja koja ibi ta lero eni o ni ru nkan to ko yi fun wa sanu fun wa duro ti wa wa pelu wa jesu oluwa wa amen omi yin oluwa ko ya si mo ko yi pada ko di eje jesu bi e ba se mu aisan koko wa la ti damu koko nu aye yin jesu oluwa wa amen e gbadura fe mi na gbogbo yin te n gbo mi lati le wa
3: jesus